0: láyé John. Nígbà tí ojú tó wà ní orókún. In the olden days, ni mo n sọ yẹn o.
1: Reggae, raga.
2: Some became calypso.
0: Ó ní ọ̀nà tí àwọn baba ńlá baba wa fi máa ń bọ Ọlọ́run wọn sọ̀rọ̀. Elédùmarè ọgbà ó sì máa ń gbọ́. Ṣé rí láàjì tá a wà lónìí? Orúganjọ́ yìí.
2: Jamaica.
0: A wà padà sí ojú eléyìí tó wà ní orókún.
2: Even in Trinidad.
3: Even in Trinidad.
2: Ẹ
0: máa wò pé Bonide tó ń tún gbé wa lọ láàárọ̀ yìí.
2: Brazilia.
3: America.
2: Europa.
3: Europa.
2: Australia.
3: Australia.
2: Asia.
3: Asia.
2: Wherever there's soul in the deep.
0: Mo fẹ́ ká feel bó ṣe ń ṣe nígbà yẹn ni. Ó yẹ tẹ́wọ́ yín ẹ já gbàdúrà o. Ẹ sọ pé Elédùmarè. Ọba tó dá ayé àti ọ̀run. Ọba tó dá àwọn baba ńlá baba wa. Ọba tó mọ gbogbo tó sì lè ṣohun gbogbo. Ọba tó ní agbára tó pọ̀ gan-an ni. Tó sì máa ń gba agbára lọ́wọ́ alágbára tó máa ń fẹ́ fi agbára ti ẹ̀ ní ni lára.
2: Ayọ̀ṣodem Africa.
0: Jọ̀ọ́. Abẹ̀ọ́. Abẹ̀bẹ̀. Jẹ́ kí aboyún ilé kí wọ́n bitibiti rẹ̀. Jẹ́ kí àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsàn. Àwọn baálé ilé jẹ́ kí wọ́n máa rí ṣe kẹ́mi wọn ó gùn. Àwọn ìyáálé ilé kán má dohun àwátì. Àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àwọn géńdé ọlọ́run lọ́kùnrin. Jẹ́ kí wọ́n dàgbà ká má rí kú ọ̀wọ̀wọ́.
2: Áfíríkà
3: ayẹlẹ
2: ra o.
0: Àwọn ọmọ kéékèèké.
2: Áfíríkà ní so.
0: Má ṣe wọ́n ní àbíkú. Ó yẹ jẹ́ wá padà sáyé tín. Kí oníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe, kó níṣòwò kó máa bóde pàdé. Oníṣẹ́ ọwọ́ kí wọ́n máa rí dáadáa ṣe. Oníṣẹ́ ìjọba àti taládàáni ọkọ̀ ọba àdá ọba kó má ṣá wa lẹ́sẹ̀. Gbogbo eléyìí la tọrọ la bẹ̀bẹ̀. Lọ́wọ́ Ọlọ́run ọba tó ni wá àwa sọ pé àṣẹ.

A. Pẹ̀lú eléyìí ni mo fi ń kí n kàbọ̀ sórí ètò tá a pè ní àgọ́láàjìn. Ètò kan tó máa ń gbà sí wa lára tó bá ti di alágbo fàájì. Ètò kan tó máa ń mú wá láti orí ayélujára àwọn nǹkan tó ń go viral. Ètò yìí tún ń gbani lámọ̀ràn fún àwọn tí ọ̀rọ̀ bá di kókó fún. Tàbí ó sú mi, n ò mọ bí n ó ṣe ṣe mọ́. Ẹ̀yin bá lé ilé tó jẹ́ pé àwọn ìyàwó yín ọkàn ṣoṣo ni wọ́n jẹ́ lọ́wọ́ àwọn òbí wọn, a nílò yín lálẹ́ yìí.

0: Ìwọ nìkan kọ́ àtẹ̀mí náà, orí mi àpẹrẹ, orí mi àpèsìn. Orí mi lèmi ń bọ.
1: Ká máa bá yín, gbígbà bá yín, ká máa bá gbà yí ẹni tí ó bá gbàgbà yí olúwa rẹ̀ á bá gbà lọ. Báyé tú, orí mi lèmi ń bọ.
0: Ẹ wò ó bá ti máa ń ṣe ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday lóru báyìí, ó yẹ kẹ́ ẹ ti mọ bá a ti máa ń ṣe.
1: Ṣami ẹlẹ́dá mi máa ń jẹun kú jẹun là o.
0: Orí Dixon láti bẹ̀rẹ̀ ọmọ alájà.
1: Dákun má jẹ fẹ́ kí n sì máa dọ̀tun lójú ara yẹn.
0: Tó fi dórí àwọn tó wà lẹ́nu lóru lọ́hùn.
1: A mi ẹlẹ́dá mi máa ń jẹun kú jẹun yẹ, láì sí mo wá. Ẹnumàre máa jẹun kú jẹun là. Dákun má jẹ fẹ́ kí n sì máa dọ̀tun lójú ara yẹn.
0: Tó fi dórí àwọn ìgbìmọ̀ aláṣẹ.
1: Àìmọye èèyàn ṣá ni wọn ti gbìyànjú káwọn bọ́ọ̀ lè làwọn òfò ni wọ́n mú wá.
0: Tó fi dórí olóòtú ètò yìí.
1: Àìmọye èèyàn náà ti gbìyànjú káwọn bọ́ọ̀ lè làwọn òfò ni wọ́n mú wá.
0: Tó fi dórí sisi ongo viral.
1: Àìmọye olórin náà ti gbìyànjú káwọn bọ́ọ̀ lè dàbí ti àwọn ni wọ́n mú wá.
0: Ìyẹn Mariam Ọpẹyẹmí Ali bó o ní.
2: Dáadáa ni.
0: Sisi ongo viral. Ojú ìmọ̀ sí pé pé pé láàárọ̀ yìí. Adúpẹ́ fọlọ́.
2: Adúpẹ́ fọlọ́.

0: ẹ lọ sí ìtàkùn ẹja Facebook ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí ṣe ewu wọ́n mọ́ ọ́yà
1: /FM 105.5 FM ẹ máa bọ̀ lórí ìtàkùn ayélujára kẹ́ wá mọ́ wà live and direct ní.
0: Live and direct. La wa nbe. Lọwọlọwọ báyìí.
1: Lọwọlọwọ.
0: Wà l'America ni, wà London ni, Scotland ni, Asia lẹ́wà ni, Beijing ni, China ni, North Korea ni, South Korea. Ẹ mọ̀ lọ́bẹ̀.

0: sẹ́yìn.
1: Kí mo ti fẹ́ sọ̀rọ̀ ba Yesu yìí sínú.
0: Kó aláwọ̀ lọ táwọn fi kì.
1: Wàhálà ẹ̀ pọ̀.
0: Ká àwọn kí n lo olùgbàlà o, èèyàn ti ra.
1: Ṣé ẹ mọ̀ kí ọ̀sẹ̀ tó kọjá ni mo ṣe ọjọ́ bíi mi?
0: Tọ́jú pa látara o, àjà ni ọlọ́bẹ o, èèyàn bàzù, wọ́n gba pé ẹ̀ sí bàbá o. Ìyànà tágbọ́ngbọ́n o, bẹ́bẹ́ tó mú.
1: Wọ́n dẹ̀ ṣe dáadáa sí, àwọn èèyàn ṣe dáadáa sí mi, Ọlọ́run bá ń pọ̀ pípé yìí pọ̀.
0: Ẹgbẹ́ àti kì í sáraba o, àpáná sáìdì, èèyàn tẹja sáìdì o.
1: Tóyìn Ẹgbẹ́lá Cultural láti Paris, ó pé o, Alhaji Abdulkabir Jalaruru, ní a ti Abijan náà bàbá pè olóyè Mutiu Àtọ̀dá Adétúnjì òkìkí Jésù bàbá pè wọ́n tún fẹ́ bùn ránṣẹ́.
0: Oya kárí gbọ̀nà bíi fa ètò.
1: Ọ̀jẹ́ ọmọ West rẹ ni àkọ́kọ́ tó kọ́kọ́ pé bí mo ti ń bọ̀ ọ̀tá báyìí ní ìjẹjọ n ló kọ́kọ́ pè wọlé.
0: Ọmọ wo let's go no be friend o.
1: Àti gbogbo ẹ̀yin tó kù tẹ́ pè wá àti gbogbo ẹ̀yin tẹ́ ṣàdúrà fún wa, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, thank you so much.

0: fẹ́ dá mi.
1: Àìní má gbà mọ́ ọba tó ni wá kò ní fi ṣọ̀kan wá.
0: Ṣé kọ́bùn òun? Bàbá Mayọ̀ wá ṣe wọn.
1: Ẹ jẹ́ sáré máa lọ sọ́dọ̀ Sisi Ongo Viral. Ẹ jẹ́ mọ́ lọ́dọ̀ Sisi Ongo Viral torí pé pápápá la fẹ́ ṣe kíní ọ̀hún. Bóò ni Ongo Viral kí ló tún Go Viral báyìí o.
2: Ẹ kú dédé àsìkò yín o, gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lẹ́yìn òdì níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ìkànnì yìí. Abala Ongo Viral láde yìí. Ṣé rí Ongo Viral tèmi yìí? Ó má tún yàtọ̀. Àwa obìnrin ẹ jẹ́ ká máa ṣọ́ra wa. Ṣé rí Ongo Viral tí mo fẹ́ sọ lénìí? Ó dá lórí pa ètò ààbò fún àwa obìnrin. Ṣé rí àwa obìnrin tá bá fẹ́ jáde lọ pé a fẹ́ lọ rí olólùfẹ́ wa níbì kan, a fẹ́ lọ fíṣítẹ̀ nílé ni àbí ẹníwèé ẹ̀ṣá téèyàn bá ti fẹ́ lọ fíṣ olólùfẹ́, ó gbúdọ̀ jẹ́ kí àwọn èèyàn gbére kan bíi méjì mẹ́ta kan kán mọ pàtó ibi tó ń lọ, kán mọ ẹni tó fẹ́ lọ bá, kán mọ ilé ibi tó ń lọ. Kò kí ń ṣe pé kó kàn lọ just ẹni àwí pé ìwọ nìkan fúnra lára rẹ.
1: Ó di sí bí ó ń kinu.
2: Kò dá lọ.
1: Anu mọ́ dárò.
2: Kò mọ́ bu ẹnìkan kan gbọ́ pé à bóyá ọ̀rẹ́ ẹni o, bóyá ẹ̀gbọ́n ẹni o, bóyá àwọn òbí ẹni pé à mo fẹ́ dé. Tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀, á mọ̀ pé fọ́nrán arábìnrin kan ni mo rí. Ó lọ sílé ọ̀rẹ́kùnrin rẹ̀ níbi àmọ́ tọ́jú ọ̀rẹ́kùnrin rẹ̀, ó ṣàpadà
1: ó lò ó ni.
2: Wọ́n wá já sí òwò. Ọmọlúàbí obìnrin wọ́n so lọ́wọ́, wọ́n so lẹ́sẹ̀.
1: Ọmọlọ́mọ
2: wọ́n jù sẹ́gbẹ̀ẹ́ igbó kan. Mo pé ó yẹ kẹ́yìn náà rí fọ́nrán fídíò yẹn. Torí ó tiẹ̀ trendy díẹ̀. Ó trendy gan ni lórí ìtàkùn ayélujára. Ẹ jẹ́ kí àwọn èèyàn yín kan àbí méjì kán máa mọ ibi tẹ́ ẹ bá ń lọ. Irú arábìnrin yẹn nísìnyí, àmọ́ tó irú nǹkan tí ọ̀rẹ́kùnrin rẹ̀ tó fi kàn. Ó ṣe nǹkan tí ò dáa fún un tán, ó wá lọ já síbì kan. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Àtẹ̀yìn obìnrin náà tẹ́ máa wà níléèwé táwọn òbí yín ran yín. Tẹ́ kúrò láti ìlú kan lọ sílùú míì. All in the name of pé fẹ́ wéèyàn kan lọ.
1: Ẹ̀ráyé.
2: Láì ní sọ fún ẹnikẹ́ni.
1: Ọmọ kúlókò yìí ọ̀gbọ́nlé.
2: Yóò gbọ́nlé. Gbogbo èrò ọkàn àwọn òbí ni pé ọmọ mi ń bẹ́ níléèwé. Láì ní mọ̀ pé ọmọ wọn ti lọ sí ibòmíì. So ẹ̀yin obìnrin, àwa obìnrin generally.
1: Torí gbogbo wa ni obìnrin ìwọ náà, obìnrin lèmi náà.
2: Torí gbogbo àwa obìnrin wa generally, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ kí a mójú ká mọ bá ṣe máa rin ìrìn wa. Ká mọ́kàn máa rin ìrìn pé a lọ má dàgbére. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Tá a bá ti ń jáde, ẹ fi tó èèyàn kan àbí méjì lọ́wọ́ létí wípé à mò ń lọ sọ́dọ̀ ẹni báyìí o. Tó bá ṣeé ṣe gan fún ní àdírẹ́sì ibi tó ń lọ pé
1: ọ tó kọ nọ́mbà ẹ lẹ́gàn
2: àti nọ́mbà rẹ̀ pé ibi ẹni tí mo fẹ́ lọ bá rèé o, àdírẹ́sì ibẹ̀ rèé o, nọ́mbà ẹni ń rèé. Torí a ìbá mọ̀ nǹkan lè fẹ́ ṣafẹ́rẹ́.
1: Nǹkan
2: lè fẹ́ pakasọ. Anytime tẹni tó bá sọ fún yóò, ó lè láti ibẹ̀, ó lè gbẹ̀ ẹ́ lẹ̀. Ṣùgbọ́n kò kàn wá lọ láì sọ fẹ́nikẹ́ni, kò sí ibi tán fẹ́ wẹ sí. Orí ìtàkùn ayélujára ń sìn tán já tí wọ́n ti ṣe fọ́nrán arábìnrin ibẹ̀ láti rí bóyá ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí ẹ̀ tí ó ní pọ̀ òun mọ̀ rí tí kò yẹ kó máa rí bẹ́ẹ̀. So àwa obìnrin ẹ jọ, ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa rin àwọn ìrìn wa. Ọlọ́run ó dẹ́ ṣàánú wa.
1: Àmì.
2: Lágbára Ọlọ́run tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ tún gbọ́ Ongo Viral tuntun. Tó rojoojúmọ́ nìkan ṣẹlẹ̀ o.
1: Ojoojúmọ́ ni o.
2: Ojoojúmọ́ nìkan ṣẹlẹ̀. Bó bá sì ṣe ń ṣẹlẹ̀ báyìí, ó ní màá máa já yín sí tán.

0: torí pé àmọ́ nǹkan tí wọ́n fi ṣe tọ̀rọ̀ rẹ̀ fi dà bẹ́ẹ̀ gbogbo obìnrin ẹja ṣọra wa àwọn ọkùnrin náà ẹja ṣọra wa o torí pé bí ọkùnrin ṣe han obìnrin lè mọ̀ nóbìnrin náà han ọkùnrin lè àbí bò ní Maryam
1: bẹ́ẹ̀ ni bóbìnrin ṣe han ọkùnrin lè mọ̀ lọkùnrin náà han obìnrin lè mọ̀
0: kọ́lọ́hun kó ṣàánú wa kó má jẹ́ àkó sí ọwọ́ ọlọ́.

0: jẹ́ kí Miriam tó bá ti fẹ́ jáde ọ sọ fún mi o.
1: Ọpẹ́ Ọlọ́run tó wá fún mi lóhùn mi. Láyé aláwòrán dákun.
0: Ó fún mi nọ́mbà ọ̀dọ̀ ẹni tó ń lọ Mọ́sínà Odin.
1: Sí ìwà ọ̀tá ìjẹ́, òkú lásán lásán ni ó gbọ́ ọ̀dọ̀ láṣà
0: yẹn. Ó sì kọ àdírẹ́sì rẹ̀ lẹ̀.
2: Torí níbi iṣẹ́ ẹ̀fújì ẹnìkan ló fún.
1: Ẹnì kejì lọ sá.
0: Yorùbá ló bọ̀ lóní ẹni tó jì sí kòtò ó kọ ara yòókù lọ
3: gbọ́n
0: àbí ó sàmọ̀ dágbére fún mi àbí mi ò lè jẹ́ kí bàbá ẹlẹ́wà ó wá mọ béèrè ìbéèrè tí ò nítumọ̀ lọ́wọ́ mi o nǹkan kan ò ní ṣe ọ́ kò ní ṣẹ̀mí èmi náà.

0: ológun.
1: Miriam ṣe mọ̀ pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé tán bá ti fẹ́ rin ìrádàradà àwọn rin òsì lẹ́sẹ̀ bí akọ ajá àwọn rin tí máa já sírú tó fi sọ lálẹ́ yìí ṣó mọ̀ wípé wọn ò ní dágbére fẹ́nìkan
2: wọn ò ní dágbére
1: wọn ò rárá yọ lọ
2: wọn yọ lọ ni
1: wọn ní sọ fẹ́nìkan
2: wọn ní sọ fẹ́nìkankan òun náà ni ọ̀rọ̀ wọn tó bá fẹ́ já síbì kan ni wọn kì í fi tètè rí ẹni tó máa gbà wọn là
1: ṣẹ̀ráyé báyìí
2: torí tó bá sọ fẹ́yàn kan ni bóyá ọ̀rẹ́ rẹ̀ ló bá sọ fún ni àbí ẹ̀gbọ́n rẹ̀ tó bá sọ fún ẹni yá ṣá keep my calling ẹ̀ pé bó níbi tó lọ
1: bó ni bẹ́ẹ̀ ṣe rí
2: bó ló ti lè ṣe rí so wọn á fi lè mọ
1: warehouse
2: gbọ́n irọ́ ni.
1: Àwọn ilé
2: ọkàn yọ lọ
1: ó yọ lọ nígbà tí ó mọ yọ padà bọ̀ báyìí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ.
2: Ẹni máa ma ní ayé máa bayọ̀ mi
1: jẹ́. Ẹja fi gígùn ní abala ongo viral bẹ́yẹn.
3: Káwọn tí odò mọ́nú máa bayọ̀ ẹ̀jẹ̀.
1: Àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdí kì í ṣe Tèmítayọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ni mò ń sọ.
3: Torí oríṣiríṣi oríṣi mẹ́ta máa lò wá o. Mo ti rírú pẹ̀tẹ́ tó fi hàn ṣe bẹ́ẹ̀.
1: Kájà yín kékeré kẹ̀sì ti mọ gbogbo tá à ń sọ òun là ń gbìyànjú àti sọ fún yín.
3: Ó kí lélẹ́ ní kọ́lọ́ bá a máa máa jẹ́ rí.
1: Ṣé rí abala sọ̀rọ̀ sókè tá a máa lọ lónìí?
3: Irú oríṣiríṣi, irú yapa gan-an, irú oríṣiríṣi oríṣi mẹ́ta máa lò wá. Mo ti rírú pẹ̀tẹ́ tó fi hàn ṣe bẹ́ẹ̀ tó ń dùn.
1: Àwọn èèyàn kan fẹ́ẹ́ máa béèrè lọ́wọ́ mi pé ṣé ó dẹ̀ irú ẹ̀ dẹ̀ lè ṣẹlẹ̀ ṣá tọ́ orú èmi náà lójú nígbà tí wọ́n tó sọ pé bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ni mo tó gbà wípé nǹkan ṣẹlẹ̀ lóòótọ́ o baálé ilé kan lágbà lámọ̀ràn lónìí.

ẹ já ṣe báyìí ká lọ sí abala sọ̀rọ̀ sókè fún tòní torí pé àbálé ilé kan tó mú ọ̀rọ̀ wá ó ń jẹ wọ́n lọ́kàn gan wọ́n wá ń wò pé ọ̀nà wo ni káwọn ó gbà ọ̀nà wo ni káwọn ó tọ̀ torí pé ìyá ìyàwó àwọn tó ń bẹ lákàtà àwọn àwọn fẹ́ ní wọ́n mọ lọ ilé wọn wàhálà wọn pọ̀. Wọ́n ní ẹ̀wò mà ìyá ìyàwó àwọn ó jókòó láwọn lọ́rùn ni o kódà ibi okùn ẹ̀mí àwọn báyìí ni wọ́n mú dá.

0: fẹ́ súnmọ́ pé mọ̀mọ́ wọn ń ṣe wèrèwèrè lóòótọ́.
1: Ìrọ̀lẹ́ gbọ́ngbọ́n lù wò ló.
0: Wèrèwèrè bí epo gbóná.
1: Àdírọ̀lẹ́ gbọ́ngbọ́n lù wò ló
2: bó ṣe gẹ́gẹ́.
0: Tó rọgbùn yẹn ní bá sì jù ni lọ, ìyálókù tá a mọ̀ pé o.

0: wọn ní ọrẹ àwọn tímọtímọ níbi tó ti ń ṣiṣẹ ibẹ làwọn wà lọ táwọn ti pàdé ìyàwó àwọn. Ìyàwó wọn jẹ́ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ tí ọ̀rẹ́ wọn ti ń ṣiṣẹ́.
1: Ọlọ́run nìkan máa ló máa ṣe. Ọlọ́run nìkan máa ló máa ṣe.
0: Wọ́n níjọ́ táwọn rí ìyàwó àwọn àwọn sọ pé ẹni bí ọkà àwọn leléyìí eléyìí ló wà lọ́ọ̀dì àwọn ojú àwọn lọ́ọ̀dọ̀ rẹ̀ báyìí sò ń bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni ọpọlọ àwọn ń sọ fáwọn pé eléyìí gangan òun náà ni àyànfẹ́ rẹ olólùfẹ́ rẹ tẹ́ jọ wà dọ́jú alẹ́. Wọ́n ní àǹtí Adé tó ń ṣẹ̀mọ̀pọ́ lọ́ọ̀ ń dẹ̀ ṣàmì sí ṣá.

wọn ní ìjẹjẹmọ wípé ọrẹ àwọn làwọn kọkọ sọ fún pé jọ ọrẹ ọmọ tí mò ń wò ní ibi ilé iṣẹ yín yẹn ọmọ yẹn wù mí mo sì fẹ fi ṣàyà ó ní lọgán.

0: wọn láti lọ wo kini to sele shop wọn káwọn sì bá wọn yanjú ẹ. Ìgbà míì wọ́n lè pe àwọn pé ẹ̀ àbúrò rẹ̀ ṣẹ̀ mi o, yín bá wí o, yín bá wí o. Àwọn ò lọ yọjú sí wọn, àwọn ò lọ bẹ̀ wọ́n.
1: Ẹni fọ̀rọ̀ mi ò bá ṣorí ẹni, ayé tótó, ayé tótó, ayé máa le.
0: Láì dé ìnàpẹnu, wọ́n ti sọ̀rọ̀ àwọn di ọmọ màmá yìí.

kẹ́ẹ̀sì mọ́ wo wọ́n ní mọ̀mọ́ náà ló pe àwọn pé ó yá àsìkò tó ìwọ àti ìyàwó rẹ ẹ lọ mọ́jọ́ ìyàwó mo fẹ́ kẹ́ ẹ wá ṣe ìyàwó báyìí ó ti tó gẹ́ èyí tẹ́ ẹ tẹ̀léra yín bí ẹ̀gbá àtàbúrò ó tó àwọn èèyàn ti fẹ́ mọ́ rò pé mi gangan mo bí ọ wọn sì mọ̀ pọ́kọ ọmọ mi ni ọ ọmọ mi náà ni ọ ṣùgbọ́n mo fẹ́ kó o wá ṣe ìyàwó kó o mú ìyàwó rẹ sọ́dọ̀. That's a very good step. She be in normal.

lẹ́yìn tí wọ́n tọ́jú ara màmá tán yá tán màmá wá lọ wọ́n gbé wọn wá sínú ilé níbi tí tọkọtìyàwó yìí ń gbé nílùú Abuja. Ṣé ẹ mọ̀ pé ọkọ àtìyàwó tí wọ́n wọnú ara wọn ó jọ mọ jókòó ó jọ mọ jíròrò báwo ni ká tún ṣe ṣeléyìí o báwo ni ká tún ṣe ṣeléyìí o wọn ni àwọn méjèèjì wá foríkorí fi kùlùkù pé ẹ má ti jẹ́ kí màmá ó padà sí ìlú ibi tí àwọn ń gbé tán ti lọ gbé wọn wá fún ìtọ́jú kí wọ́n lè ráyè mójútó wọn dáadáa ẹ jẹ́ kí màmá ó sì máa bá àwọn gbé ná nílùú Abuja. Baálé ilé ni àwọn gangan làwọn mú àmọ̀ràn tá à ń sọ yìí àwọn làwọn mú wá o pé kí ọkàn màmá ó lè balẹ̀ kí ara wọn tún lè gbámú dáadáa sí i pé tí wọ́n bá ẹ̀mọ̀ tí wọ́n bá ti wà dáadáa bóyá tí wọ́n bá lọ bí ọdún kan àbí bí ọdún méjì lọ́dún àwọn káwọn ó tó dá wọn padà sí ìlú. Àlàó Francis ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ lọ́wọ́.

arákùnrin ní káwọn mọ̀ káwọn mọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan kan o. wọ́n ní gbígbé táwọn gbé mọ̀mọ́ sọ́dọ̀ nílùú Àbújá làwọn ṣẹ̀ṣẹ̀ wá mọ trú kọlọ mọ̀mọ́ gan-an ní sàn-án. èmi wá bèrè pé kí ni màmá máa ń ṣe fún yín.

0: wọ́n dá wọn ní ibi tí wàhálà yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn kan dédé rí pé mọ̀mọ́ ó pàdé àwọn ẹlẹ́sìn ògbèjì bóyá nínú ilé wọn àwọn sọ pé sá mọ́ pọ̀ mọ́ mi mọ́ pọ̀ mọ́ mi o mọ́ pọ̀ mọ́ mi o. àwọn wá wò pé kí làwọn ṣe tí màmá fi ń sọ pé àwọn fẹ́ pa àwọn lọ́mọ. wọ́n ní jọ́tá kọ́kọ́ sọ̀rọ̀ yẹn eré àwàdà làwọn pè é. màmá tún sọ ọ̀rọ̀ yẹn fún ìgbà kejì pé sá mọ́ pọ̀ mọ́ mi o mọ́ pọ̀ mọ́ mi ọmọ kan ṣoṣo tí mo bínú mọ́ pọ̀ mọ́ mi mọ́ kàn mí lẹ́yìn ọ̀kan mọ́ bá tèmi jẹ́ o. àwọn wá farabalẹ̀ wò pé kí ni táwọn ń ṣe fúnyàwó àwọn tí màmá fi ń sọ wípé káwọn mọ̀ pa ọmọ àwọn. wọ́n ní ìgbà kẹta tí màmá ó sọ̀rọ̀ yẹn àwọn wá rí pé níjọ́ náà àwọn àtìyàwó àwọn jọ wọnú ìyẹ̀wù àwọn jọ lọ ṣe ń tí tọkọtaya máa ń ṣe báwọn ṣe wá ṣetán táwọn bọ́ sí pálọ̀ pé káwọn tiẹ̀ lọ wo ẹ̀rọ móhùnmáwòrán wọ́n ní báwọn ṣe ń jókòó báyìí màmá bá sọ pé sọ̀rọ̀ pé mò ń sọ fún ọ mọ́ pa ọmọ mi o mọ́ pa ọmọ mi mọ́ gbẹ̀mí lẹ́nu ọmọ mi o. wọ́n láwọn wá bi màmá léèrè pé mọ́mì kí ni mo ṣe tẹ́ fi ń sọ pé kí n mọ̀ pa ọmọ yín tẹ́ ni kí n mọ̀ pa ìyàwó mi ni náà kí ni mo fẹ́ pa fún. ẹ̀mí èṣù ti fẹ́ máa bá yín gbé mọ́mì ẹjọ́ torí ọlọ́run kí ni mo ṣe. wọ́n ní màmá wá dáhùn pé gbogbo ọgbà tó o bá ti wọ yàrá ti ọmọ mi bíi ti máa kéwọn ohun ọ̀fẹ́ bẹ́ẹ̀ láìkí rẹ̀ ariwo ń ti máa pọ̀ jù.
1: ẹ̀gbọ́n pèsè ìgbèrò nítorí àbúrò sẹ́.
0: èwo ni kọ́ mo mọ ọdún

0: àwọn tó da ọ̀rọ̀ yẹn sáwàdà fún wọn pé mọ́mí mọ́mí àgbàlagbà ni yín àgbàlagbà ń ṣe kí ló báyìí wá jàre mọ́mí ṣe ẹ wo ẹgbẹ́ gbójú bẹ́ ẹ máa no.
1: Ọmọlúwàbí wùmí lè nìyàn, ọmọlúwàbí ni mo fẹ́ jẹ́.
0: Kì í mọ̀ sọ̀rọ̀ àwàdà.
1: Ọdàyé tó bá ti bí wa.
0: Wọ́n ní lọ́jọ́ kan.
1: Àkọ́kọ́ dayé tó bá ti bí mọ̀ tó.
0: Lálẹ́. Àwọn ti ṣetán tàwọn, àwọn ti fẹ́ lọ sùn. Ara àwọn dẹ̀ wà lọ́nà lóòótọ́ káwọn máa parọ́. Àwọn wá ń pèyàwó àwọn pé màdíà jẹ́ ká lọ sùn, jẹ́ ká lọ sùn. Òun àti mọ̀mọ́ dẹ̀ rí wọ́n sì wà ń pálọ̀ wọn àti ìdìde. Wọ́n ní màmá bá ní kí aláàdé lọ sun oorun tiẹ̀, lọ sun oorun tiẹ̀ kó o ti sùn lọ dáadáa. Ó ṣeéṣe kó jẹ́ pé yàrá ọ̀dọ̀ mi gan ni ó sùn o. Torí bí mo ti ń wù ọ́ yìí kú mọ́ tó gbé dání kọ́ ọmọ lọ́ọ́ fi pa ọmọ t.

wọn náà bá fẹ́ ṣe bí ọkọ ìyàwó tó tọ́ bá sọ pé mami please stop ẹ stop ẹ my daddy jẹ́ ká lọ sùn tí wọn náà sọ pé tó o bá dìde ìwọ náà fẹ́ kú kú oronu má dìde o má dìde má lọ bá o. wọ́n ní ìyàwó àwọn wá ń rẹ́rìn pé mọ́mí kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé rárá o yàrá mi ló sùn lónìí ọ̀lọ́ ọ̀tọ́ ọ̀lọ́nù yàrá abẹ́ ló sùn. wọ́n wá àwọn wá feel embarrassed. ojú wa ń ti àwọn nínú ilé àwọn. irú kí leléyìí. kùmọ̀ báwo pípa báwo ẹgbọ́ ṣé kùmọ̀ kan wà tó lè pa obìnrin lọ́dọ̀ ọkùnrin. It's just a question please. wọ́n ní honestly mọ́mí ò jẹ́ kí ìyàwó àwọn wá sun yàrá lọ́jọ́ yẹn hàn. ìgbà tí wàhálà yẹn pọ̀ ni ìyàwó àwọn sọ pé my dear please just to let peace reign jẹ́ kí n tiẹ̀ lọ bá wọn jẹ́ kí n lọ sọ́dọ̀ wọn. àwọn wá dúró dúró pé bóyá bíi aago méjìlá aago kan bóyá ìyàwó àwọn tiẹ̀ lè yọ kúrò ní yàrá màmá kó wá bá wọn nínú yàrá tọ̀dọ̀ táwọn. àwọn bá tiẹ̀ tún dìde pé káwọn tún lọ wọn nígbà táwọn ó wọnú táwọn ra yọjú fín nínú yàrá bíi tí àwọn fi màmá sí báyìí àwọn rí tí màmá jókòó sórí bẹ́ẹ̀ wọ́n wá kó gáìdì wọ́n kó gáìdì pé kọ́mọ wọn mọ̀ bá bọ́ta ọmọ wọn sì ti sùn lọ sórí bẹ́ẹ̀dì wọn. wọ́n wá ní àǹtí Adé tó ń ṣẹ́rí pé nǹkan tí mọ́mí yẹn ń ṣe ò dáa. èmi náà ní bẹ́ẹ̀ ni ó kù díẹ̀ káàtó.

wọn làwọn fẹ lé mọmọ kú lọdọ àwọn ọnà wo ni káwọn gbé gbà. ó ti tó oṣù mẹ́ta báyìí tí màmá ò jẹ́ káwọn gbádùn ìyàwó àwọn. wọ́n ní tíyàwó àwọn bá ti tìbí ṣẹ́dé báyìí yóò ní ọkọ mi wá ohun ọ̀rọ̀ kan tiẹ̀ ń bẹ́ o. wọ́n wàá fi ọ̀rọ̀ de ìyàwó àwọn mọ́dọ̀ wọ́n wàá máa bá sọ̀rọ̀ títí títí títí tẹ́bi pé wọ́n láwọn sì pè ìyàwó àwọn kalẹ̀ pé my dear wa ó dàbí pé mọ́mí mi ti fẹ́ máa ó ń sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ló sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ náà mo dẹ̀ sọ fún wọn pé kọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ kí ni wọ́n mí báyìí pé ó fẹ́ pa mí kí ni wọ́n mí báyìí dat ìyàwó àwọn dẹ̀ tún wá understand nǹkan tí mọ́mí ń sọ pé táwọn bá ti wọlé ti ara àwọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó táwọn bá ti jáde ni mọ́mí máa ń mọjú tí wọ́n máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ wa rèé o ẹ gbọ́ bó o la ṣe ẹ̀vítì mọ̀mọ́ torí pé a ní láti ẹ̀vítì mọ̀mọ́ kúrò nínú ilé yẹn àbí kílẹ̀ rò. ọkọ wọn ẹ bá àkójú bẹ́ẹ̀ lọ wọn máa lọ lé ọkọ wọn àbí kílẹ̀ rò. kó má dẹ̀ jẹ́ pé mọ̀mọ́ náà fẹ́ jẹ kò mọ̀ mi understand àbí kílẹ̀ fíl. gbogbo nǹkan tí mo wà concern about ní òru yìí ni pé báwo la ṣe jẹ́ kí mọ̀mọ́ máa lọ sí ilé wọn ọ̀nà wo la gbé gbà. ọ̀nà tá a fẹ́ gbé gbà yẹn gan ni arákùnrin yẹn ń béèrè fún lóru yìí. ó lè fẹ́ jọ bí eré kì í ṣeré o ó lè fẹ́ jọ bí àwàdà kì í ṣe àwàdà o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gangan ni mo sọ fún yín yìí. mi ò fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá ṣorí ẹni ayé tótó ayé tótó ayé máa le. ó yá 0706949300 àti 0701447570.

0: ọ̀rọ̀ mọ̀mọ́ oníkù mọ̀mọ́ pọ̀ mọ̀ mí ni o. Ẹja gbarakùnrin lámọ̀ràn bó ni wọ́n ṣe ẹ̀bí ti mọ̀mọ́ kúrò nínú ilé wọn kí wọ́n lè láǹfààní àti gbádùn ìgbéyàwó wọn. After all, ọmọ wọn ò complain, ọmọ wọn ò complain náà. Torí mo bi wọn lérè pé àbọ̀ ọmọ wọn complain pé ó ń pọ̀ jù ni wọ́n ní rárá o ọmọ ọmọ wọn ti àwọn love ara àwọn débi pé but mọ̀mọ́ ibi ọrùn àwọn báyìí ni wọ́n dúró sí. Mo lérò pé n ta sọ láàárọ̀ yìí, mo rò kó yé wa dáadáa ká mọ ọ̀nà tá a gbà ẹ̀fí ti mọ̀mọ́ ni kókó báyìí o. 0706949 3000. Hello,
1: ẹ káàárọ̀
0: sá.
1: Hello.
0: Ẹ ti wọlé o, orúkọ yín níbo lẹ ti pe o?

0: Olúwafẹ́mi ló ń pè láti UI.
1: Olúwafẹ́mi láti UI. Ọ̀nà wo la fẹ́ gbà ta fẹ́ fi ẹ̀bí ti mọ̀mọ́ yìí báyìí?
0: Èyí ń ṣe délé. Ṣùgbọ́n ọba ìyàwó náà ṣèwé ní òṣìṣẹ́ ni wọ́n láwọn méjèèjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ alọ́fẹ́ ilé kéèkì kúrò Nàìjíríà ni.
1: Kán sọ pé àwọn fẹ́ kúrò ní Nàìjíríà fẹ́ lọ sílé òkèèrè.
0: Bẹ́ẹ̀ni.
1: Mọ̀mọ́ ẹ mọ̀ wá lọ
0: sọ́dọ̀.
1: Mọ̀mọ́ ẹ mọ̀ wá lọ sọ́dọ̀ yín.
0: Bẹ́ẹ̀ni. Ìwọ̀ ní fún wọn ní jàǹ láti sọ pé wọ́n fẹ́ dúró níbi ìbẹ̀ yẹn wà rẹ̀ nínú ọgbà táwọn máa tó dé.
1: Kò ṣe kò jùlọ.
0: Èyí ọgbọ́n yẹn ló máa lò láti fi dá ìyá padà.
1: Ọgbọ́n yẹn ló máa lò.
0: Ìyá wa.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun ọ̀gbẹ́ni Olúwafẹ́mi láti UI Nìbàdàn. Ẹ ṣeun.
0: Má lè tó lọ.
2: Kí la ti máa ṣàlẹ́yìn sí o, kò yé mi.
1: Hello, ẹ káàárọ̀.
3: Ẹ kú iṣẹ́ wa.
1: Yes, sir.
3: Ẹ kú àjẹ o.
1: Ẹ wo, àgbélájẹ o.
3: Ẹ káàjì wá orí ẹ̀sìn wa kú iṣẹ́ wa.
1: Yes, sir. Orúkọ yín bo lẹ ti pè wá, sir.
3: Adébáyọ̀ Prosper ló kọ́ mi láti Ẹlẹ́bí.
1: Adébáyọ̀ Prosper.
3: Tẹ́ ẹ rí gbogbo ẹni ẹ̀sìn kẹyìn. Obìnrin ló máa mú bẹ. Rúmọ̀ yẹn ti join pẹ̀lú ìyá rẹ̀. Bí o bá jẹ́ ìpẹ̀lú rẹ̀, bẹ́ẹ̀ ni ìyá òun ìyá ìlànà ìpínlẹ̀ àti ìpínlẹ̀ ọkọ nínú ilé rẹ̀. Tẹ́lá pé ìyá ọkọ ló ń ṣe tẹ̀lé pé owó òde ìwọ̀n ìdí ti pé fún mi balẹ̀. Òun ló ń ṣọ̀tò iná àbí pèsè. Tó bá fi àgbí ìpẹ̀lẹ́ pẹ̀, kò ní ìdíkọ́pọ̀ ọmọdé ìyá rẹ̀ ó ti para mi tiwa.
1: Òun
3: ni ó ṣe sẹ́yìn ẹ̀sìn ìyá rẹ̀ ó ti para mi tiwa. Èmi ò ṣe ìgbọ́ Ẹlẹ́yìn mẹ́sìn wa ni ẹni ọdún yóò fi ra wàhálà.
1: Àmì o.
3: Táàmì bá ti pọ̀ jù náà wípé wọ́n ń bínú. Táàmì bá ti pọ̀ jù náà ìgbẹ́ pàtàkì ní ilé ẹ̀dá pẹ̀lú pé ìlú náà. Ọlá wa pẹ̀lú ìwé.
1: Àmì sà.
3: Ẹ dábọ̀ wá.
1: Kì í máa ṣàwàdà. Hello, ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ o.
1: Yes, sir. Orúkọ yín bo lẹ ti pè wá, sir.
0: I'm Kevin from Ibadan.
1: Sir.
0: Hello.
1: Hello, sir.
0: That woman is just jealous. She's just jealous of the man.
1: Oh, the woman is jealous of the man or her daughter. Hello.
0: So much anything that happened, that man should be very careful.
1: Okay. Is that all?
0: Because I don't understand if she wants to share her daughter's property. I don't understand. But where she's leading to is like that woman is feeling jealous of her daughter marrying that man.
1: Okay. So what do you think the man can do to evict the woman from Hello? Their home?
0: Hello?
1: Hello, are you with me?
0: Hello?
1: Hello? We can hear you loud and clear.
0: Hello, can you hear me?
1: Yes, loud and clear.
0: That is what I can come to be. That man should be very careful. Just to find a way and walk out the woman. Or he should shift himself away from the house for them.
1: Okay. So the advice we are giving now is that maybe the man should leave the house for the mother-in-law and her daughter. Is that what you are saying?
0: Hello?
1: Is that what you are saying? Hello? Ti ma understand wọn dáadáa ẹni tí wọ́n sọ ni wípé ó dàbẹ̀ pé yahun ń jowú ọmọ rẹ̀ pé ó fẹ́ ọkọ tí ó dá tí ó sì ń tọ́jú rẹ̀ ní gbogbo ọ̀nà. Wọ́n ní ọ̀nà tán lè gbé gbà ni pé bóyá kí wọ́n ra yòókù òun lé fún wọn. Then what about the wife? After all, the man cannot leave his wife alone. what God has joined together, let no man put asunder. Hello, Ekaro.
4: Hello.
1: Ekaro, ma.
4: Hello.
1: Ekaro, hello, I'm going to go. Eti wole o. To ba lo gore o. Ni se owo network nu. Hello e karo o.
4: Hello.
1: Hello sir.
4: Hello.
1: Hello eti wole o, an gbo yin loud and clear.
4: Hello.
1: Hello.

bẹ́ẹ̀ bá pe ojú òpó kan tí ò bá tọ́ ẹ pé kéje. Ẹ wá farabalẹ̀ gbọ́ méjèèjì báyìí 0706-949-3000 àti 0701-444-7577.

0: àwọn èèyàn kúkú gbọ́ ohun tá a wí láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀ o.
1: Hello, ẹ káàárọ̀ ma.
0: Ẹ káàárọ̀ sà, orúkọ yín bo lẹ ti pè wá o.
1: Olúwàfẹ́mi ló pè padà láti yọ àìsàn. Lọ́bẹ̀ yìí sílẹ̀ dáadáa. 144 yìí sílẹ̀ dáadáa. 0706 nàìyẹn ó kò tẹ̀ ó kò gbọ́ àwọn èèyàn jáde dáadáa.
0: Ó yá àwọn ọmọ yín náà.
1: Lọ́rọ̀ tílẹ̀ mo ṣe tù padà mo fẹ́.
0: Ẹ fẹ́ fi confirm ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀ o.
2: Hello.
0: Yes sir, ẹ káàárọ̀ sà.
2: Hello.
0: Hello, ẹ káàárọ̀ sà, à ń gbọ́ yín.
2: Hello.
0: O dẹ̀ jẹ́ ká máa pe nọ́mbà eléyìí 0701447570. Hello, ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ ẹ kú ètò náà.
0: Yes sir, orúkọ yín bo lẹ ti pè wá.
3: Ọ̀pọ̀lọ yóò kò fi jọba ẹ wà mọ̀ sọ.
0: Àmì o.
3: Ẹni bọ́wọ́ lọ.
0: Àmì o. Àmì.
3: Orúkọ tèmi ni Ọjí ọmọ West.
0: Ọjí tiwa.
3: Láti United States.
0: Of Ilé Tuntun.
3: Ilé Tuntun Akẹ́lẹ́. Ẹ láìkejì yẹn náà kò yẹ pé yẹn náà ò ṣiṣẹ́. Ẹ tó bá ti pè wọlé síbẹ̀ náà kò máa sọ̀rọ̀ lọ. Ọ̀n tó ń sọ.
0: À ń gbọ́.
3: Gbogbo tó ń sọ pátá náà à ń gbọ́. Kò yẹ pé àgbọ̀. But àwọn ẹgbẹ́ ìwé kan máa gbọ́ kẹ́. Àwọn ọmọ tí náà padà.
0: Àbí o. Ó dé kí wá ní kárákùnrin yìí ó ṣe báyìí
3: o. À ń gbọ́ fún kẹ network ni. Lórí kan tẹ mo wá ní òwúrọ̀ yìí. Ìmọ̀ràn tẹ̀yẹ fún wọn kárákùnrin ni pé yóò bá ṣe bàjẹ́ kó yẹ bàjẹ́ wọn náà. Kó yẹ bàjẹ́ kó lé ẹ̀nà fún wọn náà.
0: Ọkùnrin yẹn ni kó kúrò lé fún àtọmọ àti ìyá ẹ̀.
3: Mo sì jẹ́ nìyẹn. Ewu ẹgbẹ́ sọ fún ẹgbẹ́ pé òkè ẹgbẹ́lẹ́gbẹ́ àti ṣẹlẹ̀ lọ látàárọ̀ nǹkan mìíràn ló fẹ́ gbé sórí. Kúrò sí ẹgbẹ́ púpọ̀ lórí ìsinmi tó dé. Ọ̀dọ̀tọ̀lọ́rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìgbà tó bá kú pé ìgbà fún wọn díẹ̀ náà àwọn àwọn àkóso sọ̀rọ̀ ara wọn. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yìí náà.
0: Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ lóòótọ́.
3: Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹ o. Kó tẹ kó yẹ bá fún wọn díẹ̀ náà. Kọ́ wá lè tẹ̀ tara wọn.
0: Tó bá fi lélẹ̀ fún àti ìyá ìyàwó àti ìyàwó rẹ̀. Káṣẹ̀ tó wá mọ tó fẹ́ ṣẹ lẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́.
3: Mo sì jẹ́
0: ẹ ṣe mo ti yọ ohun tí mo fẹ́ yọ.

0: ìpè gbogbo ó di lẹ́yìn ètò yìí o. Gbogbo àmọ̀ràn tẹ́ ẹ mú wá pátápátá òun ló dá a gbà. Mo sì lérò pé arákùnrin yóò ti rí àwọn eléyìí tí ó ṣàmúlò rẹ̀ ń bẹ̀. Torí pé èyí a ti jẹ́ Jésù fẹ́yàwó. Kùmọ̀ táwọn ọkùnrin ń gbérin ké pààyàn. Ọmọ kékeré ni wọ̀ ń lè bí ọ́ lérè pé ṣé ń pààyàn ń lè bí ọ́. Àbí ṣé kí n bí ọ́ lérè ni. Ṣé ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá a fẹ́ jẹ́ láàárọ̀ yìí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí nọ́mbà tẹ́ pè rèé o. Zero eight one six seven seven eight two three five four. Abẹ fẹ ṣe ìyàwó fọmọ ẹyin ní ẹnà ni kẹ pè mí sí. Ètò àgọ́ láàjì ń lọ bí kan kọ̀dọ̀ láàárọ̀ yìí nìyẹn. Ọjọ́ mẹ́jọ a tún mú ọ̀tún mìíràn wá tẹ́ ẹ bá wa dá sí. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ yìí lórúkọ lọ́wọ́ bọ́tìnì wa onísìsì ongo viral fi ń dágbére báyìí ó yá máa dágbére báwọn.
1: Maria Mopeyemi Ali mo dágbére fún yín lórí ètò pé ó tún di ọjọ́ mẹ́jọ o.
0: Aminat Adetun Badmus Mọ́tàlá lórúkọ mi ẹja pàdé lórí ètò àgọ́ láàjẹ bó ba di lọ́jọ́ mẹ́jọ. Ire o.

sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúà ní àárọ̀ yìí ní wákàtí yìí. Mo fi gbogbo ọpẹ́ àti ògo àti ọlá fún ẹni tó dá ayé àti ọ̀run. Ọba tó ní kí bẹbẹ ó máa bẹ, ọba tó ní kí bẹbẹ kó má sí mọ́, alánà ọ̀fànà, onígẹta ọ̀fìn jẹta, agbára tó ju gbogbo agbára lọ, ọ̀rọ̀ kan ṣoṣo tó kárí ayé, ọba tó ń jẹ́ àmì tó tún jẹ́ àmì, Ọlọ́run alágbára gíga, agbára gíga ní Ísírẹ́lì, agbára gíga ní Jákọ́bù. Ó sọ̀rọ̀, òkun gbọ́rọ̀ rẹ̀, ó pínyà sí méjì pẹrẹgẹdẹ. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́, ohun rẹ̀ ni máa ń fagi Kédárì ya, ohun rẹ̀ ló máa ń mú káàbọ̀ àbọ̀nrí kó bí wẹ́rẹ́, ohun rẹ̀ náà ló mówó jáde lẹ́nu ẹja. Agbára tó tẹrí gbogbo agbára ba ni, òun ní àkàbà gògòrò tí gbogbo ayé ń gùn débi ògo. Gbogbo ẹni tó tún jí sí ìmọ́lẹ̀ ọjọ́ òní lọ́sẹ̀ tuntun, ẹ bá ń ṣe kábíyèsí Elédùmarè. Gbogbo ẹni tó jẹ́ pé òun ló ń wóúnjẹ fún yín, ọba tó ń fún gbogbo wa lóúnjẹ. Bẹ́ẹ̀ni mi ṣe tóbi tó yóò jẹ láàárọ̀ yìí, bí kìnìún ń ṣe lágbára tó yóò jẹ láàárọ̀ yìí, pẹ̀lú bó ṣe ń fẹ́rin mi lóúnjẹ tó ń bọ̀ gbogbo èèyàn. Síbẹ̀síbẹ̀ kò gbàgbé èrà tó kéré jù. Ẹ wá bá ń ṣe kábíyèsí Olódùmarè. Ọlọ́run Ábúráhámù ni mò ń pè o, Ọlọ́run Ísáàkì ni mò ń pè o, Ọlọ́run Jákọ́bù ni mò ń pè o, àná mi àti òní mi ni mò ń pè o, ọlá gbogbo wa ni mò ń pè o. Ẹ bá mi ṣe kábíyèsí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ lọ́lọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé kì í ṣe òkùnkùn, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé o nìkan la lágbára jùlọ. Ọlọ́run tàwọn mìíràn igi ni, Ọlọ́run tàwọn mìíràn ère ni, ṣùgbọ́n Ọlọ́run tó ni gbogbo ayé àti ọ̀run, ọba tó ni gbogbo agbára lórúkọ rẹ̀. Ẹ bá mi ṣe kábíyèsí Olódùmarè. Yorùbá pé ní Olódùmarè ẹni tó ni gbogbo odù nínú àrè. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì, àtọlọ́run Jákọ́bù, Ọlọ́run èmi Kélébù Ọládìran Olúlàdé, agbègà láàárọ̀ yìí torí orí ọ̀fẹ́ tó tún fún wa. Orúkọ Jésù la gba ọpẹ́ wa, ọba àwọn ọba, ọba tó tọ́jú ohun gbogbo síbi tó wù. Ó sọ fún Mósè, ó ní èmi ti tọ́jú àparò tẹ́ jẹ. Mósè lébi ń pa wá afẹ́ jẹran. Ó ní Bíbélì sì sọ wípé afẹ́fẹ́ kan sì fẹ́ láti ìlà oòrùn wá, ó sì kó àparò láti inú òkun. Sàparò ń bẹ nínú òkun ni, ìbẹ́jà ni máa ń wà nínú òkun. Bàbá mi tó máa ń tọ́jú nǹkan síbi tó wù, ó ní ìwọ lọ sínú odò kó o lọ mẹ́ja wá, kó o mówó tí wá ń bẹ̀. Ó sọ pé kó lọ sí báńkì. Bàbá mi nínú omi lèmi kówó sí lẹ́nu ẹja. Kábíyèsí Elédùmarè, ọba tó tọ́jú nǹkan gbogbo síbi tó wù. Elijah ló fẹ́ jẹ lọ́jọ́ kìíní àná. Bàbá mi sọ wípé àwọn ẹyẹ máa ṣebẹ̀, wọ́n máa gbóúnjẹ wá fún ọ. Bóò lẹyẹ ṣe ń ṣebẹ̀ lórí igi? Níbo ni a ti rẹran tí a dín wá? Níbo ni a ti rákàrà? Ta ló ṣe ẹ̀wà fún wọn tí ẹyẹ fi gbóúnjẹ wá fún Elijah? Bàbá mi tó tọ́jú nǹkan gbogbo síbi tó bá wù, ó tọ́jú oyún sínú wúndíá tí ò mọkùnrin kankan rí. Alágbára gíga, iná tó ju iná lọ. Bó bá wù, agbéníyàn ga. Bó bá wù, agbéníyàn sílẹ̀. Ó sọ lọ́jọ́ kan.

Koma lenya o ne nti o wu mi lati se niyan to ba wu o le so baderu to ba de tun wu o le seru doba mo gbadua gbogbo eni tin gbo mi loni loruko Jesu a oba ni o a o ni so e deru laye bo ba wu o le so agando lomo bo ba wu o le je keni to ti bi mefo omo ni kankan mo abe ri gbogbo re be ba ti eri eri n to sele ninu aye Hana atorogun re bi Hana se nbi mo be lo mo ogogun re nku titi ti orogun re fi wa da lai lomo laye ti agan ta pe lagan to adolomo meje kabiyesi eledumare oba to ni gbogbo agbara oba to lana oba to loni oloni ofuni olola ofola oba ti gbogbo aye nbo oba to ju gbogbo aye lo big man sulumi oba so won a pe ni ala bi kristeni oba so won a pe ni olorun awa maridi bi awon onisese oba so won a daruko re awon na o pe eledumare olorun kan na ni gbogbo won toka si sugbon baba mi lo ran mi si o laaro yi gbogbo eni to nsami loruko jesu Wala to wa a o ni so edene lele gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori No More War Prayer Mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin mo de laaro yin telu majemu olorun mo gbadua o gbogbo emi to lo won so e di akorisa gbogbo emi to lo won so e di atele okunkun leyin loruko Jesu loni emi yen pada leyin re ni ose tutun yi mo gbadua omo olorun mo gbadua fun bibeli wi pe inu Psalm 16 nigba to de fa so o ni ibanuje awon to nto olorun miran leyin yo po to ibanuje awon to nto olorun miran leyin yo to gbogbo agbara to so wi pe ko ma to olorun miran leyin gbogbo agbara to ni ko di aborisa gbogbo agbara to ni ko pada leyin kristi mo gbadua loni agbara yen teri baba yi gbogbo emi to fe so edi dakuda laye mo ma wu awon ranse olorun mi o lo gbagbara okunkun to ro fe keru opo church ma rerin agbara olorun to le lo 1% nbe nko o ni agbara olorun o mo pataki e o mo wulo re o lo teri ba fokunkun ngba te se pe eyan ni awon opolo mo gbadua o gbogbo agbara to fe so edi tokunkun laye agbara yen ko teriba loruko Jesu o ni di tokunkun loruko Jesu o ni di tokunkun egbo ose yi oluwa ni kin ba emi dile egbe owo yin ni aya yin gbogbo eni to ngbo mi ofa dile o ya ko jade lara re ofa dile ofa fi akoko eni sofo ofa dile boya ko ye yin sa ma do le bo tititi o lo nlo seko lati ilu ibadan o ji o ni daji kutukutu o fe sare de lu eko sugbon bo se nlo bo se de to gate ari loju ese taya re foyo taya jo tabi ki ma to se overeating esa en to ti jade nle lati daji o laye ma to nba laarin titi ko ti debi to nlo ofa dile ti ba enikan sami ofa dile ti ma n fi akoko eni sofo lo sẹyin o ya ko jade lara re gbogbo ẹni tó ń gbòhun olúwa lẹ́nu mi èmi sọ̀rọ̀ mi ò dáṣọ èmi rán àṣẹ mi ò dáràn mo dúnà májẹ̀mú olúwa ọ̀rọ̀ agbára ní ń jáde lẹ́nu mi ọ̀rọ̀ àṣẹ ló ń jáde lẹ́nu mi mo gbàdúrà agbára tó kùkùn ń lò láti fi dá ayé rẹ dúró agbára tó kùkùn ń lò láti fi wéṣì ọjọ́ orí rẹ láti fi wéṣì ọ̀la rẹ mo wí lónìí o gbogbo agbára náà ó yà kó tẹ̀rí bàbá yìí ilẹ̀kùn tí ọ̀tá tì ó yà mo lọ nínú agbára olúwa ilẹ̀kùn yẹn ṣí o sàmí ilẹ̀kùn yẹn ṣí o sàmí ilẹ̀kùn yẹn ṣí lórúkọ bàbá ilẹ̀kùn yẹn ṣí lórúkọ tọmọ ilẹ̀kùn yẹn ṣí lórúkọ tẹ̀mí mímọ́ ilẹ̀kùn yẹn ṣí ẹgbọ́n o agbára tó lòun ó da ayé rẹ dúró tó lòun ò ní jẹ́ kó o débi tó yẹ kó o dé lórúkọ Jésù agbára yẹn fi ayé rẹ sílẹ̀ ẹ̀mí tó fẹ́ sọjọ́ ògo tó fẹ́ sọjọ́ ojú ẹkún àwọn àánú aeroplane lọ́jọ́ kan gbogbo èèyàn ti wọlé ìrìn àjò yá aeroplane wọn pa ilẹ̀kùn dé wọ́n ti ànánsì o wí pé kẹ́ẹ̀ jókòó dáadáa aeroplane wọn pa ilẹ̀kùn dé bẹ́ẹ̀ ni wọlé wá dání mr kúnlé ọlá ò sebì kan can you please rise up wherever
you are. Donald did they take man in a room plane. What about the please? Can you come down? We want to have in touch. What about your bass or can Esa? Or then yes or calling in no matter. Also calling in a room plane. Over the code. Be a biawada. A room plane. Bale code. Erum Benino room plane. No. Erum plane. Bera. Mati Jara Kone Hile. Ogun Ore. Ogun to Dodu Ayo. To Duro. Dey Wamamai. Loru Ko Jesu. Ogun Yelana La Aroy. Ogun to duo di o ni ojo ayo mo wa lati sure fun ni mami mo wa lati sure fun yin daddy mo wa lati sure fun yin tori mo mo pe adua ni ngba agbara ko loruko jesu ogun to duo di ojo ayo yin loruko jesu o ya ogun yen lana laaro yi egbo orun oluwa lena mi lati iseju ilo emi afara sinuku ako alangba o mo nleri ni a lo nfe se bayi o nfe se bayi bo ti o fi ku o laye ki ri si emi to ni ko ma dara ninu sugbon ti o je dara nita loruko jesu loni ni o emi yen fi aye sile loni ojo aje mo pe ire sona re mo pe anu sona re mo pe iyanu sona re mo pe igbega sona re mo pe ibuku sona re latoni lo ibuku ko dana re agbara to lo nfe so e di aborisa o ya ko teriba bẹ́ẹ̀ ló máa rí ó rí tí ẹ ṣe ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún ọ ẹ mọ pariwo kẹ́ ẹ mọ sọ báyìí pé ìwọ ọ̀sẹ̀ tuntun yìí darí ire ńlá sí mi mọ́mí mi mà bọ́yẹ lérò owó kan ń bẹ̀ yẹn kẹ́ ẹ mú owó yẹn ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè rí mú lọ́wọ́ ẹ̀yin náà lẹni nǹkan yín sà àní ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá ti mú lọ́wọ́ ẹ máa sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ yìí ẹ ní àmọ̀ǹtì ló lè jẹ́ ẹ sá mú lọ́wọ́ ẹ máa wojú owó yẹn báyìí bẹ́ẹ̀ bá ti ń sàmí bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yẹn kẹ́ ẹ máa fi kan ẹlẹ́dàá yín ẹ máa sọ báyìí wípé ìwọ owó níbi gbogbo tó o bá wà láyé máa bọ̀ lọ́dọ̀ mi owó iṣẹ́ mi ayé ò gbọdọ̀ fi dùn mí ẹ̀tọ́ mi ọjọ́ pípẹ́ ayé ò gbọdọ̀ fi dùn mí níbo la gbé ire mi pamọ́ sí ẹ̀tọ́ àwọn bàbá mi dà áńgẹ́lì olúwa ò máa gbébọ̀ sọ́dọ̀ mi ire ọjọ́ pípẹ́ tó ti sọnù ìbùkú tó ti sọnù ti pẹ́ máa padà bọ̀ sọ́dọ̀ mi ìwọ áńgẹ́lì ìrànlọ́wọ́ máa bọ̀ sọ́dọ̀ mi ojú rere ọlọ́run sáré tètè kó o wá mi rí àánú ọlọ́run sáré tètè kó o wá mi rí ìrànlọ́wọ́ olódùmarè sáré tètè kó o wá mi rí láti òní lọ ìwọ owó o gbọdọ̀ dọ̀tá mi láti òní lọ ìwọ owó máa sọ̀rẹ́ mi ẹ sọ pé owó tútù owó gbóná máa wà o ní náwó gbóná láyé rẹ ọpẹ owó tútù ẹ̀sà tá ń gbé yàn tá ń gbowó lọ́wọ́ wọn náà sọ̀rọ̀ gbowó rinu sọ pé owó tútù máa bọ̀ sọ́dọ̀ mi ìbùkún ọlọ́run àánú látòkè ojú rere tí ò ṣe é dá dúró máa bọ̀ sọ́dọ̀ mi láti òní lọ èmi yóò sin ọlọ́run láti òní lọ èmi yóò ní ànító àti ànísẹ́kù ayé kan tí mo wá yìí owó ò ní sá fún mi mọ́mí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé kan tí mo wá yìí ìbùkún ò ní sá fún mi àánú kò ní sá fún mi bẹ́ẹ̀ ló máa rí máa náwó dọjú alẹ́ mi ni mo máa náwó dọjú alẹ́ ìpinnu ọ̀tá ò ní ṣe lórí mi lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ lórúkọ jésù irin ò ní sá fún ọ ó rí tiẹ̀ ṣe ó ti rí bẹ́ẹ̀ nípa agbára tó ń bẹ́nu ẹ̀jẹ̀ ló àgùntàn gbogbo bí ọba yà sí ìrìn àjò àánú ló máa bá pàdé gbogbo bí ọba yà sí ojú rere ló máa bá pàdé gbogbo bí ọba yà sí rere ló bá pàdé láyé rẹ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ bàbá ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ tọmọ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ tẹ̀mí mímọ́ mo wé eléyìí sí yín lọ́sẹ̀ yìí ẹ rí ti yín ṣe ó ti ṣe bẹ́ẹ̀ ẹ da owó yẹn pọ̀ mọ́ owó yín ẹ rí pé ìrànlọ́wọ́ ó dẹ̀ dìde fún yín ó ti ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa kẹ́ ẹ tó so ohunkóhun lónìí ẹ ka Psalm 1 ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nímọ̀ àwọn èèyàn búburú tí kò dóní ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ tí kò sì kókò ní ibùjókò àwọ̀ ẹlẹ́gàn ṣùgbọ́n dídé ohun rẹ̀ wà ní òfin Olúwa àti ní òfin rẹ̀ ló ń sàṣàrò lọ́sàn àti lóru yóò dàbí igi tá a gbèsè tí ipa odò tó ń su èso rẹ̀ jáde lákòókò rẹ̀ ó ní ewé rẹ̀ kì yóò rẹ̀ dànù àtò gbogbo tó bá ṣe ni yóò ṣe déédé àwọn èèyàn búburú ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí yàn gbùgbà fẹ́fẹ́ lọ ó ní nítorí náà ni àwọn èèyàn búburú yóò ṣe yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo ó ní nítorí pé Olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbè ẹ ka Psalm 1 yẹn nígbà mẹ́ta kẹ́ ẹ tó jáde láàárọ̀ yìí eré àti àánú kò ní sá fún yín God bless you and you will never go down in the name of Jesus tó bá di àárọ̀ Thursday gbogbo ọmọ ọlọ́run pátá ẹ jájọ pàdé nílùú Ìbàdàn ní challenge oh my God program yẹn ti ní agbára jù ní challenge ní aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ wákàtí ẹ̀mí mímọ́ ń sọ̀kalẹ̀ ó ń tú ayé àwọn èèyàn sílẹ̀ broda ìwọ náà máa bọ̀ pẹ̀lú pure water ẹyọ kan lọ́wọ́ rẹ ìbáàdẹ̀jẹ́ bottle water ló lè gbé lọ́wọ́ máa bọ̀ láàárọ̀ ọjọ́ Thursday iṣẹ́ agbára tó ń ṣe bólúwa ṣe ń tú sí
sílẹ̀ tá a sì ń fi ọ̀nà ìgbàlá han àwọn èèyàn lórúkọ Jésù ìyanu ó ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ bá bàbá lọ sí Jerusalemu oṣù kẹsàn ni o tètè pè kánú àwọn nọ́mbà wa kò tètè join yóò dára fún ọ bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa àmì lórúkọ Jésù ayé kan tó wáyé ò ní jẹ̀bi mi.

0: start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
1: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
2: Banjo ni tèmi o, banjo kan.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
4: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Flash FM
4: 105.5.
5: Say our name.
4: This is my favorite station.
6: Just say, hey Alexa.
5: Great music, all the time.
7: The best musical experience of your day.
8: Hit, stay on your mind.
9: Stay on my mind.
10: This is Lil Nas X.
11: Hey guys, it's us, the Jonas Brothers.
12: What's going on, guys? It's Post Malone.
13: We stay on air and in your living room.
14: 105.5, The Splash.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénú sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbèrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: Kéje cashier. Cashier olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Cashier ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest?

0: ẹwà ẹwà. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
2: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
2: 0807 112 4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
7: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
9: Offer valid while stocks last.
10: Me and Maggi, so good together.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Bàbá Ṣẹ́gun ṣàlàáfíà ni. Èmi ló dé. Kí ló ṣẹlẹ̀ ojú rẹ̀ yóò búrégé? Ó ṣe ń wò bí ọmọ tí wọ́n gbẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀.
2: Ó ti sú mi o, Rasaki. Onílé mi tún ti dé o. Nígbà mo wọlé yìí ní ọdún méjì sẹ́yìn, mo san ẹgbẹ̀ta naira, 600,000 naira. Lọ́dún tó kọjá, wọ́n tún gbowó lé. Mo bá tún san ẹgbẹ̀rin naira o. 800,000 naira. Nígbà yìí ẹ̀wẹ̀wẹ̀, alábòjútó ilé bá tún ṣẹ̀ṣẹ̀ mú ìwé pé owó ilé ti di mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba naira.
3: Mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún igba naira kẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan náà? Kí ló dé tí ìwọ náà fi ń jìyà lọ́wọ́ àwọn onílé tí ò láàánú lójú? Nígbà tí ìwọ náà lè ní ilé tirẹ̀. Nípa dídàpọ̀ mọ́ National Housing Fund (NHF), àjọ elétò ẹ̀yáwó ilégbèé lábẹ́ ìjọba, pẹ̀lú fífi ìdá méjì àbọ̀ 2.5% nínú owó oṣù rẹ̀ ṣe àfikún, ó lè rí ilégbèé 50 mílíọ̀nù naira, látọ̀dọ̀ Federal Mortgage Bank of Nigeria, yálà láti kọ́ tàbí rà.
2: Àfẹ́rẹ́ òsì o, lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa lọ sí ọ́fíìsì Federal Mortgage Bank of Nigeria. Ó súnmọ́ mi kí n lè lo àǹfààní yìí.
3: Ẹ̀ka Federal Mortgage Bank of Nigeria wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ṣàbẹ̀wò sí ẹ̀ka tó bá súnmọ́ yín, tàbí kí ẹ pè sórí 0903-633-2566 tàbí 0902-323-9419.
4: Federal Mortgage Bank of Nigeria ló ní pé ká ní ilé lórí, kì í ṣe ìwé nìkan.
5: Sade, kí ló dé sí láyé ní domi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
6: Mo ń kọ́ àwọn àkókò indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
5: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
6: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù indomie. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
5: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomie tèmi náà jọ.
7: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
8: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you were built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you are built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Babe, why are you frowning for me now?
2: Come and make noodles for me.
1: This woman. Okay, how do you want it?
2: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: Kini gan ni won se timotimo fun? Se fun awon ipe jiroro lori phone laarin oru tabi ka sun lalaafia? Se fun pipa adehun owo pataki de? Tàbí fún pípa ojú dé kò rún gbé ẹ lọ yèè. Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
5: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún. Fún ọdún 75 Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí sí ìsọmọ lórúkọ sí ìwújáde sí ìgbòkègbodò kódà sí gbogbo àkókò ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìnyí o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Ọ̀gbọ̀n kò tó a máa rí mílíkì ìgbà tó tẹ àrò ó ra mílíkì báyìí ìgbà ó ló gbowó oṣù wáyé tó ń ṣe báyìí onínàkúnà náà à ń tà ń sọ nìyẹn o sàrọbìnrin o ti náwó lówà lórí tata.
1: Sori n tí
0: o mú omi gbóná pé
1: o
0: di august 7 kó tó gbowó mi mo tà sọlẹ̀ fún ọ.
1: Bẹ́ẹ̀ni tó bá bí ọ̀dà lo mílíkì tán.
0: Agbawo agbawo agbawo agbawo agbawo. Agbawo yes agbawo agbawo agbawo yes yes yes agbawo oni to ba bi ọdọ ni o oni to ba bi wọn bagbawo da
1: wọn bi
0: agbawo da
1: iroye lori
0: o fun la
1: sakaroyin abakaroyin
0: semu kuda oku si
1: alakoba iroye leyi iroyin to n jade ni o lati akate ẹgbẹ oselu ti adc African Democratic Congress
0: ẹgbẹ yin.
1: Wọ́n ti ṣe àpéjúwe àbájáde ìwádìí kan tó wáyé o wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi 3.17 million 17 million Nigerians nínú èyí tá a ti ráwọn ògo wẹrẹ àwọn màjèsín àwọn tọ́jọ́ ò tí ì lọ lórí wọn pínpín gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń kojú ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ebi pawọ́ débi wípé wọn ò rí nǹkan re gbá sẹ́nu débi tí ó sara lóore lábẹ́ ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinúbú kódà bí ìgbáyégbádùn ọmọnìyàn bó ti ṣe di fíàgan lábẹ́ ìṣàkóso yìí wọ́n ní ojúṣe ìṣàkóso yìí láti lè rí wípé tọ́ ìgbáyégbádùn ọmọnìyàn ṣe pàtàkì wọ́n ní filamọ́wòbẹ̀ iná ìyáde o agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ti adc Bọ́lájí Abdullahi ló sọ̀rọ̀ yìí wípé ẹ jẹ́ mọ̀ pé bí han ọmọ Nàìjíríà lè mọ̀ ebi ti dábàtà ní sí ọmọ Nàìjíríà lára kódà débi pẹ̀mí ń bọ́ lábẹ́ ìṣàkóso yìí ó ní bóun bá níná ń jó lórí èmi eérú rẹ̀ ni ẹni kóun ó bùwá òun òdédé sọ̀rọ̀ I speak with fact fact ni òun sọ̀rọ̀ lọ́lórí ẹ̀ fact and figure ni ó ní àjọ ìṣọ̀kan àgbáyé ló gbàgbà jáde ìwádìí kan jáde United Nations World Food Programme WFP rìpọ́ọ̀tì ni tó ń ṣàpèjúwe àwọn ọmọ Nàìjíríà bíi 3.17 million jákèjádò lẹ́yìn tí ebi ń bá fẹ́ra pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ bíi mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí ebi ti hàn wọ́n lè mọ̀ wọ́n ní àtẹ̀jáde yìí tí Abdullahi buwọ́lù tó sì ń bu ẹnu àtẹ́ lu ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ òṣèlú ti APC tí wọ́n ń tukọ̀ lọ́wọ́ lórílẹ̀-èdè yìí wípé ntọ́ yẹ kọ́kọ́bọ̀ wọ́n bọ̀ kọ̀bọ̀ ó lọ́n lè bọ́gba abẹ́rẹ́ lóòkùn èèyàn ìka wo gédéńgbé mọ́ padà sínú ìwé ìròyìn The Nation níbi tí Oyèbánjí ti ń sọ̀rọ̀ ọ̀rẹ́ la ó máa
0: pangolo pangolo pangolo pangolo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: síbẹ̀ finally wọ́n ní gómìnà Oyèbánjí bí ọdún ni o lánàá ti ṣe ọjọ́ ajé Monday ló ṣe àbẹ̀wò ìbánidọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ lẹ́yìn ètò ìdìbò sí ipò gómìnà tó wáyé ohun tí wọ́n ti kéde ẹ̀pọ́ jáwé olúborí lẹ́ẹ̀kan sí ó lọ sí ẹ̀kẹta ẹni tó jẹ́ olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC gẹ́gẹ́ bí ìlérí tó ṣe pé bóun bá ti jáwé olúborí o gẹ́gẹ́ bí ìlérí tó ṣe lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ pọ́ jáwé olúborí ó ní kì í sọ̀rọ̀ ẹnu nìkan òun ó tún gbéra àwọn dìde gẹ́gẹ́ bí ẹni pàtàkì ẹni tó mọ rírì kẹ́yìn ó jọ díje kẹ́nìkan wá jáwé olúborí kẹ́nìkan lulẹ̀ ó ní òun ó lọ láti tún lọ ṣàbẹ̀wò sí wọn àbẹ̀wò ìbánidọ́rẹ̀ẹ́ alájùmọ̀jọ ṣe wọ́n ní lẹ́yìn ètò ìdìbò náà ó ṣàbẹ̀wò sí ambassador dáre Bejide nílé rẹ̀ ti ń bẹ ilégbèé rẹ̀ gangan ni o kìí ṣe pé pàdé láàrin méjì ilé rẹ̀ ti ń bẹ ládùn Èkìtì ó ní àbẹ̀wò yìí ó náà ní láti mú àdéhùn tóun ṣe láti mú ṣe wípé ní kété tí kéde òun pé òun jáwé olúborí òun sì pe àwọn tí àwọn jọ díje nínú èyí tí òun pe olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú ti PDP sípò gómìnà olùdíje sí ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú ti ADC ìyẹn ọ̀mọ̀wé Wọlé Olúyèdè àti ambassador Bejide o lórí aago òun sì sọ ń bẹ̀ náà wípé yàtọ̀ sí pé òun pè wọ́n lórí aago yìí òun ó gbéra àwọn dìde láti lọ bá wọn ní àbẹ̀wò wípé ẹjẹ́ àjọ ṣe ìlú ìṣọ̀kan ṣe pàtàkì ó sì ṣe kókó wọn ni lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí ọ̀mọ̀wé Olúyèdè ó sì tún lọ sí àkàtà akẹgbẹ́ rẹ̀ náà tí wọ́n jọ díje lánàá ti ṣe ọjọ́ ajé Monday gómìnà Oyèbáńjì ni ìjọba àwọn ìjọba àjà lájùmọ̀ṣe ni o àwọn ọjọ́ parapọ̀ láti gbé ìpínlẹ̀ Èkìtì ga dépò ibù tí ò go ti àwọn lọ ń jọ ńlá fojú sun rẹ̀.
0: Ilé ológo là ń lé.
1: Ilé ológo ni.
0: Ibùtí ògo là ń lé. Ẹ jìnà sébù tí ò fu.
1: Ìṣẹ̀dá ò sì.
0: Ok, ẹ jẹ́ á lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Àsọ̀rí ibẹ̀ náà la wà yìí.
1: Sọ́rí.
0: Ẹ jẹ́ ti Nàìjíríà dé àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Àwọn orílẹ̀-èdè onígbèsè, ẹ yọjú síta o. Ẹlẹ̀ ẹ̀já lọ́wọ́ náà, ẹlẹ̀ ẹ̀já ríná lò.
1: Ọlọ́run rí inú mi, ó sì rọ́kàn mi wípé Ọlọ́run gbàdúrà wípé Nàìjíríà ò sínú onígbèsè.
0: Nàìjíríà kọ́ ló wà nù onígbèsè. Onígbèsè ni Nàìjíríà ni. Ṣùgbọ́n lásìkò yìí, àwọn kan náà tún wá jẹ́ onígbèsè sí orílẹ̀-èdè Nàìjíríà. Àṣírí kí ni àṣírí tán hàn dé ní Open Secret ni. Òmò Oxymoron ni wọ́n pè é. Open Secret ni àṣírí tó pamọ́ ni. Àṣírí tó hàn dé ní ọjàre. Tó wọ́n ni àjọ alábòjútó ìṣekò kárí iná ọba Nigerian Electricity Regulatory Commission tá a mọ̀ sí NERC NERC tó yàtọ̀ sí ọrùn. Wọ́n sọ̀rọ̀ o, wọ́n ní orílẹ̀-èdè Togo, orílẹ̀-èdè olómìnira ti Benin àti orílẹ̀-èdè olómìnira ti Niger. Wọ́n ní wọ́n kùnà láti san gbèsè owó kan, èyí tí í ṣe mílíọ̀nù méjìlá ó lé ọ̀tàlélẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún dọ́là $12.66 million owó iná ọba yíò fún sáà kínní àkọ́kọ́ ti ọdún 2026. Wọ́n ní nínú mílíọ̀nù mẹ́tàdínlógún ó lé ọ̀rìnlénírínwó ẹgbẹ̀rún dọ́là yíò $17.48 million owó tí wọ́n ṣe gbèsè owó náà tí wọ́n jẹ.
1: Tẹ́ẹ̀jẹ.
0: Wọ́n ní àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ oníbàárà wà nì. Wọ́n ní ìjẹ́ mọ̀ pé mílíọ̀nù mẹ́rin ó lé òjìlélẹ́gbẹ̀rin ẹgbẹ̀rún dọ́là $4.84 million. Péré ni wọ́n san o. Eléyìí tá a lè pè ní ìdá mẹ́tàdínníọgbọ̀n 27% ó wá lé pẹ́ńpẹ́ṣẹ́ yíyún fún ti owó agbára iná ọba tó yẹ kí wọ́n san fún iléeṣẹ́ gbogbo tó ń mójútó ọ̀rọ̀ ìpínnáká yíyún Electricity Generation Companies tá a mọ̀ sí GenCo tó yàtọ̀ sí GenCo òkú tó jẹ́ pé àwọn ni wọ́n fún ọ ní iná náà lábẹ́ àbẹ̀wò lábẹ́ àyẹ̀wò tí wọ́n ṣe. Ọ̀rọ̀ náà ló di fífi léde níbi ìjábọ̀ bí nǹkan gbédé dúró látọ̀dọ̀ àjọ ti NERC ní àná sì ni pẹ̀lú wọ́n sọ̀rọ̀. Wọ́n ní àjọṣe orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn orílẹ̀-èdè tá à ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n sì jẹ́ oníbàárà wa. Òun náà ni ó ń mú bóde o wípé wọ́n jẹ wá lówó o. Wọ́n jẹ wá ní gbèsè tọ́pọ̀ lápọ̀jù. Gbèsè tí wọ́n sì jẹ wá òun náà lẹ ti gbọ̀hún. Iye tí wọ́n wá san nú rẹ̀ òun náà lẹ tún ti gbọ̀hún. Gẹ́gẹ́ bí ìjábọ̀ náà ṣe sọ, wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ wípé ní àpapọ̀ tá a bá níkà wò ó ní apá àkọ́sọ owó kan, wọ́n san owó tí ṣe bíi mílíọ̀nù márùn-ún náírà ó lé okòólélẹ́gbẹ̀rin-dín-mẹ́rin ẹgbẹ̀rún ó wá lé kọ́bọ̀ 28,000 5,816,028 naira kò tí ì wọ kọ́bọ̀. Wọ́n ní eléyìí tó jẹ́ pé ó kọdí sísan owó tó yẹ kó máa jẹ́ 1,600,000 naira eléyìí tí ó máa lé 182,000 ó tún wá lé náírà 135 6,122,035 naira ló yẹ kó bá dé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọn ò san owó náà bí ó ti yẹ kí wọ́n ó san sí lákójọpọ̀ ṣá nígbà tí wọ́n kó owó náà jọ gbogbo owó ọ̀hún ló wá ń fún wa ní 1,400,000 ó lé òjìlé ní $1,000,000 dípò owó tí í ṣe 1,200,000 ó lé ọ̀tàlénì $1,000,000 $12.66 million owó náà bá
1: wàá máa fi just si next
0: time. Just nítorí just gbèsè just ilẹ̀ ń jẹ yé ìpa just
1: àwọn gbèsè kan wà tí a máa ń pè ní corporate own gbèsè
0: irú ẹ̀ náà làwa náà
1: ya VIP onígbèsè
0: ṣe báwa náà ti ń yáwó ń sẹ́n
1: àwa náà yà yàn lówó
0: ó wá dójú ẹ̀ ń sẹ́n
1: a ti yá àwọn kan lówó
0: ìyẹn ni wọ́n ń pè ní jọ́ làbákàrà náà.
1: But that is
0: ajake modo ni di okun ni
1: e ja roju
0: oja

ó fọ́nà fún yẹn sọ́mọ́ o kì í sì dùn kó pọ̀ kó pẹ́ ṣókí lọ́bẹ̀ oge bó tiẹ̀ jẹ́ pé ọbẹ̀ oge CR7 ó ju mékọ́ọ̀pù fún ọdún 23 fún orílẹ̀-èdè Portugal ìgbọ́kùgbọ́n là ń gbọ́n mu ọlọ́run ló lẹ̀mí èrò Cristiano Ronaldo dos Santos Aveiro ó gbà ìfigagbága rẹ̀ tó gbẹ̀yìn fún orílẹ̀-èdè Portugal nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé lẹ́yìn tí Spain fi lílù Spain wọn jáde nínú ìdíje náà ẹ wo Isebe Merino níwọ̀n èpè ló góòtì mi o òróró wa náà náà dín wa gbẹ ẹ̀yin inú ọlọ́run ni bẹ́ẹ̀ òróró ó ń dín ẹni tí o ìyẹn òróró ń dín ẹni tí ń gbẹ fún orílẹ̀-èdè Portugal ó dẹ̀ ṣojú orílẹ̀-èdè Portugal nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bolúwa ti fẹ́ góòtì mi ò gbóòórùn world cup àmọ́ ó gba ìfẹ̀yẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún orílẹ̀-èdè Portugal lẹ́yìn eléyìí bí Portugal bá fẹ́ já sí kànga àwo ògarùn kò kan ayé anyways èyàn ò lè mọ pé football ní sọ́kà kó mọ̀ jà sí sọ́kà wè torí Belgium kanra àwọn ọmọ dadi Trump o wọn ò lè blow Trump rẹ wọn ò lè bro ọlọ́run ló lẹ̀mí eré ewé Trump ti get him right okay torí Belgium wọn kanra àwọn ọmọ dadi Trump wọn ò lè blow Trump ẹ̀ntì o ọlọ́run gbọ́ trumpet yẹn wọn ò rí blow rárá orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ṣoògùn ya ní o wọ́n wá ń kà bí ẹ̀yẹ ìbákà bóyá kan yí wọn padà bẹ́yẹn rúkà torí kí náà ń bá ká pẹ̀lú gbogbo no red card no movement òun náà ló bá dé fún wọn dáàdì wọn pe Gianni Infantino wọ́n sọ Infantino di infant wọ́n ń ba fàfà kúfà ìyẹn ò ní kí àwọn Belgium wọ́n wá pò ní eku Belgium wọ́n dé kwa sí wọ́n sí ẹgbẹ́ wọ́n kábánà amẹ́ríkà jáde nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé Belgium wọ́n fojú wọn dánrin o bẹ́ẹ̀ sì rèé gbogbo orílẹ̀-èdè tó gbàlejò ìdíje yìí òǹkàlùtù ti já dànù mexico wọn kò kòkòkòkò gbàlé wọn lọ orílẹ̀-èdè canada já sí kànà orílẹ̀-èdè amẹ́ríkà next time kì í ṣe sọ́kà fúbọ́ọ̀lù ọ̀hún ọlọ́run ló lẹ̀mí èrò ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́tí ń gbọ́ ìkànnì splash 105.5 FM ilé fún balábẹ́gbẹ́ fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ò pé méjì lórí ètò ìjà wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkùrú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tì mi fún òórọ̀ tòní desmond tó dìjì àgbáwo tọ́tọ́tọ́ àgbáwo tó ń fasẹ́ mu mi túnde ọláwo lólóòtú ètò yìí adéronke adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa vinga ti yín gangan ẹyìn tèmi òní lọ́jọ́ ìṣẹ́gun àṣẹ́gun kú àṣẹ́gun àrùn ẹ o ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kọ́kúnjẹ ẹ̀ ní gúgi àárẹ̀ ẹ ní máyán fónà bóyá lóní kọmọkọmọ lóní wéré lóní kí amúsá lóní wàrà sísá ṣùgbọ́n kí n tó wọnú ròyìn lọ ìyẹn láàárọ̀ tí tòní màá mú ìyẹn lágbọn káàṣẹ kàkà kí sápá kó fi ẹkáàt cruz kí ni mo ní kó máa ṣe mo ní o mọ káàṣì ẹ ní àpọ ẹgbọlọ mọ ṣòróró ọlọrun gbọ má jẹ kápò ẹgbẹ ta kó jẹun náà lélẹ àjẹ ǹjẹ tún jẹun náà dẹ tún ni 3347 1004

0: kò lè súwe rẹ̀ ìyẹn sípele tó kanú díje fẹ̀yẹ̀ àgbáyé wọ́n ti sú ìtàn yẹn nínú ìdíje náà àfáwà sí ọlọ́run ló lẹ̀mí èrò òkè lójú òpó káṣẹ̀ *347*1004*1#. Òun náà lẹ́fìta ìyẹn láti jẹ́ tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún òjè yẹn 18 kò lè ta káṣẹ̀ ọdún méjìdínlógún sókè òun náà ni o lè ta káṣẹ̀ 18 sókè òun náà ni kó kán lù ú ẹ̀ ní nágàmúṣòro ẹ̀ ní túlé kan ìdààmú bẹ́ẹ̀ sì rèé. Nípa kúrò lórí ètò jámọ sí èyí kò tó wáyé láká ṣe èyí kò tó ká mẹ́ni èèyàn kan àbí méjì eléyìí tí dùrọ̀wá bá ṣàlàárọ̀ òun náà lápè lórí ètò jámọ sí *347*1004*1# tàbí www.kase.ng ẹni ń bọ́ ní ròyìn eré ìdárayá ní sánsan torí pé orílẹ̀-èdè nàìjíríà àwọn ọ̀dọ́ eléyìí tó ṣojú nàìjíríà ní youth table tennis championship àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbáradì wọn ìyẹn fún ìdíje ITTF African Champion ITTF African Championship eléyìí tó máa láǹfààní láti wáyé tó dẹ̀ jẹ́ wípé ilé ẹ̀kọ́ gíga bákọ̀ọ̀kà òun náà làwọn tí ó ṣojú orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti lọ ń ṣe ìgbáradì ibẹ̀ ni gbogbo àgbáradì wọn òun ló wà orílẹ̀-èdè nàìjíríà àwọn eléré ìdárayá wọn là láfi gba lórí tábìlì tí wọn lọ ṣojú orílẹ̀ nàìjíríà ní àkàrà lórílẹ̀-èdè ghana ìyẹn fún ìdíje náà fún àwọn ọ̀dọ́ tójú orí wọn wà lábẹ́ ọdún 15 ni àbí ọdún 19 òun náà lórílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n mọ lo tó dẹ̀ jẹ́ wípé àwọn eléyìí kò sáwọn tá a ti mọ̀ bí ẹni mo wọlé ẹ̀ka eré ìdárayá bóyá láfi gba lórí tábìlì nípa àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn muiz adegoke kò sí nbẹ̀ abdulfatai abdulbasit kò sóhun náà kò sí nbẹ̀ òkè. Ṣùgbọ́n orílẹ̀-èdè nàìjíríà wọn nígbàgbọ́ pé àwọn ọ̀dọ́ eléyìí tán lọ ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje yìí ìyẹn ìdíje ITTF African Youth Championship ní àkàrà lórílẹ̀-èdè ghana ẹ̀wọ̀n ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà lẹ́kẹ̀ẹ́rọ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àjọ torítorí ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní ilẹ̀ adúláwọ̀ àjọ CAF ìdíje wọn ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn tí wọ́n bá ṣojú orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ CAF Champions League ni àbí CAF Confederation Cup ó ṣeéṣe kó jẹ́ wípé kìí ṣe ilé wọn ni wọ́n ti gba àwọn ìfigagbága ilé tí wọ́n fẹ́ gbà ó possible kó jẹ́ neutral ground torí wípé ẹ̀wọ̀n gba ìpè ikọ̀ Rangers International tìlú Enugu Rivers United àti Shooting Stars tìlú Ìbàdàn àwọn náà ni wọ́n ìṣòjò orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ tẹ̀wẹ̀ pé ó ṣìkú slot kan ìyẹn fẹ́ tó bá gba president federation cup ẹ mọ̀ wàá gbàgbé wípé pápá àṣeré eléyìí tí àjọ CAF tí wọ́n bá buwọ́lù òun náà ni wọ́n ti gbá figagbága yẹn o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rin ó sì mọ̀ ìṣòjò orílẹ̀-èdè nàìjíríà ṣe wá rí adákilẹ̀pẹ̀ lẹ́kì ni ẹ̀yin olólùfẹ́ Shooting Stars lè wo figagbága Shooting Stars ó jẹ́ continent lè wò ń lé o ó ṣe kó jẹ́ pa abẹ́ òkúta náà máa gbé Shooting Stars lọ tó ní pápá àṣeré méjì ní àjọ CAF buwọ́lù ìyẹn tó jẹ́ CAF Approved Stadium lórílẹ̀-èdè nàìjíríà pápá àṣeré Godswill Akpabio tó wà nílùú Uyo àti pápá ìṣeré Moshood Abiola tó wà nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ogun nítorí pé ó ṣe é ṣe kó jẹ́ wípé ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ogun àwọn figagbága wọn ó ti wáyé Enugu Rangers àti Rivers United tó wá ìyẹn látàpọ̀ òkè lọ́hùn-ún kò sí pápá ìṣeré kankan tán lè lo wọn lè ládùkìá miss maka wọn lè lo tiwọn náà wọn ní láti wá lo pápá ìṣeré Godswill Akpabio ni bẹ́ẹ̀ bóyá tó bá yẹ pé kò sì ló padà gba ìṣeré ló padà gba ìdíje federation cup ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn àti Shooting Stars wọ́n jọ mọ̀ pé Moshood Abiola wọ́n jọ mọ̀ pé lo àmọ́ o wípé kankan nu àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó yan ìyọ̀fọ́ lóde nàìjíríà láti lọ kó wá nídíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ wọ́n wà gbá figagbága wọn lé níní home ground wọn gangan rájọ kò possible àjọ CAF wọn buwọ́ àwa lè sọ bóyá tán bá jí láàrin ọ̀sẹ̀ méjì tó kù yìí wọn wá sáré mú kó kù kí preliminary round kó bẹ̀rẹ̀ wọn wá sáré mọ́ àwọn pápá ṣe ni wọ́n kàn sáré upgrade wọn ìyẹn sí tẹ́sì àjọ CAF bíbẹ̀ ẹ̀kọ́ ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ àwọn ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́kọ̀ òjọ̀ kan lórílẹ̀-èdè nàìjíríà wọn lè gba ìyẹn nínú wọn o wọn lọ yálé gbà ìyẹn lè tó túmọ̀ sí pé bí òkè ta náà ni ó fẹ́ jọmọ ṣùgbọ́n lórílẹ̀-èdè nàìjíríà náà ni wọn ti gbà òkè olùkọ́ ni ikọ̀ olympic eagles tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàléníogún ìyẹn olùkọ́ ni eric chair òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ́ wípé ó ti táwọ́ sí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n wà nílẹ̀ òkèèrè bíi 35 tán jẹ́ agbábọ́ọ̀lù tó filẹ̀ òkèèrè ṣe bùgbé ipò ṣeṣe kóhun múnú wọn kóhun ṣá wọn kóhun rọ̀ ìyẹn wá sínú ikọ̀ olympic eagles home base eagles látún lè pè wọ́n ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà olùkọ́ ni ọmọ orílẹ̀-èdè mali ọ̀hún ilé tó tún jẹ́ olùkọ́ ni ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní iléeṣẹ́ ìgbáradì ṣáájú òun wọ́n fojú wá àwọn agbábọ́ọ̀lù ilé tó lè lò tí ọbẹ̀ wọn tà sánsán tí wọ́n kópa tí wọ́n dẹ̀ máa gba olympic qualifiers ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ máa mú tíkẹ́ẹ̀tì tí wọ́n lọ ṣe kiri nǹkan lọ ṣe dáadáa ń bẹ̀ wọ́n gbà pé ó ti ń lọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà ni ẹlíìgì àgbọ̀jọ orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ òkèèrè níbi tá àwọn gbá bọ́ọ̀lù eléyìí tí wọ́n gbá bọ́ọ̀lù fún lára àwọn agbábọ́ọ̀lù ti ròyìn tó jẹ́ kó di mímọ̀ nípò ó ń wò pé ó kí àwọn ọmọ ìwọ́n ní prospect a lè pè wọ́n wá òun láti rí zadok yohana agbábọ́ agbọ́wọ̀ ẹgbẹ́ ikọ̀ brighton and hove albion bákan náà agbọ́wọ̀ ẹgbẹ́ ikọ̀ rb leipzig ìyẹn sulaiman sani bákan náà umar abubakar agbábọ́ọ̀lù kọfà malika ògbìmọ̀ pátá wọ́n wà lára àwọn agbábọ́ọ̀lù tó lùkọ́ ni tí ó ń fojúlẹ̀ fún tó dẹ̀ ti lọ tó ti ń rìnrìn àjò tó ti lọ ń wò bákan náà mubarak sulaiman ni kọslava prague hafiz umar ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rems nìyẹn gbá bọ́ọ̀lù fún promise meliga agbábọ́ọ̀lù yìí ó lè dè norway fún ikọ̀ christian smond òun náà lòún gbá bọ́ọ̀lù fún bẹ́ẹ̀ emmanuel michael ó lè dè austria ní gbá bọ́ọ̀lù fún lask ni emmanuel godwin czech republic òun lòún ti ń gbá bọ́ọ̀lù fk padibos òun náà ló ń ṣojú ape victory ikọ̀ ó lè dè hungary òun náà lòún ti ń gbá bọ́ọ̀lù ní orí ikọ̀ zaligazeg òun ni ó ti ń gbá bọ́ọ̀lù ẹ kó gba àwọn agbọn yúróòpù eléyìí tí olùkọ́ ni eric chair tó rìnrìn àjò lọ ilẹ̀ gẹ̀ẹ́sì ní ilẹ̀ germany ní portugal ní orílẹ̀-èdè france orílẹ̀-èdè austria czech republic norway òun náà ló ti àti hungary òun náà ló ti ń wò wípé ó ṣeé ṣe o kóun wo àwọn agbábọ́ọ̀lù kélé tóun máa ṣà ìyẹn orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ikọ̀ olympic eagles ẹ tó ti jẹ́ wípé ẹ tún rí àwọn ojú tuntun àti ẹsẹ̀ tuntun láwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà tó máa fẹ́ gba ìdíje olympic qualifiers òkè àjọ tó ń rí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè nàìjíríà àjọ nff òun náà nìròyìn ti jẹ́ kó di mímọ́ wípé orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ ìpele ìgbáradì eléyìí tó gbẹ̀yìn fún ìdíje ife ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin tọdún 2026 nígbà tí wọ́n bá ṣì bùbá àgbáradì wọn bùbá àgbáradì wọn bùbá àgbáradì ọlọ́sẹ̀ kan ìyẹn mohammed dia lórílẹ̀-èdè morocco ní ọjọ́ 15 oṣù keje ọdún tàwọn ìyẹn july 15 ni wọ́n máa ṣì bùbá àgbáradì ọ̀hún ni wọ́n máa ṣílẹ̀ ikọ̀ super falcons òun náà nìròyìn jẹ́ òdì mímọ̀ pé wọ́n ń lọ sínú ìdíje yìí ẹ̀mọ̀ pé defending champion ni wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n gba mission x tán gba ìdíje ife ilẹ̀ adúláwọ̀ fún gba ẹlẹ́ẹ̀kẹwàá níbi tí wọ́n ti fi ìyà jẹ orílẹ̀-èdè morocco láṣekágbá bẹ́ẹ̀ sì rè ìdíje yóò bẹ̀rẹ̀ ìyẹn ní ọjọ́ 15 oṣù kejì ọdún tá a wà yìí títí da ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026 bẹ́ẹ̀ ìdíje yìí òun náà ni yóò máa ṣe atọ́nà yóò mọ dúró gẹ́gẹ́ bíi tíkẹ́ẹ̀tì láti lọ kópa nídíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin lọ́dún tó ń bọ̀ ìyẹn ní orílẹ̀-èdè brazil torí wípé àwọn mẹ́rin tó bá wọ ìpele tó kọ́gùn sí àṣekágbá semi final lọ́nà ṣojú orílẹ̀-èdè nàìjíríà olùkọ́ ni justin madugu onírin ti jẹ́ kó di mímọ́ pé láìpẹ́ láì jìnà yóò kéde squad eléyìí tó bá fẹ́ kó lọ ẹ̀yìn àwọn agbábọ́ọ̀lù 24 eléyìí tí ó kó lọ ìyẹn fún ìdíje ife ilẹ̀ adúláwọ̀ náà torí àwọn tó bá kúkú lọ sí bùbá agbáradì òun náà ni wọ́n lọ sínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ lẹ́yìn ìfigagbága ọlẹ́rẹ̀ sọ̀rẹ̀ eléyìí tó ti gbá ojú orílẹ̀-èdè senegal ìyẹn ní inú oṣù kẹfà odun ta wa yi e bu ba agbara di won ni Muhammad Dia o na ni o duro gege bi gbaradi ele to gbeyin o le de Nigeria o ti ton ti se kini lati lanfan lati se gbaradi o to di wi pe won gba fi gbagba won akoko kojo ele de Malawi ni ojo 28 osu keje odun ta wa yi desire gbafu gbogbo awon akoko nuje fele adulawo iyan ni papa se almadina iyan ni rabat rabat ni fi gbogbo akoko ole di nigeria iyan super falcons yo te lanfani lati wa zambia na ma koju ninu ifi gbagbaga keji ko to wa di wipe won gbafu gbogbo awon to gbeyin ni sori yen iyan ni olympic stadium ojo ile de egypt iyan bo ti se ma lo niyan mo pa awon olukan loloko ojo ko lede malawi ti won awon ti bere igbaradi ti won ti foko awon agbabolu da won lo sita iyan de lawon ofoya won kalu ko wa pelu tactics eni o e ti tactics ba gbe lo jawe olubori agbowo egbe agbabolu iko super falcons ile nigeria omorin sola babajide ohun lo ti je ko di mimo bi pe lakoko na idije feyele adulawo ebi won se fe mu idije feyele adulawo awon obirin bo se fe ma yi pada ba o ye pa awon ti won tun mo gba won po si daada dipo won po dipo meji la tin gba tele si merin di ni ogun iyen 16 oni ko si ayi pada kankan gbogi ele ti o mu ba tori bi pe iye fi kankan ta won gba na la won o gba o wa le je pe fi kankan yen kan le je o kan le le kan lẹyìn ẹ kò sí nǹkan kan eléyìí tó special ìyẹn níbẹ̀ nínú òun sì dùn wípé àwọn tún padà lọ sínú ìdíje yìí gẹ́gẹ́ bí defending champion ẹ̀yẹ́ tún mú ìdíje yìí yóò tún mú dùn dáadáa ni ó ní nǹkan kan ló kọ́kọ́ wà lórí àwọn ti register síbẹ̀ constant k ni reflex action ni lọ́pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ super falcons dákòókò yìí ó nípa àwọn lọ sínú ìdíje ìfẹ́ ilẹ̀ adúláwọ̀ eléyìí láti lọ gba tíkẹ́ẹ̀tì lọ kópa lórí ìdíje ìfẹ́ àgbáyé ìyẹn lọ́dún tó ń bọ̀ ni àwọn tó lọ tún àkọsílẹ̀ kọ àwọn dẹ̀ tún ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ó nínú òun dùn ó nípò òun ti láǹfààní láti ṣojú orílẹ̀-èdè nàìjíríà bí àwọn orílẹ̀-èdè lọ́lọ́kọ̀ òjọ̀ kílẹ̀ tó ń ti pábọ̀ láti ilẹ̀ gẹ̀ẹ́sì ni lọ sí ilẹ̀ kaló lórí nùkọ́ ẹ̀ẹ́sùrọ̀mà lóbìnrin òun ló wà ìyẹn ní àkókò ìbákan náà balógun wọn mọ̀míjì o rashidat ajibade òun náà ó láwọn ti ṣetán o àwọn ti gbáradì wọ́n gbọ́ nǹkan kó ṣe dúdú ni ìyẹn bí ọ̀sán ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ àwọn obìnrin ikọ̀ super falcon àwọn ti ṣetán balógun fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà balógun tẹ́lẹ̀ fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà william trust ekong òun náà ló ti jẹ́ kó di mímọ́ wípé ẹ̀wò òun fẹ́ lo àkókò yìí láti sọ fún àwọn agbábọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lọ tún núrò kán pe àrò àtọ̀dọ̀ fi inú wọn ìyẹn tán bá fẹ́ pè kán tún pè láti rí dájú wípé ìdíje ìfẹ̀yẹ àgbáyé míì eléyìí tó bá ń bọ̀ pàápàá jùlọ lọ́dún 2030 kó lè dé nàìjíríà kí wọ́n wá kan wá kópa ni ó lé léyìí kán fi reflect kán fi ronú kán wo ohun táwọn míì sì kán wo bó ti ṣe wà sí kán wá padà lọ jókòó kán lọ drawing board kán padà lọ kán tọ ara mú kán dìrò ogun kán wá lọ kópa kán mú tíkẹ́ẹ̀tì ìyẹn láti kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 agbọ́ngbọ́ èèyàn ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ super eagles ó dóhun lójú tàdá sẹ́ wípé tán kó lọ́wọ́ yìí ẹrù tó jowú ẹ̀ lọ ni ọlọ́run gbọ́ wípé wọ́n lè ṣe dáadáa láwọn agbábọ́ọ̀lù wọ́n bá pé wọ́n lọ mú tíkẹ́ẹ̀tì wọn lọ kópa ni pẹ̀lú táwọn wá padà gbà nínú ìdíje ìfẹ̀yẹ adúláwọ̀ yẹn áfíríkà ò tí rẹ̀dí o àwọn èèyàn máa kà boroboro wọ́n máa sáré kàbàkàbà ìyẹn inú ìdíje ìfẹ̀yẹ àgbáyé torí wọ́n máa fíl wípé super eagles àwọn dé àwọn balẹ̀ bàgẹ́ àwọn wà ńbẹ̀ ó ní eléyìí àkókò náà òun fi ń pè wọ́n ó ń kálukú lọ ronú o wípé kan lọ sínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 ó lẹ́wọ́ orílẹ̀-èdè morocco ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọdún 2022 wọ́n lọ fún àkọsílẹ̀ lẹ́nu náà wọ ìpele tó kàn gùn sí àṣekágbá semi final orílẹ̀-èdè qatar kò sẹ́ni tó rò tí náà kò sẹ́ni tó rò tẹ́lẹ̀ kò sẹ́ni tó fojú sí wọn lára bẹ́ẹ̀ ni sọ́kò bá ṣe wá ṣe bíi tiwọn báyìí pé nàìjíríà kan lọ sí ìyẹn sínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ok ke lana end of an era ninu dije fe ya agbaye tori wipe e ba bo sodu gogojo paye lu jara interi to poju na nu Cristiano Ronaldo ororo wa elomi a pe la fa wa so ti asoro ko kan tan pe ni ogun iwo lo mo pe tan iwo le pe jale iwo lo mo nti e be ifi gagbaga meta din ni ogbon Folle de Portugal, inu idije feye agbaye, go mokanla, inu idije feye agbaye mefa ototo. Eleyi e ti Cristiano Don Santos Javier Ronaldo, eleyi to gba iyen fun won. Be sire, papa sere ti anti iyen Allianz Stadium ni Texas, ohun na ni Michael Merino, lo ti da wahala se lagbaja o. Ami ayo kan sodo lo lede Spain, won fi no lo lede Portugal. O de pe lasiko ibawon vibawon oniroyin soro iyen ni pre-match press conference to se ati post-match to se lana o tun je ko di mimo wipe o sese ko je wipe edije fe agbaye ohun fi gbe boga ti o gbe ni edije fe agbaye fole de Portugal ohun na ni ohun ti wa I came I saw I conquer na gbogbo oro to gbogbo n to so koko bo se lo na nu gbogbo n to so lana to tun to ju fe dabi oro ni wipe igba to won ti gba edije Euros 2016 o mo si edije fe agbaye ohun ori da ṣùgbọ́n o ìdíje Euros 2016 yóò mọ dúró gẹ́gẹ́ bí yóò mọ gbẹ́gbẹ́ gẹ́gẹ́ bí ìdíje fẹ̀yà àgbáyé ìyẹn ní kàríà òun Cristiano Ronaldo ló sọ bẹ́ẹ̀ ó gba ìdíje fẹ̀yà àgbẹ̀ fọlọ́dẹ Portugal ọdún 2006 ọdún 2010 ọdún 2014 ọdún 2018 2022 àti ọdún 2026 eléyìí tí a wà yìí tó dẹ̀ jẹ́ pé go mọ́kànlá òun náà ló ní inú ìdíje fẹ̀yà àgbáyé mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti wá ìyẹn fún wọn ẹ̀ẹ̀kan péré náà ló dẹ̀ mi àwọn ìyẹn ní knockout stage bẹ́ẹ̀ sì rèé lọ́dún 2006 Cristiano Ronaldo ẹni ọdún mọ́kànlé ni ogún òun náà ni orílẹ̀-èdè Portugal àwọn ìpínlẹ̀ tó pẹ̀kù sí àṣekágbá semi final ìyẹn nígbà náà ibi tá ti fìdí rẹmi sọ orílẹ̀-èdè France lọ́dún 2010 orílẹ̀-èdè Portugal ìpínlẹ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16 òun náà na ti jábà ìbò orílẹ̀-èdè Spain òun náà ló náà wọn ìyẹn nígbà náà lọ́hùn lọ́dún 2014 orílẹ̀-èdè Portugal wọn ti ẹ̀ jáde ní sọ́ọ̀dì tán wà ìyẹn group stage ti ẹ̀ lọ́dún 2018 Ronaldo bó ti ẹ̀ yẹ pé àwọn oníbẹ̀tà hat-trick ló mì kojú orílẹ̀-èdè Spain ìyẹn nípele sọ̀rí sọ̀rí lè tí wọ́n jọ wà ibi tí Portugal tí wọ́n ti padà lọ já ìyẹn nípele ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16 ìyẹn sọ̀wọ́ orílẹ̀-èdè Uruguay lọ́dún 2022 orílẹ̀-èdè Portugal ẹ̀hún náà fìdí rẹ̀ sọ̀wọ́ orílẹ̀-èdè Morocco ìgbà náà Ronaldo ẹni ọdún mẹ́tàdínní ogójì òun ni 37 kó tó wáá di wípé lé wọ́n tún padà fìdí rẹ̀ sọ̀wọ́ orílẹ̀-èdè Spain tán dẹ̀ já wọn ní ìpínlẹ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16 bí rìn àjò Cristiano Ronaldo ṣe ní ìdíje fẹ̀yẹ àgbáyé nù fún orílẹ̀-èdè Portugal amóhun ni ẹ jẹ́ ká dókè lọ́nà ẹ jẹ́ àdágbo oko lè pojú owó ìlọrùn gbèsè lójú òpó kan bá ń dọ̀rẹ́ facebook wa splash 105.5 ẹlẹ́wò wà ń bẹ̀ fèròǹgbà yín ẹ fi ṣọwọ́ lórí àwọn àfikàgbọ́gà ìdíje fẹ̀yẹ àgbáyé àti bí Ronaldo bó ṣe gbé àfikàgbọ́gà rẹ̀ tó gbẹ̀yìn fún orílẹ̀-èdè Portugal ìyẹn ní àná nínú ìdíje fẹ̀yẹ àgbáyé kò tí ì rìtáyà fún Portugal ìdíje fẹ̀yẹ àgbáyé tó gbẹ̀yìn ló sọ kẹ mọ lọ mọ confuse yẹ bẹẹ lójú òpó ká ṣe *347*1004*1# ẹ jẹ ń dá gbogbo lè pojú owó tó bá padà níjà wọn sí ń tẹsíwájú ẹ kú kalẹ.
1: lópò ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.
7: My brother, are you say Lafarge don't change name?
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
9: HBM Nigeria, formerly Lafarge.
8: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond

0: travailler.
1: Of course, mo ma gbe yin travaille mo pe mi agbe yin debe mi ni ja yin le ni e ka bo pada latoju oja ikani splash 105.5 fm mo na lewa lori eto ja won si e ma gba ipele wa ni koni bandore facebook splash 105.5 ibadan best re e le fi comment yin sowo lapa abe yin e ba won fi kaboga dj fe yagbon e bo se nlo lara yin eyin tororo lara yin tororo lara yin ni Olorun lo le mi ero okay de si o sha ni ati gba kamu ni togo tv dasu ki lo wa ku o mo gba kankan fo lede portugal ni kokoro ti obeyin ajaje awon gba to ti e ti gba nkan tun se kankan se mi gba feye meta fun ah ki wa ku aseju ni run aya mu ti wa okay okay e je ku la pa be yen kin lo si royin eleyi to nda gbogbo ikanni ayelujara lamu latana leyin royin Cristiano Ronaldo Kylian Mbappe boya ka ni crazy lady ni to ku ti e ye mi le bo ni pe that woman is not real, she is not real mo ni lati ya yinbo lo tori wi pe oniga ti mo je obirin mo lanu bayi mo wo kan lara awon asofin ba amo asofin na ni lori le de de Paraguay mo se lanu bayi ko celestin amarila ko wa oke sha tori wi pe if you go Paraguay ati France yen ba ti se na orile de Paraguay o dun mama o ka mama ni se o ka lara o se gbogbo e o ba bo sojo pa elu jara eyen lana go ba oju eleya meya ni omo eru ko soruko ti o pe Kylian Mbappe ti o pe tan omo lomo tohun no si go ba pe ni ta lo npe emi o gbe pe ma enter fast fast Kylian Mbappe na ba fun pada to ba da aro alaro itaji momo ti ni gender card ni bu gender omo wala sa ti sele amo jobo le de Paraguay won se nkan kan e ba n gbo pe won ke sabe bus na ju woman si won ju si abe trailer ni igbese ari gbogbo nkan ti senator celestin amarila to ko fun rara re nipa Kylian Mbappe atole de France bo se bu Mbappe o to tun wa lo ye ka awon agbabolu awon fun Mbappe lara agbaju ni ki Mbappe gba igbaju oloyi ijobo ile de Paraguay won lawon omo nkan kan pa o the government of the republic of Paraguay awon yora awon bayi awon yu apa awon yes awon distant ara mo loro ele ti senator celestin amarila to amarila ti lohun o foju Mbappe ri ma bo won o su Mbappe lori popo won ni despicable woman ohun lo kokko bu Mbappe eyin oh god my gender mi ba soju opo lesa mi mo so pe mi obirin be se bo se nu eyin le mo o da ti di woro si woro laarin ile de senator lo ile de Paraguay ati Kylian Mbappe okay awon ile de meta tan gbare je DJ feya agbaye ile de America Mexico ati Canada won ti jadanu iyen ninu DJ na okay DJ ile de wa ko DJ Formula 1 ti se oga agba iko Mercedes so to wo nigba tan bi lere lori safety car eleyi ti won deploy ti won sile lasiko to ku bele nja ti British Grand Prix ko pari iyen ni opin ose yi o je odi mimo o ni won ba wule ti se lodun 2021 gba na ton ri Lewis Hamilton na jo gba drivers championship elekeje kamo bi baba lere oro o sa sin do to wo fo lon lo le mi ero ninu idije okay yeah you go to cash just 25k iye fun awon ti wa sugbon je lo sinu idije Wimbledon lana idije Wimbledon ere daraya awako iko Mercedes Kimi Antonelli to fi mo Roger Federer o wa ninu ifigagbaga Jasmine Paolini ati Alexander Ella o wa ninu ifigagbaga won to da je ko Jasmine Paolini o fi ya je Ella o pelu ami mefa si merin merin si mefa ati mefa si meta ohun na ni o fi ni lati ati Alexandra ohun ti kokko na Igashante ilé ìtújẹ́ wípé ìdíje yìí ó wà ní ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ matakosiu òun náà wọ ìpele kẹta sí àsìkò kọ́tà fàna ìdíje Wimbledon fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó nọ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn Ashley Kunga òun náà ni ó fìyà jẹ nínú ìfigagbága náà Elisa Martinez òun náà díyà jẹ Mary Boskova àmì mẹ́fàsẹ̀ ọ̀kan mẹ́fàsẹ̀ mẹ́rin òun ló fi nà àwọn àfigagbága lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan ní kọ́tà fáínà bọ́ ṣe kojú ara wọn wọ́n ti mú léde ṣùgbọ́n ọmọ ti jẹ̀mú yẹ wá náà ọmọ Great Britain kan ṣoṣo tó kù ìyẹn nínú ìdíje Wimbledon ìyẹn Ferry ọ̀sọ̀ Ferry ó fìyà jẹ Grigor Dimitrov ó na bàbá dànù sẹ́ẹ̀tì márùn-ún ní méje sí márùn-ún mẹ́ta sí mẹ́fà mẹ́rin sí mẹ́fà mẹ́fà sí mẹ́rin àti méje sí mẹ́fà òun náà òun ni ó pa á sí lẹ́yìn bí ọjọ́ méje tá a ti sọ pé àwọn Great Britain náà ti tán nínú ìdíje ṣùgbọ́n ọmọ ilẹ̀ Italo Flavio Cobolli eléyìí tó gbé sùù wá sínú ìdíje Wimbledon òun náà ni ọ̀sọ̀ Ferry òun náà ni ó kojú ìyẹn ní ìpele eléyìí tó kàn ókè ní ìpele kẹta sí àṣekágbá quarter final. Ìdíje Wimbledon bí ó ti ṣe lọ ni Naomi Osaka àti Carolina Muchova wọn kojú ara Jessica Pegula àti Coco Gauff bákan náà Marta Kosic àti Jasmine Paolini Linda Noskova àti Elise Martins wọn ṣe kojú ara wọn yẹn ní apá àbẹ̀ ikọ̀ Miami ìfẹ̀ àwọn náà ni wọn ti jẹ́ kó di mímọ̀ ni wọn ti jẹ́ kó di mọ̀ pé àwọn ti gbé Giannis Antetokounmpo ẹ mọ̀ pé mo ní wọn ṣe tírèdì kan yẹn ìdíje NBA òun náà ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó fi pún kúrò ìyẹn ní Milwaukee Bucks wọn ti wá jẹ́ kó di mímọ̀ báyìí pé Miami Heat àwọn ta àwọn ti gbé kó mọ dóru mọ anybody ni òun àti ibà Madé báyọ̀ gbogbo wọn mọ́ra àwọn báyìí kí gbogbo ẹ̀ kó mọ lọ bá ń bà ìyẹn fún ẹjẹ́ àpẹn tó jẹ 25k wá lórí káṣẹ̀ yẹn láàárọ̀ tó ní fíkábọ́gà ń bẹ nínú ìdíje ìfẹ̀yà àgbà ṣẹ́rí wà láti Trump àti fífò òdàlẹ̀ òun ní lọ lọ́ọ̀kan tó àwọn orílẹ̀-èdè míì bí fa gan wọ́n ti ní agbọ́wọ̀ ẹgbẹ́ àwọn kọ́sàn nílé tó gba red card àwọn kọ̀wé o ìyẹn sí àjọ fífà pé ẹ̀ẹ̀kan báwọn gbé kọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ ṣe ẹ̀ta káṣẹ̀ láàárọ̀ yìí orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
2: Monday lorúkọ mi mo wà ní Ringwood báyìí.
1: Ó dáa ẹ ti jẹ 25,000 lórí káṣẹ̀ láàárọ̀ àwọn kọ́sọ́mà kẹ wọ́n pè yín láti bèrè àkàn details yín ẹ ṣeun gan ni. Ok yes ẹ ṣe ẹ sà ẹ ti káṣẹ̀ ti yín nìyẹn kó sì lọ bẹ́ẹ̀ yẹn. Ok ó lè dé Belgium náà America mẹ́rin mẹ́rin sẹ́yọ̀kan tó bá di aago márùn-ún rọ̀lẹ́ òní Argentina àti Egypt ó kojú ara wọn Switzerland àti Colombia aago méje ni ó lè dé France àti Morocco aago mẹ́sàn-án òun náà ní fìgàbàgà wọn máa wáyé ó wà wù ní ká jẹran pẹ́lẹ́ nu ó fẹ́ràn fún ìyẹn stubborn oníjù báyọ̀ lórí ètò ìjà wọn sí láàárọ̀ tòní títí ọ̀la ilé ìta àmọ́ pàdé ayé kò tọ́lì tó ti ọpọ́ sókàn pẹ̀lú Ọláyinka Agboola ẹ má yẹ kún bẹ́ẹ̀ mo tún ga lọ́tọ́rí mi ò fọ́ ẹ má kàná mi ní gbọ́kùn yín ire.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trench Adol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ ò wọ́n ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfuurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
5: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà. Kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
0: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ka ma kira wa gudede we gbogbo bi te si lanfani lati ma gbo ikani yi ikani splash re splash 105.5 fm ele to wa ni le bala vele le ni le ibadan o ya ta lo ta o tan je pe ni o gbodo voice out atun ti de loso teni pelu awon royin laloko ojo kan to je tere idaraya ni bi gibi ka kiri agba nla aye lọ́lẹ̀dẹ̀ wa nàìjíríà nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sórí bá a ti pọ́ gbóra pápá tó ga ṣàlẹ̀ ó yá join together àbá ń sọ nípa ròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀lé ìdárayá a tún láǹfààní láti máa tútù rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn ròyìn eléyìí tó takoko takoko bákan náà làwọn ròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí òun náà láàmú gbà síra wàhálà ìyẹn lọ́sẹ̀ tèmi ni o èmi nìkan kọ́ mo wà nílé agbára o Desmond Tunije àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́ ó ga ni mífi dáwa tí ó máa jẹ́ kẹ láfọ́sí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dé ọmọ ọláwọ lọ́ọ̀tún ètò ìhàlẹ̀ ṣwágọ́sì nìyẹn ọlọ́ọ̀lẹ́ hamzat lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa kẹ́sì ìyẹn lọ́sẹ̀ tèmi ó yá pápá láti bẹ̀yìn àsìdégo ẹ̀jẹ̀ abẹ́rẹ́ látọ̀dọ̀ àjọ nff torí pé bùbá ìgbáradì ikọ̀ super falcons bàrìbà ikọ̀ tó máa rèé sójú wa nínú ìdíje fi ẹ̀yẹ ìfi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá àrú rẹ̀ 14th wafcon eléyìí tó máa wáyé lórílẹ̀‐èdè ti morocco ẹ mọ̀ pé inú oṣù tá a wà yí gangan náà ló máa láǹfààní àti bẹ̀rẹ̀ ẹ sì mọ́ gbàgbé pé àwọn tó bá láǹfààní àti dé ìpele tó kẹ́gùn sí àṣekágbá ìyẹn semi-finals náà máa sojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí àjọ nff ṣe wá ń jẹ́ kó di mímọ̀ wọ́n ní gbogbo ètò ló ti tò báyìí o torí pé wọ́n bá ti ń di ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìyẹn nínú oṣù tá a wà yí ọyẹ kí ikọ̀ super falcons kí wọ́n gbéra láti fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ máa lọ sí orílẹ̀-èdè ti morocco torí pé wọ́n fẹ́ kó jẹ́ pé wọ́n tiẹ̀ kọ́kọ́ ṣe ìgbáradì bí ọjọ́ bíi mélòó kan ìyẹn lápàbẹ̀ yẹn gẹ́gẹ́ bí àdàyé tí àjọ nff ń sọ wọ́n ní àwọn ọ̀fẹ́ kọjá yí pé a máa ní àtòkèrè lọ́lọ́jú jínjìn ẹni tí mẹ́kúnsùn wọ́n ní òwe yẹn gangan làwọn fẹ́ tẹ̀lé ìyẹn fire brigade approach tí wọ́n máa ń lò tẹ́lẹ̀ pé ẹjẹ́ àsekiní ọ̀hún pápákọ̀ ó ti kọjọ́ mẹ́ta ó ti kọjọ́ méjì ó ti kọjọ́ mẹ́rin kò gbọ́dọ̀ síyẹn mọ́ ìyẹn gan máa ń fa akùdé torí kò ní fún olùkọ́ni láti ṣe gbogbo àwọn ìsípòrọpò àtàwọn agbọ́n àtinúdá eléyìí tó fẹ́ lò wọ́n ní ju gbogbo ẹ̀ lọ ikọ̀ super falcons gbogbo ètò ló ti tò báyìí láti jẹ́ kí gbogbo àwọn agbábọ́ọ̀lù kí wọ́n tètè dé bùbá ìgbáradì gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí àjọ nff tí wọ́n ṣe ẹ má gbàgbé pé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n jàre nínú oṣù tá a wà yí ìyẹn july 26 òun gangan ni ìdíje afcon ìyẹn tí àwọn obìnrin ìyẹn wafcon ló máa láǹfààní àti gbìnàyá ọjọ́ yìí gangan ló máa láǹfààní àti gbìnàyá o yóò gbìnàyá lórílẹ̀‐èdè morocco ó sì di ọjọ́ kẹrìndínlógún ìyẹn nínú oṣù kẹjọ august 16th ọjọ́ yìí gangan ni ìdíje wafcon ní ọ̀tẹ̀nubodò ilẹ̀ nàìjíríà ti gba mọ́kànlá sẹ́yìn nínú mẹ́rìnlá tó inú mẹ́tàlá tó ti wáyé sẹ́yìn lẹ́yìn tó túmọ̀ sí pé ẹlẹ́ẹ̀kẹrìnlá ló fẹ́ wáyé yìí bóò ló ṣe máa jẹ́ ẹja wo bí nǹkan ṣe ń lọ ìyẹn lápàbẹ̀ yẹn ó yá pápá ikọ̀ super eagles lẹ́yìn ìgbà tí olùkọ́ni richard tó ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé ikọ̀ jẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún ìyẹn dream team under 23 bó ń ṣe máa ṣètò tòun òun ò ní fẹ́ kọjá yí pé gbogbo nǹkan kan àbí nǹkan kùdìẹ̀kudiẹ kan ní ọ̀wá dí òun lọ́wọ́ torí pé bá a bá wo ikọ̀ dream team under 23 ó ti pẹ́ gan gidigan o látọdún 2016 ni kò ti láǹfààní àti kópa nínú ìdíje olympics kẹ́yìn lẹ́yìn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ bàbá wo nílẹ̀ adúláwọ̀ yìí kò yẹ kí wọ́n máa kóyàn nàìjíríà kí wọ́n máa dewébo ṣùgbọ́n nàìjíríà gangan o ti siyan ara re le idi niyan to je ki awon orilede kekeke mi won ma wewo si la pelu bi oluko ni arichare bo se wa je po na ni o ma ko iko under 23 iyan iko je to jori won be labi odun 23 ni o ma ko won sodi oni ilu ti yi be lori ti change o ti yato si taten wa en ta ma wa so igbe yin eyin eni suru fa ko si yen mo ka se gbogbo n ta ba se ni kan mo kobo ko to di igbe gbogbo awon eto ele to ku yo ma to ni o gege bi oluko ni erichel bo se je odi mimo niyan ka se ka se ka se losun yi we go again awon eyan tun lanfa ni ati gbenu si ka se losun yi gege bi alaye ele ti nbe nle bayi e mo pe laaro awon to gbaje lo ti gbaje lo losun na awon eyan tun kowo lo o *347*1004*1#. *347*1004*1#. O ni o fun ani tosan yi. Ti o fun ani tosan yi ni e. *347*1004*1#. O ni o gbe ade be losan yi. Ma je agbo o si nbe. Ma relent mo wararo ta ma wi yen. Everybody ni. Ta o ba ti wararo to relent. Yo pada kan wo na lojo kan. Makamakan lo yekan oye to kara wo yo kara ede o o ti akan olosan yi o nwo phone owo re o mi ri gbe se ki n fi change to ku ise ni biyanju e biyanju le daagba mojo ti yo pada bo soju re ko si ni so fun yan o le jojo teyan gbiyanju tin ka tin dagun la teyan si e meji yen gangan lojo ti e idi niyan to fi ja pe ma dagun la ma si e meji ajo re ton da iwo na ko *347*1004*1# lo ma gbe ede be papa lati be yen ko to di pa ma tesowo waju eyin eje nse bayi idije ta ban so nipa Niger Sportsmen Football Academy scouting program ni ibarapa ele ta tin polongo re lati bi ana egbogbo eto ni tin tojojumo le to nto si ọpẹ pàtàkì lọwọ àjọ FAT ìpínlẹ ọyọ ilé tí wọn ti fún wa ní go on so on a ní kò ní sewu bẹẹ ni ò ní gbéwudé ọpẹ pàtàkì ọjọ kẹẹẹdọgbọn sí ọjọ kẹrìndínlọgbọn ló máa wáyé nínú oṣù tá a wáyé gangan ẹgbẹ agbábọọlù bíi mẹjọ ni ó kópa ńbẹ ẹ mọ pé ìbarapá rè méje ni ìbarapá bá a bá mu láti gangan níbi tó parí sí lọhùn bá a bá mu láti gangan a máa mú ayé tẹ a máa mú tápà ìbarapá náà ti nìyẹn bàbá ti ń kú òǹbẹ yẹn tá a ti ń bọ sí ìdèrè tá a ń bọ sí gbọọra ìbarapá central nìyẹn tá a bá ti ń kú òníbẹ yẹn tá a ń bọ sí ìlú èrúwà tá a ń bọ sí làǹlátẹ ìbarapá east nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yà máa gbọ́ o gbọ́ mi dáadáa ìyá fabregas lógún pa àwọn ti gunners tọkàntọkàn náà gbogbo tẹ̀síwájú orísun ajé ńkọ́ o ọlọ́fà gan o èrúwà united yóò kópa victory fc láti ìlú gangan ayétẹ national team làǹlátẹ united starlight láti ìlú gbọọra emirate fc láti ìdèrè tapa slavenger láti tapa àná wà ńbẹ bákan náà ìbarapá selected àná wà ńbẹ ọjẹ mẹjọ bí wọn ó sì kópa nìyẹn òòyà gbàgbàgbà láti bẹ jásáré rojú ọjà ká lọ pa àkádé bàbá tí a tójú ọjà dé fi gagbága tí ó wáyé lẹ́ni a mẹ́nuba eléyìí tó ti wáyé lánàá a mẹ́nuba àti àwọn ọ̀rọ̀ míì tó tún jẹyọ nínú ọ̀rọ̀ ìròyìn eré ìdárayá ẹja sáré rojú ọjà ká lọ pa àkádé bá a bá dé ká gbéra wa débẹ̀ ẹ kó kalẹ̀.
1: Of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8718. 0809 or 080-5699-8720. Adebayo Akande Hall. Built for comfort. Built for you.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ ọ̀ọ́ni ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mani gbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
3: Wọ́n ra lẹ̀, wọ́n ra lé, wọ́n ta lẹ̀, wọ́n dẹ̀ tún ra lé.
4: Nípa ilé iṣẹ́ tó ṣe fọkàntán pẹ̀lú dúkìá ẹni God First Nigeria Limited ní kí ẹ máa bọ̀ ilé iṣẹ́ tó yege nínú kárakátà dúkìá ilé àti ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún ń ta mọ́tò ra mọ́tò fọ mọ́tò lóríṣiríṣi wọn a tún máa ta èròjà ìkọ́lé bíi POP materials building blocks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn kúrò nínú gàǹtí ọyọ̀ tí ń kówó ẹ ní ìjápa ilé iṣẹ́ wọn wà ní olóje àbá oko lójú òpópónà ológun ẹrú ìdó ìbàdàn nípínlẹ̀ ọyọ́ ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0903685109 lẹ́ẹ̀kan sí 0903685109 tàbí 0904795635 lẹ́ẹ̀kan sí 0904795635 à ń gbèrò ọlọ́run ní ọ̀ọ̀ọ̀.
5: Be prepared for global opportunities.
6: Study at Trinity University, Yaba, Lagos.
5: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
6: Trinity University, building on the rock.
7: Bí tágbò méjì bá ti ń fìwọ́ olùwò gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rán tún láyà ń pè sí ọdẹ. Gbé iná wojú ẹ̀. Ètò jáwọn sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sports tó ti gbàdàngbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀. Níbi táwọn olùyànnànà ó tijọ́ máa lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aráalé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀gbádùn abala gbéná wojú ẹ̀. Kíni máa fà á já? Olórí sport máa já wa lọ jọ̀ọ́.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Plus Plus 105.5 FM. Plus 105.5 FM. Ilé tó wà nílé Funbala fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tánjọ́ pé ní o gbọ́dọ̀ fọ́ìsà. Sọba ìgbà yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa ilé wò wà láì fàǹdẹ̀rẹ̀ níbikíbi káàkiri àgbáńlá ayé. Ẹjẹ́ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Plus 105.5 FM. Àbí lórí Jẹ́kẹ́mọ̀ fan family wà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100 at Top Striker 100 àti wà ń bẹ̀ lápá abẹ́yẹ. Ok. Àwọn figagbága tí ó wáyé lénìí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Lẹ́yìn ìgbà tí àwọn kan ti bọ́rẹ́lẹ̀ àwọn kan ó tún tẹ̀síwájú lénìí. Ẹ mọ̀ pé sọ́jáde go sọ́jáde kan bọ̀ Barak ó sì rì mí náà ni ọ̀kanyé ẹni tó lọ lé ọ̀kanyé àwa nú àwa tá a kọlífà ní ìsà àmọ́ bí ṣe é ṣèyàn Nàìjíríà ò sí ń bẹ̀ àmọ́ bí ṣe rí lára ẹni tí wọ́n nà ní second round ẹni tí wọ́n nà ní round of 16. Kí lọ́kàn wà ńgbà tí àmọ́ bí ṣe é ṣèyàn àwọn kan ò lọ irú àwọn mẹ́síkò ilé bàbá wọn náà ni kò jìnnà síra wọn níbi náà wọn mọ́ ò jìnnà pápá àṣeré wọn náà ni a ti pa wọ́n lẹ̀ wọn ò wulẹ̀ kálukú kan wọ mọ́tò rẹ̀ ọ padà sílé bàbá rẹ̀ ni àwọn kan tó gbé àjò àmọ́ bí ṣe é ṣèyàn kọ̀ọ̀kan wá.
1: Ibrahim
0: wọn
1: pọ́
0: sí ganese. Ẹ. Wọ́n gbé sájú ìṣẹ̀wọ̀n. Tí wọ́n gbé àjò wọn lọ́lé mọ̀ ni.
1: Wọ́n gbé sájú mọ̀ dáké délé.
0: O ní.
1: Wọ́n lè lọlé báyìí.
0: Kí ló dé?
1: Wọ́n sì lè lọlé báyìí.
0: Ẹ kí lọ́fà ìlọlé wọn.
1: Wọ́n sì lè lọlé báyìí. Ṣé mọ̀ pé tí èèyàn bá jìyà. Ẹ máa digest
0: ìyá kan yẹn tó lọ. Ẹ̀yà owó náà wọ́n á jẹ 1-0.
1: Ní 9 minutes.
0: Ẹ kò mí kò ní túmọ̀.
1: Wọ́n
0: lose gallantly nìyẹn. Gallantly nìyẹn. Wọn ò wallop wọn na that's not walloping just gallantly.
1: Àti gallantly àti woefully. Díje fẹ́ ya àgbáyé lẹ́ni aago márùn-ún ìrọ̀lẹ́ Argentina àwọn àti Egypt ni Switzerland àwọn àti Colombia tó bá ti ń di aago mẹ́sàn-án bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Àwọn kan ní Argentina pé AFCON ni wọ́n ń gbà pé AFCON ni wọ́n ń gbà pé àwọn wọ́n gbà. Gbígbọ́.
1: Bàtà ní káwọn ará gbígbé first jáde táwọn náà gbé first jáde.
0: Ok. Ẹyìn gbé kíní.
1: Abá wọn sọ pé kẹ́gbẹ́ fọ́ọ̀sì jáde wọn nírọ̀.
0: Ok àìsè fọ́ọ̀sì jáde ló kó bá Portugal tí wọ́n fi gba bí tí wọ́n gbà. Ẹyìn bí wọ́n gbà náà èsè bí tó lera náà. Gbogbo bí tó yẹ pé Nàìjíríà náà lè gbà tí wọ́n kọjá dáadáa náà ni bí wọ́n gbà kò special. Gbogbo bí wọ́n gbà náà ni wọ́n ṣe ibi tó special náà àbí wọ́n ní AFCON ní Argentina gba pé àwọn bọ̀ jìrì àgbà àwọn bá Cape Verde gba
1: pé
0: àwọn wọn tó fẹ́ bá Egypt gba.
1: Sáwọn ní kí Portugal mọ̀gbọ̀ first jáde.
0: Ok first táwọn gbé ló fi jẹ́
1: gbọ́. First táwọn gbé ló jẹ́ kí pàtì tí wọ́n rọrùn.
0: Ok sọ rọrùn ni sá.
1: Kò ń ṣe pé rọrùn náà.
0: Algeria àti DR Congo ta ló le jù. Má sọ bẹ́ẹ̀ mà. Algeria wà ní position Algeria síwájú DR Congo na ní FIFA ranking. Algeria ló na DR Congo jáde ní quarter final ní round of 16 ní AFCON na ní December. AFCON ní Morocco. Algeria ló na DR Congo jáde kí Nàìjíríà ó tó pa Algeria. Àbí kí là ń gbẹ́ kán ni torí pé DR Congo ó lè jọ Algeria lọ ni à. Iṣẹ́ yìí yẹ mọ síwádìí dáadáa ẹ mọ̀ jẹ́ kí interest kọ́ gba reality lọ́wọ́ yín.
1: Wá sponsor.
0: Fún.
1: Ìjà kan fẹ́ wáyé.
0: Láàrin.
1: Olóko dáná.
0: Àti James. Àti James. Olóko àti James. Ẹ mọ̀ dáná. Ó fi lókà bá broiler jà.
2: Kò wá rí bẹ́ẹ̀. Inú gangan ni ọkàn ni gíràn.
0: Ọkàn ni gíràn.
2: Ọkàn ni.
0: Ojúkọ ni gíràn. Ó ní ọjọ́ pọ̀nọ́kù.
2: Ojúkọ.
0: Ó fi lókà bá broiler jà.
2: Mọ̀ sí parọ́ fún Nuno Mendes.
0: Àti àparọ́ fún Nuno Mendes. Mọ̀ sí
2: Nuno Mendes.
0: Ti àparọ́ fún Nuno Mendes.
2: A fi ti dọ́ hospital.
0: Kò ní gbà. You no go gree. Nuno Mendes yọ parí.
2: So àwọn wa sponsor.
0: Allah o se pesu ala wa sponsor saba sponsor gbo awon nto ba le da wa ala le sin olorun bayi awon sponsor saba sponsor re iwo ni ko bara re soro ma ja kai ma je kai o tan o ma je ki won o ti o aye won ma ti yan lati pa ni o ma je kai o ti o iwo ni o bara re soro o aye tinuno mendes aye tinuno mendes lana won ni koni gba koni gbo o buru janjanu oloju kan lo won tun pa romanu no mendes won lo nlo po balu won won lo buruku ju won ni yo pa yama yo se gba lati maki yama on ko ni isu bo ngba yama ba gbe werede se o le gba were were la bi wo were ni so funu no mendes mendes gbiyanju nigbayin gbeyin aye ti mendes pa o aye ti tinuno mendes pa lana no mendes ti ni varapa ati mo bi ti hamstring injury yen a mo bi ti o pada ja si bayi to owo yama na lo ku si lana du gbogbo e lo o gbiyanju ti e na gbogbo gba na ko lodun Olorun o sanu e ninu o ya papapa lati be yen iko Manchester United Yama no play anything yesterday. Okay. Lo so be legbe nunu Mendes. Yo ko gbe yan se gbe bi 18 na. Yama no play anything yesterday. Okay. In toju ti e ri eyin o le. Eyin o le ri. Okay. Iko Manchester United awa lakoso won. Won ti teko leti bayi. Won ti balẹ si ilu Madrid. Won ti balẹ si ilu Madrid o. Wi pe e bariba. Won fe lo so nipa Aurelien Tchouaméni. Aurelien Tchouaméni. Won ni ko Madrid na ti wa gborun le igbe eyin. Okay. E ma bo e wa isi. Tchouaméni te nwo yi. Eyi o se pataki si ko yi o. Àwọn Madrid wọn sọ bẹ́ẹ̀ yẹn mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti rí gan rẹ̀ yóò sáré bura mọ́ pé owó ọmọ yóò sì lè less than 85 million pounds kódà bẹ́ẹ̀ yẹn mú ya rẹ̀ lẹ́yìn iye táwọn ọ̀tánú o torí pé kèèsì ẹran olómi ẹran tó yẹ pé ọgbára mú ni o ẹ̀wá mọ̀ gbọ́n ìyẹn ọ̀tọ̀ tí Aurelien Tchouaméni ṣé ó ti ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ Man U sá torí pé lọ́kàn Tchouaméni gangan kò dájú pé Tchouaméni gangan ṣetán láti fi kọ Madrid lẹ̀ ṣùgbọ́n o ẹ mọ̀ pé Madrid ẹni ọlẹ́rú lọ́lẹ́rú bá a bá decide gbọ́dá ẹyin àwọn ò nílò sáfíìsì ẹ mọ́ ọ̀ọ́lọ́ kò ní choice o ṣùgbọ́n ṣé ikọ̀ Manchester United lè ra Tchouaméni ní 85 million pounds àti pé sọ ti ẹ̀ wọ́ ti 85 million pounds sá pẹ̀lú bójú ọjà ṣe rí láàrin ìṣẹ́jú méjì akudede wòye ọ̀gbẹ́ni James Aremu.
3: Akudede wòye atọ́kùn. Mo kí gbára lé pé wọ́n kà sùn.
0: Bákan náà ọ̀gbẹ́ni Tijani Oloko dáná.
2: Akudede wòye atọ́kùn. Akudede gbòyìn ara lé.
0: Láàrin ìṣẹ́jú méjì mo kà sí ẹ̀wọ̀n ká kọ́kọ́ sọ̀rọ̀ Tchouaméni torí pé Madrid ní pé kò lè pé case 85 gan kọ́ bọ̀ àwa ríru ẹ̀rí àwọn sì lè gba 85 million pounds. Aurelien Tchouaméni so what owó yẹn sá.
2: Béèyàn bá ní irú Tchouaméni lọ́wọ́ téèyàn bá ní lọ́kàn pé bóyá téèyàn bá rí bí 60 million pounds téèyàn bá ń gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká
0: rẹ̀
2: láyìíká èèyàn
0: bí Matheus Fernandes Sandro Tonali
2: wọ́n tà ní kinní kan gan o bẹ́tà Tchouaméni èèyàn náà ó yí ìpinnu èèyàn padà
0: èèyàn
2: ó change price tábánikáwo tó ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí mo fẹ́ lè sọ pé Tchouaméni ní tí ó ń ṣẹlẹ̀ ojú pléyà téèyàn lè ta ní 85 téèyàn lè ta ní 85 lọ tá a bá ń sọ pé bóyá pé
0: pẹ̀lú tó
2: ń ṣẹlẹ̀ lọ́wọ́
0: báyìí ìjọba tí Matheus Fernandes bá fi lè jẹ́
2: 85
0: ṣé Tchouaméni ṣé Tchouaméni ọ̀pọ̀ létí
2: tá a bá dẹ̀ sọ pé Tchouaméni tí a bá sọ pé kì í ṣe gbogbo náà ni ó máa ní ló máa hàn pé bí ọ̀nà náà ni kì í ṣe bí kó wà nínú ikọ̀ táwọn tán rà ní 116 120 115 100 àwọn mifida míì tó bá wà nú àwọn ikọ̀ wọn yẹn
4: o tun ma exert ju ba yen lo cause prayer le mo fe le so pe o n fa ona na o fe nu ke gba bolu
0: si Madrid prayer kun ninu ko Madrid
4: ko Madrid awon yen ton ba denu ko Madrid won ti e ku ton yan yan ni o ge mo se so pe pelu ton sele yi o ju player teyan le ta ni 85 million pounds lo
3: eh atokun la po do temi ka ti wo iye ti man u to fi gbe Casemiro ni gba ti won gbe lati nu ko Madrid ta ba de wo gba to gbe Casemiro yen o ti gba n to fe gba ninu Madrid dada o ti enjoy are o to de pe won fi aduro owo yen gbe ka wa fi compare Tchouaméni to e pe 26 si ni iro awon player ti Mourinho de ma ni fe sire ninu ko e Madrid de ko lo lawon fe ta awon lo wa fun den pelu bi oloko dana se yan na pe ka wo awon agbabolu ti won gbe nsin even agbabolu agbarin Morocco to won se ndide bo gan boa de eh won ti niye to gbele lori boya bi almost 70 million euro lo gbele lori
0: ngba te pe won ti ri be ni to ti exam match kan mi ma ti ro mo gan na
3: eh so ke won fe in fact emi to believe pe won price tag to gbele Tchouaméni lori bi gba to pe boya Madrid gan won fe boya won fe ta ni to fe je ko rorun fun mayu lati gbe tori emi o ri o ye ko wo ti ju owo yen lo iyen ni Tchouaméni
0: Bwa didi yen leyin match Brazil ti mo ti ri
3: Brazil
0: ma fi be ri dada ma bi

0: So ọ̀rọ̀ tẹ́ǹsọ̀ ìmẹ́lẹ̀ ntí mo kàn lè sọ sí ojú pé Tchouaméni bóyá ikọ̀ Madrid fúnra wọn ní interest àti tà tí wọ́n á fẹ́ torí pé tí Madrid bá ní interest nínú player pọ́n wọn ò fẹ́ tà mi rò pé irú price ẹ̀ lọ́wọ́ kọ́kọ́ gbé lórí Tchouaméni bóyá tẹ́mi kàn wòye sí ni pé Enzo tó ń sọ̀rọ̀ pé láti ọjọ́ pé bóyá wọn ní interest pọ́n fẹ́ gbé bí ó ṣe é ṣe kó jẹ́ pé lódodo ni interest yẹn wọn bẹ tí wọn àti fẹ́ jáde síta pé lódodo ni wọn fẹ́ tí wọn fẹ́ create space láàrin yẹn pé ok tí Tchouaméni bá lọ àpé financial fair play rule náà máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ deal wọn ò pé ok a lè gbé player tó kànrìn kànrìn bíi mẹ́ta sáàrin gbọ̀ngbọ̀n so owó sísan lọ́sọ̀ọ̀sẹ̀ náà padà di àkóbá fún ikọ̀ wọn á wò pé tí wọn bá free up space díẹ̀ wọn á lè náwó sí nǹkan míì tó tẹ wọn lọ́rùn bóyá ó lè ṣe kó jẹ́ pé olùkọ́ni ó ṣe mọ̀ ló ti ń fún wa ní green light pé bóyá kó lọ because owó tán dárúkọ yẹn lásìkò bójú ọjà ṣeré tán fi lé ń gbé Tonali ní 100 million tán gbé Mateo Fernandez létí 5 mo rò pé Tchouaméni gan ju àwọn méjèèjì lọ lápọ̀dọ̀ tèmi lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé Tchouaméni kò even nínú Madrid ni start ẹ̀ gan Madrid gan kò worst tá a sọ pé offer náà náà so Madrid fúnra ikọ̀ tó tóbi ni tó yẹ pé tí èèyàn bá gbaṣọ wọn wọ̀ gan tí èèyàn bá múra dáadáa yóò máa gbóná máa lọ́rùn so lápọ̀dọ̀ tèmi o láti sọ pé àwọn afẹ́ra ta létí 5 million mo rò pé bóyá Madrid fúnra ara wọn ní interest inú pé kó lọ because player tí wọn bá ní interest pé kó lọ mo mọ Madrid látàna kó tó dòní pé wọn lè ní kan lọ san release clause bóyá bíi 500 million kan náà gbélé lórí so lápọ̀dọ̀ tèmi wọn fẹ́ kó lọ but tán bá rí báyà tó meetup nǹkan tí wọn fẹ́ iná fẹ́ ṣe dí tí wàá ti sí báyà tó meetup tán fẹ́ wọn rẹ́dí àti jẹ́ kó lọ.
1: Ok ìyẹn fanfani ẹyin tẹ ẹsẹ ń darapọ̀ mọ́ wa. Wasiu Danger Alhaji Wasiu Danger incoming Alhaji lọ́dún 2027 yẹn o Alhaji Danger Aji Danger lọ́tún Aji Danger ló sì bọ́bá ẹ bá sì sọ pé Aji Danger lọ́ máa yọwọ́ ti máa wọ́ àmọ́ àgbòrò ẹ máa fi kí ẹ ti get Danger. Wasiu Danger lọ sẹ̀sẹ̀ báyìí sọ̀rọ̀ tẹ́yẹn ọpẹ́ kó tó débi sẹ́ni kò sí wàhálà bàbá alákànú ibaaka náà ni ju gbogbo ẹ lọ bó ṣe jẹ́ nìyẹn bá bá sọ nípa ọ̀rọ̀ Tchouaméni wọn ní ojú 85 gan lọ so lẹ́yìn tó túmọ̀ sí pé kí máa yù kí wọ́n bẹ́ mọ́ kó tó di pé ikọ̀ Real Madrid wọn ó tún èrò wọn pa kí wọ́n tètè dáwó lẹ̀ ni o tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ní interest báàrin yẹn ṣe jẹ́ nìyẹn òye pápápá láti bẹ̀ una simon asọ́lé orílẹ̀-èdè ti spain ti là tàn mọ́lẹ̀ báyìí o ó ti ba àkọsílẹ̀ àwọn asọ́lé kan jẹ́ o torí pé báyìí ó ti lọ bíi 609 minutes clean sheet nìyẹn o àwọn asọ́lé méjì kan bẹ tí wọ́n ní àkọsílẹ̀ 5 games clean sheet tẹ́lẹ̀ bá a bá sọ nípa asọ́lé orílẹ̀-èdè ti italy nígbà kan rí a máa sọ nípa water zenga ó ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn bó ti ẹ̀jẹ̀ gbé ọ̀padà jẹ̀bi nígbà ó di semi final nínú ìdíje ìfẹ́ ẹ̀yà àgbáyé gẹ̀ẹ́sì argentina ló ti jẹ̀bi ṣùgbọ́n ó ní 5 games nílẹ̀ tó yẹ pé clean sheet ni aika casillas náà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí una simon tiẹ̀ ti wá la ìtàn mọ́lẹ̀ ó ti di ìfigagbága mẹ́fà báyìí pẹ̀lú talé àná tí wọ́n gbá kojú orílẹ̀-èdè portugal yẹn lẹ́yìn tó túmọ̀ sí pé nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé una simon òun lasọ́lé àkọ́kọ́ báyìí tí ó lọ without conceding a goal after 6 games una simon asọ́lé orílẹ̀-èdè ti spain ni o bí nǹkan ṣe rí lápá ibẹ̀ yẹn nìyẹn o òye pápápá láti ibẹ̀ yẹn àsìdègò *347*1004*1# Mr. Adebayo ti ń béèrè yẹn *347*1004*1# ló máa gbé ẹ débẹ̀ káàṣì ẹ ní o mọ̀jì ọpẹ́ mọ̀jì ó jìnnà tọ́ra ní pẹ́ yìí kò tó ẹjẹ́ sáré wọnú ìfigagbága tó wáyé lánàá orílẹ̀-èdè spain kojú orílẹ̀-èdè ti portugal kí la lè sọ pé ṣẹlẹ̀ ṣé ìfigagbága yẹn só tóra wọn ni àwọn kan sọ wípé ìfigagbága yẹn ó dọ́ọ̀l bákan ṣé tactical reason ló jẹ́ kó dọ́ọ̀ ni àbí ẹ̀yìn ká sọ wípé ikọ̀ méjèèjì òun náà ni pé wọ́n ti mọra wọn tipẹ́tipẹ́ kí ló mú ikọ̀ kan ju ikọ̀ kan lọ ṣé ká sọ wípé ọgbọ́n àtinúdá olùkọ́ ni àbí ọgbọ́n àtinúdá àwọn agbábọ́ọ̀lù ẹjẹ́ sáré wo bí nǹkan ṣe lọ lánàá láàrin portugal àti orílẹ̀-èdè ti spain. eyi baba wo ifigagbaga na yen o doll baka baka tori pe o wa aile tactica ogbolopo ti ball alafesegba oye eyin loju won wo pe ah se game ta ro pe yo dun ta ba so nipa awon orilede to ni best midfielder lagbaye Spain and Portugal le koyan won kere best midfielder lagbaye agbaye mo so won so yi pe nile Europe lagbaye ti won ni best midfielder Spain Portugal a le koyan won kere yin so pa won ni da ju ba le koyan won kere awon orilede bi France na ni awon midfielder to je yi pe won sugbon ta ba so nipa awon bojogla eh awon mo ro nbe ni orilede mejeji o se ka so yi pe mi mara awon ti an ti mara awon to ro to jo meji jo meta to pe bi ki won ta omi won ta omi won ta omi koda final gan won ta omi ko to di pe won o fi penalty yanju re se ni ka so pe o fi ri be yen lana ni abi awon agba abi game yi gangan ni o wule ri be
0: ayin lapodo temi ro pe ko si kiru game be ko ma wa be latara pe ti ko meji ba ti mara pe ojene ni won ninu ise yi emi ro pe won sora won won ka lu kun sora won de mo nkan ton ka lu ku capable lati se pe agbara tan le fi se yan nton popolopo won de ma fi se yan na arin gbogbon na ni nkan ye po si abade wa arin gbogbon ye re a ro pe bon ka lu ku se n da bi ogbon pon fe baje lenin keji na won wa bi o se ton se lapodo ti e so emi ro pe lapodo temi o ibi to wo si na ni o ye ki figagbaga na wo si latara pe e to wile se daada juna ogun mejeje na nigbeyin gbeyin Spain na ni tori pe ta ba wo lana bi 11 touches pere ni ko Portugal ni ninu box Spain nigba ti Spain de ni 27 touches
1: ninu box
0: di won ya ba wo shot on target mefa si meji na to ni ti Spain ni mefa nigba ta ni meji a ri pe gbo nkan yi
1: ti na ma pe meta abi
0: meji na
2: to
0: barin
1: to bayin to pe soke yen
0: off target won ka mo so emi ro pe ta ba wo anfani e a le po jura won lo ta ba ran so ro pe 6 shot on target kon se pe anfani pe yan gba shot to yan le fese mo lato kan o awon anfani ti asole gan da bobo te yan na ma pe asole yi o mu yan yan ni so yen la podo te mi ro pe ko Spain won se dada ju won lo awon pe se anfani even off target kan be nbere pepe ti oya saba gba danu to ye pe anfani to da ju gan ti mo le so pe ile de Spain
1: ni first half
0: ni bere ti yo so lapodo temi o
1: lana mo e so pe o ye ki Portugal le yan
0: yo be ni igba to ye pe a wo pe bi nkan se nri awon le a ri pe o de abi pe awon le won wa determine ju me no fi gagbaga e nitori pe ta ba wo awon ogbari ile de Spain former champion ni won e keji a don wo pe o ye kan la fojusun pe okay o en to je legend awon yo o ra pe agba kan re na lo wai
1: sa ni aso be fun
0: mo awal mo le awon
1: ro
0: pe awon le niru
1: awon ro beyin se
0: ro bo sa pe lodo ti won mi ro pe awon wule lati be ya aye orile de Portugal won wule ni ti ma je legend seyin so won wule ma ba se ma
1: wu so ma ba ti ro eyin o baba ti ba won ro
0: won wule ni ti won wule ni ba won wule ki won so ma legend so lapodo temi o emi believe pe awon le won o se daada ju
1: ki lo wo yi pada iyato wo ni nbe laarin Portugal ati Spain lana
2: iyato temi le yin o boya ko wa nu ifigabaga yen ko ju pe gbogbo ta ni Portugal awon mi fi da won gba yen papa julo nu ko PSG yen awon ti won wo gege bi awo ko se ni won koju lana awon ti won wo
1: awon mi fi da Portugal ta ni won
2: one of the best yen awon ti won le lara won pe teyan ba tun fe o
1: awon mentor won
2: o la awon mejeji yen
1: ini
2: Pedri ati Rodrigo yen do to ale ba o ya pe ya Pedri o jina si won pupo ni age sugbon gbo ti awon nse yen mo fe le so pe oluko ni lo fi si won lara fi tin a o ise star yen lo ngba won ofu tele
1: ni wo Farmington
2: to ti ki se star yen
1: gba to donda Enrique
2: won blend there sibe sugbon Pedri star yen
1: lati gbesi aye won
2: Rodrigo na de re style ti eni koda bi Atletico se ya fogun to ngba to wa nbe yen game ti e ma da yato to ma ko laarin won ni quality yen na ni oluko ni Pep Guardiola fi gbe so bi gba ti akeko ba pade oluko ni ko si bo ye fe ji eni yen wo tan ko le da bi en to ni nkan yen gangan Portugal fe keep ball possession ni midfield Spain na fe keep sugbon won mo ball possession keep to awon tan so yi so awon yen ni won dominate game gogo pe Portugal ni attack pe attack won yen wulo against Spain iwon ba ni ball ti awon tan so yi ri jagba lowo awon Rodrigo in to je ki gogo si won ko si waju yen ko so fa niyan.
1: Okay, so ka so yi pe midfield ta ni won la won da si na ni ati fi nkan si won ta ba da wo ball to waye na lati midfield na lo ti wa Rodrigo to Ferran Torres ni Ferran Torres to Merino arin na lo gba wa eh mo so nipa oluko ni meji lana
3: ah o wa evident pe oluko ni iko Real Spain Julius de la Fonte won mo sentie even ka tu wa won subs to se amari pe awon subs yen work out fun igba to ma soro ni post match conference gan o gbosuba fun awon sub e merin ti o gbe wole Ferran Torres ni o Mikel Merino ni o Borja Iglesias ati Fabian Ruiz pe tabade wo gba to wole ni nu game yen toto
1: especially ngba ti Ferran Torres wole I think he understand fere Lamine Yamal than others
3: be.
1: Because Yama pick pela won passes kan to se segbe se segbe bayi o den get
3: o den make awon kiki passes gan ka ka we to fun Mikel Merino ni tight angle yen so fun Roberto Martinez nti o da pe nti awon agbo warin Portugal gbalana o da pe to destruction of coach ni tori mi expect pe
1: pe e ma lo waju
3: e ma lo waju tori mi expect pe o ti e ko po be ni o ti e ko correct won ni abala akoko o ti e ko correct won labala akoko because taba wo midfield yen lana awon passes won bi gba to ngba passive passes won to wa slow
1: bi gba den ba ngba
3: oju so to ba wa in possession to attack to ye ki won him won to double pada Bruno Fernandes ati Ruben Neves won keep bo won ra bo mara ibi to ti e ko pass
1: no transition
3: then enter fiche point man Ronaldo e mo pagbalagba ni to ba ti wa ni penalty area won lo ye ke ma release ball fun ko le aim but to ba ti wa 30 yard away lo ma se release ball fun to de mo pe to ba ti wa 30 yard away te ba fun pass ko to lo lohun ti e fe wonu box awon eyan ti gba ball lowe
1: awon eruku ti
3: bo won ti bo won ti gba ball lowe but to ba wa ni penalty area to ba keep ball gan to ba fara
1: kun
3: won le fa we so emi coach le mi a blame lana won de owe ni fourth game and oyen ti wa
1: any kan be nbi lara awon to je owo ka se ki loruko yin e ma beru ebe ma beru Mr. Ridwan e ma be gbenu si e soro ko si nkan le finger kan se yin ko si nkan se nkan o ya e soro
4: Ridwan Ayoba ni lo ko mi
1: adugo le ti wa
4: adugo Olumi Ayegun
1: Olumi Ayegun ilo le je
4: 100,000
1: si ojo Friday ko yin abojo
4: ojo Friday
1: ojo Friday igba le tin play ka se
4: mo si to be 2 years
1: e ti jeri sa first time te ma je na ni o ti si niyan o ona ti si o ti la niyan o abi Mr. Ridwan
4: Ayobami
1: eyin omo Ridwan Scorpion e ma ri
4: ma ri ni online sa
1: e ma ri online is that what you say
4: boxer
1: ni seyin gan le jese be ejo elese eyin awo ti mo wo ese
4: agbe
1: o no buru ju ese agbe e fun ma yi lese wo na agba ni wa ko pe ju e fun lese wo
4: ti e ba fori ni ma fun ma jakara ni
1: ti ti kini
4: akana ma je
1: te ba fun lese e ma lo e ba lo mo ba mo ba lo da o ti wa tan kakiri agboro aye igbogbo ti mo fe ko sele si olosele mo fe ko te lowo omode ko te lowo agba o ti ti te lowo awon toto won ti e ba fun olese o mo jaka ni ibaka o ti e ti da ba baba alaka okay o ya gbagbagba lati be yen ifi gbagba kan te si waju ni role yi nigba ti o lede Argentina ati Egypt o mo pade bakana Colombia ati o lede Switzerland eja mu latodo Switzerland e Colombia ai ze Switzerland ile so ile withstand prayer Colombia yen football ni lo to o
0: Switzerland mi wo ye iko to soro underwriting tabade soro pa ko to je pe sowo gba bolu won ninu dije fe agbaye e kan pataki na won na so emeri ifigagbaga e bi ifigagbaga to tora won to je pe ibi ti o wu si gan o se se ko je pe ogbon na oluko ni o le se amulu o le safa ni fun iko kanu meji ta o si sala ta soro pe yi iko yi na ba se ma n play papa julo omo okunrin mazambi won omo kekere yen so iso gbagbo e e le ma ro pe be bi winger ni o tun le play boya bi midfielder ni igba mi ya tun di bi atamata se so lapodo temi omo okunrin yen se awon anfani kan fun iko yin lowo lowo be to je pe opolopo olulun ati rojutu si
1: inverted winger na inverted
0: so lapodo temi mi ro pe Colombia na se fe pade wala wala e ta pade njo Portugal ke se wala wala gaga won se fe pade lo ni tori pe ko Switzerland won soro pa national team to na ma nse dada ka kira gbala bo te je pe gbogbo performance won ti ju quarter final lori nu dije fe gba ibo emeri won ge bi pe o kiri yen wa to di quarter final ni eto wa ton fe gba emeri bi en to je pe won o le orile de Colombia
1: ko Switzerland ma le Colombia jade agba so be e falasi be yen nidi
3: but over friendly match near run match 3-1 the 3-1 in game end Colombia lo lanfani lati jawe lobori sugbon the other hand tabanika wo Switzerland gege bi won se so ki n se team ti won le underrate to ba de the competitive games bayi won ma farasi ju normal games lo yen Switzerland sugbon ibi ti mo kon ro ni pe Colombia won ni defensive structure to je pe o le accommodate attack at Switzerland won fi eyin won se re fact won ma prioritize eyin ju any part of the out of the team lo yen Colombia so in ti emi ro to se se ko wo si ni pe first team to ba kokko score la le o le je po eniyan na la lafa lati yoyo
1: eri first team to ba kokko score ni
3: be lo yoyo
1: ba je USA
3: no laarin Switzerland ati Colombia
1: okay laarin am making e len so
3: okay
1: mo ro pe ti awon eh ogbe ni ti jale loku dani
2: ta ba ni ka wo
1: Colombia is one of the toughest team ninu tournament yi ba won eyin ofura e je n gbe yin de be ni qualifier ni CONMEBOL orilede ti Argentina ori na ni CONMEBOL because on Argentina ni le re o wa lo draw Argentina ni le Argentina so 4 points lo po jade ni ara Argentina o roju tu re so but tori pe Colombia o se orilede kan ti o pariwo ko loud sugba n be n ba wo ifi gagbaga won na bi melo kan ninu DJ tin lo lowo yo mo wi pe ta ba so nipa physicality ninu ti bi tournament se n lo yi the only team ti o tun fe suna physicality won DR Congo no Cape Verde lo suna physicality ti Colombia ti won parade ni tournament yi lo lowo bayi ta ba de wa wo iko yi in ri bi ti won o ti le gba shot in ma bi ti won o ti ko si angle ko si bi kan wa ni 45 yards won ma n gba shot nbe to pe keeper go ni expect said there we be Switzerland yi
2: tabanika wo shi gbagba won meji kuda ni USA 94 bi Colombia o se sin form to ngba to ti Switzerland meji sodo lulu bo se je pe Switzerland to pada land table le to tun mo se pe
1: ni 1994
2: USA 94
1: ti a fi pa Escobar
2: ngba
1: ti Escobar score on goal
2: yawo won ni Switzerland mi fe mo form tan fe wa tabanika wo se o ile de Colombia yi awon ni orilede to je pe won complete ni styles
1: pe gbo
2: to ba fe gba to wa pe kan gba ball le kan gbe ball le ni o ba won be to ba tun di wahala pe kan tun so di counter
1: o
2: tun ba won be
1: to ba desu
2: awon ni ko ti won ni ti won se ise kan to yato ni work up pe won mo bo se break low block
1: to ba ni gbo ni jade
2: o fe jade o pe cause most say awon team to play won ton ba ti ba won play low block nkan te awon expect me be pe won dodon ni kan fe play pass wo box no te ba duro ti be won fi short
1: won fi yin ni lorun titi time yin o fi
2: won gbo kankan that's why to tin play wo stage yi iko to ni shot on target to poju koju won lo gba 4
1: to ni shot on target
2: to poju koju won pe en to se daada ju lo gba 4 shot on target elomi bi kan gba me ke awon gan gba mesan against e ko ma ri yan kan gba ke elomi gbe yo kan le to tun mo si pe iko yen ta ba so nipa bi iko yen se ma play won ma lo strength yen tan lato wo eyin de waju ni ko se bi to slack laye won pe bi ya owo waju won nikan lo wa flexible kini kan ko si nkan to fe se ti won
1: ba yi amọ mountain ko si flexible no dictionary
2: won gbon kankan ti
1: won bi ki gbogbo won sa daru ki ko baje
2: won da se wa yen won o de ifo
1: fun yan
2: pe ti mo ta fe ba play won ni Messi won ni Ronaldo ko si nkan to ka won ti won ni pe se bi won ni lo mejila
1: pe Kylian Mbappe
2: won be ko si nkan to ka won Switzerland je o le terisi kìí ṣe level ikọ̀ yẹn ju Switzerland lọ.
1: Ká kọ́ lẹ̀.
2: Bẹ́ẹ̀ni ikọ̀ yẹn ju Switzerland lọ.
1: Ká fó kọyin
2: sí. Ẹ fó kọmi sí.
1: Èlé.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹni ká fó kọyin sí Spain náà lánàá.
2: Ẹ mi fìdí yẹn náà ló fẹ́ mi liver pé ó ju ti Portugal lè tẹ́rí sí lọ.
1: Ká tún fó kọyin sí lè.
2: Bẹ́ẹ̀ni.
1: Torí ọkọ̀ máa ń yí la máa ń lò.
2: Ẹ fó kọmi sí lè.
1: Sí lè yìí náà.
2: O ti fẹ́ ló kọ yẹn pa.
1: O ti fẹ́ ló kọ tiẹ̀ pa. Wọ́n náà yẹn tiẹ̀. O kò gba wọn ya sọ́mà lọ́rùn. *347*1004*#. Ayi koto laipẹ ẹ já lọ wo Argentina àti Egypt.
0: Ta ba wo Argentina àti Egypt, mo rò pé ikọ̀ yẹn jura wọn lọ. Bọ̀ tó bá ń sọ̀rọ̀ pa ìdíje fẹ́ àgbáyé, ikọ̀ kan sìn irú orílẹ̀-èdè Egypt sìn fún gbà àkọ́kọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ wẹ̀ dé ìpele yìí ni. Wọ́n a borí knockout matches kankan, wọ́n àti ẹ̀ borí
1: ìfigagá kankan. Wọ́n a gbà kankan, wọ́n a win match kankan àti preliminary àti
0: kankan. Pé wọ́n ọkọ̀ wọ́n ẹ̀ lẹ́gbẹ̀ẹ́sì ayé tournament náà ìtàn náà New Zealand bóyá 3-1 àbí. So wọ́n dẹ̀ tán padà na ẹ̀tàn bá gbá ní goli wo mi ń gbá ní tó kẹ́yìn gòsẹ́lẹ̀. So mi rò pé Egypt ló ní wàhálà tó pọ̀. Wàhálà àwọn òtún wá pọ̀ tó ta Argentina lọ́pọ̀lọpọ̀ ta bá tún wò lẹ́gbẹ̀ẹ́ kan. Torí pé Argentina kò ń ṣe ìròyìn pa Argentina na Egypt. Bọ̀ yóò dì ròyìn fún gbogbo àgbáyé pé Egypt na Argentina. Mo tá wọ́n sọ̀rọ̀ pa Egypt, mo rò pé tó lè fún ọ lórí ọ̀fẹ́ tá a fi lè yànnà náà fi gagbága ẹni nǹkan tí orílẹ̀-èdè Cavari ṣe pẹ̀lú Argentina. Mo rò pé ìyẹn náà lè mú gbàgbọ́ wá.
1: Ṣé Egypt ní irú strength ti Cavari ló?
0: Mo rò pé wọ́n ó ṣàtẹ̀ wò pé ok o, Cavari tó àjọ wá láti Africa o, ó wọ ikọ̀ yìí dé extra time. Àwọn dẹ̀ ń wo FIFA rank o pé àwọn sì bẹ́tà Cavari o. Lágbọn ilẹ̀ adúláwọ̀ sẹ́yìn pé ìyẹn náà wò ó pé àbúrò wa ló bá wọn fáhùn pé àbátá jẹ́ ẹ̀gbọ́n àgbà gan ó yẹ ká lè ṣe jù bẹ́ẹ̀ lọ. So mo rò pé ìyẹn ni courage tẹ́mi rò pé Egypt lè ní. Because tá a bá wo Cavari pẹ̀lú Argentina rí pé ìfigagbága yẹn kò lọ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe lérò pé yẹ kó lọ. Torí àti rò pé yóò kàn kì mọ́lẹ̀ yóò kàn mú bẹ́ẹ̀ yóò kàn ná bẹ́ẹ̀ pani.
1: Kí ni káre
0: ti? So lápọ̀dọ̀ tèmi rò pé Egypt ó pu surprise.
1: Surprise pàṣọ yóò na Argentina jáde. Surprise pàṣọ láti ẹnu àgbàní wakọ epo. Egypt yóò na Argentina jáde.
3: Lápọ̀dọ̀ tèmi kí Egypt má expect kankan nínú game.
1: Kí ló dé? Bíjà bá mẹ́bẹ̀ parí rẹ̀ náà.
3: Kì í ṣọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ football ni. Torí èmi ò mọbi tí wọ́n fẹ́ gbégbà gbogbo nǹkan.
1: Àárín kọ́ wọ́n lè gbégbà rìn.
3: Ṣẹ̀rí àárín yẹn. N tó bá fi lè mú Argentina start Rodrigo de Paul àti Enzo Fernandez wọn á kọ́kọ́ pààrin yẹn rẹ ni.
1: Wọ́n náà wọ́n start.
3: So kò sí nǹkan fún òun náà mo sọ pé kò sí ẹni
1: tí Egypt. Ẹ̀sán wà lé yẹn sáwọn German kẹ̀kẹ́ ni.
3: Kò sí style tí Egypt fẹ́ gbá tí Argentina ò lè gbá. Even the low block tí Egypt ń gbá kìí ṣe pé Argentina náà ò lè gbá. Bọ̀ wọ́n láwọn player tó yẹ pé possessive style yẹn wọ́n ó ń jẹ́ wọn lọ́wọ́ báyìí. Òun ni táwọn bá rí team tó tún dájú Argentina lọ bóyá tí Messi bá ní injury sí ó yẹ ṣe káwọn náà padà sí low block. Bọ̀ wọ́n rí pé àwọn ní àwọn táwọn fi lè gba style yẹn. So in tẹ́mi kan rí tí Egypt máa ṣe léni tó dẹ̀ tún máa kó bá wọn náà ni wípé bóyá kọ́ double up lórí Messi wípé kó má lè operate. Tọ́wọ́ dẹ̀ fi lè ṣe yẹn àwọn Lautaro Martinez táwọn àríṣẹ́ wọn láti jọ àwọn ojúlẹ̀ wọn á tan náà àwọn náà àyà ṣí sílẹ̀ lọ́dọ̀ wọn.
1: Messi ti máa gọ̀ tó bá gọ̀ sẹ́yìn player Kevin Olojo offside wọ́n rò pọ̀ wà offside ó ti wá kú òun bẹ̀ ó wá ń sọ fún kí lorúkọ Romero pé kó fún Martinez ní pass pé kó fún Martinez ní pass bó ṣe wá fún ní pass ó ní ó ti mọ̀ pé Martinez yóò locate òun.
3: Èèyàn
1: kúkúrú bìlì sí ni ndí mo fi bẹ̀rù àgbà nìyẹn èèyàn kúkúrú.
3: Agode tí orílẹ̀-èdè Argentina ni kò ju flanks yẹn lọ pàápàá àwọn fullbacks yẹn ibi tí Cavard tó gbà wọlé sí wọn lára náà nìyẹn. Àwọn attacks Egypt náà dẹ̀rẹ̀ Mamouche àti Mohamed Salah n táwọn náà fẹ́ dúró lé lórí ni pé káwọn lo counter attack. So ibi tèmi ti rí tí wọ́n lè gbà wọlé sára
1: Argentina. Kí ni ká retí?
3: Lápọ̀dọ̀ tèmi Argentina continue wọ́n
1: tẹ̀síwájú. Ọ̀gbẹ́ni olóko dáná.
2: Tabanika wo orílẹ̀-èdè Egypt kò sí orílẹ̀-èdè tí ó mọ African team handle to Egypt throughout the world.
1: Tó na
2: tó mọ African team tó mọ handu tó Egypt tó Argentina tí mo fẹ́ sọ yẹn tó Argentina
1: mo fi ń wò pé má
2: gbé fún Argentina mo fẹ́ sọ torí pé wọ́n ti pàdé African teams láwọn ààyè tó le tí ṣe bá a sọ friendly o pé ó lóòótọ́ le tough bí mẹ́ta sí méjì mẹ́ta sẹ́yọ kan bọ̀ kò sí bí African team yẹn ṣe fẹ́ wà fọ́ọ̀mù tó tá a bá pàdé Argentina yóò yà á lè sọ pé I lose gallantly ni
1: nǹkan tá a máa sọ nìyẹn
2: ní tournament o a kàn lè sọ pé I lose gallantly wọn pa wá bíi mẹ́fà wọn pa wá bíi mẹ́rin ṣùgbọ́n ta ló padà á tẹ̀síwájú Egypt náà ni
1: ẹni nǹkan kan ṣe pẹ̀lú Egypt
2: ìfẹ́ tó wà lórí Egypt pé ilẹ̀ adúláwọ̀ tó ilẹ̀ adúláwọ̀ ni so in tó súnmọ́ kó ṣe wọ́n yẹn lèmi ni mo ń ṣe bàtà ìsílẹ̀ so lápọ̀dọ̀ tèmi tábádíkà wo ajẹ́ Egypt yẹn wọ́n sì ní lẹ́vù ikọ̀ láti ilẹ̀ adúláwọ̀ táwa gan lè fi polówó ọjà ní
1: tọ́lọ́kọ̀ọ̀pù
2: yìí wọ́n sì ń bẹ̀
1: wọ́n
2: sì polówó ọjà báyìí ṣe sọ pé bí senegal ṣe kú ń bẹ̀ yẹn kò dùn mọ́ wa nuga senegal sì bẹ̀ta ẹ̀
1: kaniru senegal ló fẹ́ pàdé
2: ó sì máa ó máa bẹ́ẹ̀ ni
1: so ní egypt jọba
2: argentina yìí kò sí ní kò lè even láìsí messi bẹ́ẹ̀ kò lè dá argentina mu àwọn orílẹ̀-èdè tó lè gbé gẹ̀ẹ́sì láìsí messi bẹ́ẹ̀ àbí tí messi bá wà ní off day àwọn bí orílẹ̀-èdè bíi morocco yẹn senegal yẹn sì lè withstand there technically kì í ṣe pé kákan wọn léèyàn káàkiri tá a bá ní ká wo géèmù àwọn àti australia ìwọ́n fi ṣe mọ òpin ṣe àbí egypt náà dẹ̀ lélẹ̀ wọn ni style kankan
1: particular style
2: wọn kọ́ ẹ̀ lè sọ pé style báyìí náà gbá.
1: wọ́n máa ní ìbejì olùkọ́ni akọ méjì
2: ẹ̀rù tó yẹn kan ti ná ìbejì ọmọ ìyá kan náà.
1: kí ni káwa retí.
2: Argentina ti tẹ̀sọ́ wájú kì í ṣe ẹrù egypt
1: wọ́n è gbà
2: òun náà mo ń sọ kì í ṣe ẹrù egypt
1: ká fọ́kọ yín sí
2: rfc òun ṣe ó pọ̀ ju egypt lọ.
1: Ẹn tí ó gbowó ìdá àgbà ní ẹ̀yà sọ mọ́ lọ́rùn bí ọba rí bẹ́ẹ̀ oníṣọ́bá ìlàbí aṣọ ó ti pe nọ́mbà yẹn 0821 lọ́bẹ̀rẹ̀ 8848 lọ parí ẹ̀ ẹgbẹ́ kọ́ yín o ńlọ náwó yín o ẹ̀ka àṣẹṣà
5: o
1: àkùdédé wo orúkọ yín àtàdúgbò jẹ́ wáyé sà.
5: orúkọ mi ni ismael oladosu láti olúkè méjì ọ̀dẹ́dá ló gbàgbọ́ mẹ́ta abẹ́òkúta.
1: ọ̀dẹ́dá lálù abẹ́òkúta ìgbà wo lẹ́tí ń play kaṣẹ.
5: ó fi lé 2 years mo kàn ní kí n tó àìwò ní ìsinmi ìsin gan ni.
1: ẹ ẹ sì jẹrí.
5: wàhálà sì jẹrí.
1: ẹ fi ₦50,000 wọ́ọ̀kan báyẹn ẹ fi ₦50,000 wọ́ọ̀kan.
5: ₦50,000
1: ọpẹ́ o. wọ́n pè yín láìpẹ́ yìí nísìnyìí láti bèrè àkáǹtì tìsí ó ṣe jẹ́ nìyẹn. ke wasiu danger or akawese oni eya so mo lorun bi nto n ri ni eh baba re adanse gana to ni igbadogoje njo ni won ni gba ki eja lo a pade lola lagba lowo olohun titi ola o ala le on za loruko temi to saka ile to galant ka as galavi e support him.

0: Aki ikabo pada gbogbo eyin ololufe patapata ti en darapo pelu wa eja ba wa jo te soju e lojo po ibanidere Facebook wa Splash FM 105.5 Ibadan efe awon comment yin soju po un ka jo ma komolubo lapa be ba ti jo ma rinrin ajo e lori gbanko gberoyin ayin enikan ti se agbe ti a poruko re ni Mansir onema ti ni ati gba emi lenu re bayi won demi re legbodo lati pasa awon eko agbesun mami agbeban lawa asiko gba tin be ninu oko re tin sise o nijoba abile ti isa ni ipinle sokoto ah kabiyesi olodumare isele ile waye o gege bi ati kegbajari re sori takun ti abeyefo tele to the x by ta mo si twitter lojo aje monday anagangan lati kase eni to je ojimi to mo nipa ba ti yanana lori oro to ni se pelu eto abo bakatina o na ni o se paye oro yi ninu oro tan pada gbe jade un won ni awon ko agbebun agbesunmami yi na yabo agbe yi lawa asiko gba tin sise ninu oko iye Mansir lasiko tin sise ninu oko ni joba abile ti isa yi nipinle sokoto be na ni asi pada gberoyin na jade won ni iku re yi lo ti wa bere si ni bi iberu bojo si okan awon olugbe lagbegbe ibi ti isele gbankogbe yi ti sele be si ni awon agbe to ku iberu bojo n ba won lati bere si ni magun leona lati ma lo sinu oko ki won le gbe eri oko won ngba ta gbe o ba wa re ko bo ni nkan eri oko si ni baje ona wo ni ara le fe fi ro njeje debi ta fi ro musapo leyi ti awa na o fi ma gbo bukata ara won ti awon agbe o ba le loko mo won lawon oni le loko ti o ba ti si eto abo to gbopon tori inti awon doju ko lasiko yi o koja ki eyan o wa fi emi re sufo latari wi pe a pada fe ma lo sinu oko yala lo ko ere ko ni aba ma lo fi nkan ere oko lele ninu ibe olohun ko ma daabobo wa o kanu re ko si ma daju lori wa
1: to heje ka gbera ka lo si ipinle abia won ni le se olopa ipinle ohun na lo ti jakodi mimo pe owo ohun ti ba arabirin kan eni odun 15 arabirin nwoko gift latara pe o gbiyanju lati se kupa omo odo re pelu pelu obe eleyi to fi hale mo omodebirin ohun gege bi le se olopa ni ipile abia se wi won ni obirin ohun na ni won ri ninu foran kan eleyi to nlo kaakiri lori ero ayelujara nibi to tin gbiyanju lati se kupa omodebirin ohun toriko re nje Ebony Chimamanda gege bi atejade to jeyo latodo eni ti se agbenuso fun le se olopa ipile abia Maureen Chinaka o je ko di mimo wi pe lara awon iwadi eleyi ti won se ohun na lo nse afihan re wi pe isele ohun waye ni ojo 5 osu keje odun 2026 pelu alaye wi pe arabirin nwoko gift ohun na lo wa lati agbegbe ti won pe ni Ehime Mbano ni ipinle Imo sugbon to n gbe ni agbegbe IBB housing estate eleyi to wa ni ilu Umuahia ni ipinle Abia won ni ojo yi na lo gbiyanju lati pa omodebirin na Ebo Chimamanda eni to n gbe pelu re tori pe omodebirin ohun na ni ko ranti lati sa aso eleyi ti iya yi fo sile ko to di wipe o lo soja ile ise olopa wa soro siwaju wipe iwadi tun se afihan re o wipe ki se igba kokko leleyi o ti arabirin gift nwoko ti yo gbiyanju lati se kupa omo na be si ni o ma na ni ilu barani won ni awon olopa to wa ni ekun ile ise olopa eleyi ti won pe ni World Bank Divisional Police Headquarters Umuahia na ni won si tara sasa lo si bi isele ohun latara ifimufile ati isini nigbere papo eleyi ti won ri gba ran ni won si fi dola omodebirin na won ni won mu arabirin gift won si sawari ibon abi obe eleyi to n gbiyanju lati lo fi se kupo omo ohun o won ni iwadi si n lo lowo o gege bi won ti taari ejo na se iwaju eka eleyi to n se iwadi iwa odaran be si ni won ni arabirin yi na ni won fi esun igbiyanju lati se kupa ayan kan o ni kete ti won ba ti pari iwadi won gege bi le se olopa ipinle abia se wi lakotan won ni le se olopa ipinle abia na lo wa so wipe awon oni faramo iru igbese bayi o eleyi na lo si tun ro gbogbo awon ara ilu wipe e yago fun ru isele bayi ẹnikẹni tí ọwọ́ bá tẹ̀ wípé ó ń hùwà jàgídíjàgan tàbí ó ń gbìyànjú láti fẹ́ gbẹ̀mí ẹlòmíì náà ni kí àwọn ará àdúgbò kí wọ́n tara ṣàṣà kí wọ́n sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: ẹ já wálé sí ìlú ìbàdàn tí ṣe olúùlú fún ìpínlẹ̀ ọ̀yọ́.
1: ìbàdàn nílé.
0: Ìbàdàn nílé. Ìbàdàn tí ó nílé ó gbọ́dọ̀ lóko ìbàdàn onílé kó má lóko ńbo lóko yín lọ́ mọ̀ gbọ́ tọba lọ́ mọ̀ ìbàdàn ni ọ́ wọ́n bí ọ pé ńbo lóko yín ni tọba ti ró kọ oko yín dá wọ́n rò pé àtọ̀hún wà lélẹ̀ kò sí ìbàdàn original ìbàdàn lérèfé òní. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ẹtijọ́ di mímọ̀ báyìí wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní dọdí àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn eégún o bẹ́ẹ̀ lẹ́yìn tí ọwọ́ padà tẹ ará ọ̀run kìnkìn eégún o lórí bí wọ́n ti gbẹ̀mí ẹnìkan tí ṣe ẹni ọdún mẹ́rìnléníogún 24 tórúkọ rẹ̀ ń jẹ́ Sheffield Kẹ́hìndé tí wọ́n rán lọ sọ́run àrèmọ́bọ̀ nífọn náà fọnṣu kò lóhun ò gbáyé mọ́ wọ́n padà jáfàbù ẹ̀ lọ sọ́run àrèmọ́bọ̀ mọ́ ni pẹ̀lú àáké àti àdá lásìkò tí wọ́n ní ètò eégún ń lọ lọ́wọ́ lágbègbè lábìrán ìbàdàn nígbà tí alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ Ọláyinka Ayanlade tó ṣípayé ọ̀rọ̀ yìí wípé ìṣẹ̀lẹ̀ alágbára yìí ṣẹlẹ̀ ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé níléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ẹ̀ka ti agbègbè Mọ̀pó ìyẹn Mọ̀pó divisional police headquarter lọ́jọ́ ìsinmi Sunday náà ní ìpè alábàádì dún sí àkàtà iléeṣẹ́ ọlọ́pàá láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí olóògbé yìí ìyẹn Kẹ́hìndé ẹni tí wọ́n ní jẹ́mi rẹ̀ gbàpàtì lọ́wọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ láti pàṣẹ eégún kan tí wọ́n pè ní Asolẹ̀kẹ̀ eégún Asolẹ̀kẹ̀ àti òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ní pitú o wọ́n pitú nǹkan sì yan wọ́n lóríṣiríṣi ọgbẹ́ o iná gbá sí ara arákùnrin yìí ẹni ọdún mẹ́rìnléníogún Sheffield Kẹ́hìndé tàákẹ́tà dáná fi abátà ní búkú sí i la tọ́sí gbabẹ̀ já sọ́run àrèmọ́bọ̀ ọ̀rọ̀ dún sí àkàtà iléeṣẹ́ ọlọ́pàá pápápá ń bẹ̀ DPO wọn ti ń bẹ ní iléeṣẹ́ ọlọ́pàá ti mọ̀ pé wọ́n làwọn tètè tara ṣàṣà wọ́n dáhùn sípè tó dún o láti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ wọ́n gbé olóògbé yìí dìgbàdìgbà yálà kí wọ́n lè du ẹ̀mí ẹ̀ kó má gbọ́ kó má bọ́ àmọ́ tákàdá ti gbẹ gègé ti àkọọ́lẹ̀ gègé ti wáyé tàdá sì ti gbẹ tìró yẹ̀ lójú òpó olóògbé Kẹ́hìndé Sheffield ọ̀dàgbèrè fáyé nígbà tí wọ́n gbé e délé ìwòsàn àwọn dókítà ti ń bẹ lẹ́nu iṣẹ́ ní nǹkan ti bàjẹ́ torí ntí wọ́n yà sí lára pẹ̀lú àáké àti àdá ó kọjá ntí ẹnu lè máa ròyìn tán o wọ́n ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mú gègé àti tákàdá kọ àwọn nǹkan wo ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àtàwọn nǹkan tí wọ́n lò láti fi ṣiṣẹ́ láàbì náà wọ́n ní lẹ́yìn tí wọ́n padà ń fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí tútọ́ lè pamọ́ o kò sí idán kankan tí wọ́n lè pa lórí Sheffield Kẹ́hìndé wípé ẹ̀mí ti bọ́ lẹ́nu rẹ̀ wọ́n ní wọ́n sì padà jọ̀wọ́ òkú ẹ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lọ sin òkú rẹ̀ ní ìlànà ti mùsùlùmí o nígbà tó ń fìdí rẹ̀ múlẹ̀ ó ní ará ọ̀run kéékèé eégún yìí tó jẹ́ ará ọ̀run wọn ti mú un sára ayé o ó sì ti wà ní gbaga iléeṣẹ́ ọlọ́pàá bó wá ni ará ọ̀run ó ti wà lákàtà ọlọ́pàá àti ìmọ̀ o ṣùgbọ́n ní tá a gbọ́ ni wípé the masquerade had been arrested ntí wọ́n bá sì fún mú eégún
2: tẹ̀kútẹ̀kú wọ́n ti mú eégún
0: igbó yá tẹ̀kútẹ̀kú ni o tá a bá rí eégún náà lásán tá a bá rẹ́kù láàmọ́ ti ń bẹ ní abẹ́rẹ́ wọ́n ní pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sá ti mú ará ọ̀run kìnkìn o pẹ̀lú ìṣẹ̀lẹ̀ gbankọgbì tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni ìgbìyànjú ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn afurasí mẹ́rin míì tó jẹ́ ọmọ ẹ̀yìn eégún o tí àwọn náà ṣiṣẹ́ láabi yìí gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ gbankọgbì tó ṣẹlẹ̀ náà pẹ̀lú ẹ̀bí wọn ti wá ń ṣàlàyé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ yìí Abimbola Ayodeji Olúgbenga ó ti wá pàṣẹ lẹ́yẹ ọ̀sọ́kà wọ́n ní àìtẹ́yínká lè yàn dáwọ́ bò ó lórí ẹ̀rọ tó ṣẹlẹ̀ yìí ẹ máa gbé ẹ̀ka ọ̀rọ̀ yìí lọ sí ẹ̀ka tí máa rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn tó jingiri dáadáa neka le se olopa nbe state criminal investigations department kan wo tesiwaju lori iwadi alagbara koda nigba ti o mo soro oni se ri o awon to pada jube ehoro ohun owo pada tewon be si ni awon o pada mu wa pelu gbeyanju tin lo lowo ewo a ni ja yin tan ma be si ni eyin na o pada gbo ibi ti nkan ba de lori oro na
1: kono ma fi so eso wa ni odun egun odun ti ma mu ayo ati idunu ba ilu ni a wa mo gba to wa di toni eleyi te tawon eyin o mo sa fun
0: o ya mi lenu o ya mi lenu
1: gbo wa nke gbo ala mo tele egun kaakiri
0: abi
1: ah mo pa ni yika yo tele egun na
0: o mo get inside ngba mi
1: awu so mo get inside
0: ba
1: taba
0: ri get inside you know
1: taba tele gbogbo egun to gbogbo mo so
0: o mo pe mi
1: o awa se dare wa le ro ye
0: e ma gba po kan ya bi kogun keke
1: e ba je
0: kogun keke
1: la vita wara bebe
0: iru eleyi ni si igboro musi olohun o da luru ju kilo da le lo sugba kini kankan ni
1: de si o sori iru wa ba nlo
0: kini kan mo mo bi ka so bi pe omo to le ni nbe ni bere abomo to le ni nbe ni kile poruko re bon photo ide ara kini kan sugba to iro ta ba so be ibe lo ti ma ri to mo gbo professor o ma go lawyer to polo won sana gidi tan jade lati awon ghetto tan so
1: o yin paro
0: won si poju awon to je pe won le
1: o wa awon yin o wa ye kan tun mo lo le dada ke awon to je poku de ka ate won le ma ri won gege bi awo ko
0: se won ma lo le ti o kan ni gbo ni gbo ni
1: o ti da emi nlo si ipinle kano
0: last week o si lo mo si
1: emi nlo si ipinle kano bayi
0: o lo mo si
1: ibi ti a ni ikaye gbodagba
0: ojo lo
1: ipinle kano ni
0: so bi o ti e dadugo yi mo ni
1: ko o da e ja lo si ipinle kano won ni okunrin kan eleyi lafia
0: bi
1: akoru alhamdulillah
0: go de allah
1: o senu won ni oruko re ohun na ni ahmad dankoli o ni won ni awon kan ni won ma korajopo won na okunrin yi ni ina bara leyin ti won na tan won si dana sun ni ijoba ibile kan ta mo se ajingi won ni agbegbe kan to njaba lare ohun na ni isele ohun ti waye oni ipinle kano leyin ti won fesun kan wipe on gbianju lati ji atakoko won ni isele ohun lo waye ni nkan bi ago 9 ale ni ojo aiku won lo ojo yi nko na lo se dede pelu ojo oja won eleyi ti won mo na loso ose eni ti won se councilor tin soju ward balare ye Shuaibu Abdulmumin Yalo na lo se fi di isele na mule o fun awon akoroyin oni wipe ologbe yi na ni won fesun kan wipe on jiyan on gbianju lati je atakoko a enikan to ntaja sugbon to wa si oja na lati wa ra oja won ni awon ti won kora won jopo yi na ni won si na ka lebu si wipe iro ni o fe ji okada ni o fe je atakoko ni won ni bo te ti le je po ohun na gbianju lati sa lo sugbon omi pojo ka lo won ni won le won mu won si da ina si lara

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trenchadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹgbẹ́ wájú.

0: ìròyìn àgbọ̀sọ̀gbanù.
1: Ẹ̀ka bọ̀ padà ìyára lé gbàǹkọ́gbì ìròyìn náà ló ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. ẹ̀yìn tí wá lójú òpó Facebook kó wa àríyìn àrọ́wọ́ yín ẹ ṣeun gidi gan ẹ̀kọ́ àdúró tì yín ní gbogbo ìgbà ẹ wá mọ bá wa ṣe ẹ̀jẹ̀ mọ bá wa ṣe ẹ̀yìn òní ni pé ẹ mọ bá wa ṣe àrẹ̀ kó máa lọ jìnnà ṣó ti yé yín bá Fúnmiláyọ̀ Akínwé Kòmí Ọlárẹ̀wájú Jẹ̀lélàt Mukadam Karl Matula
2: lẹ́sọ̀
1: àti gbogbo ẹ̀yìn tẹ̀ wà lójú òpó Facebook wà tá a lè dárúkọ yín ẹ ṣeun àmọ̀rírì yín tó ẹ jẹ́ ká wá sí ìlú Ìbàdàn wọ́n ní akẹ́kọ̀ọ́ kan ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn tó wà ní ìpele kẹta arábìnrin Fúnmiláyọ̀ eléyìí tí wọ́n ló wà lára àwọn tí wọ́n jí kó náà ni wọ́n ní àdúpẹ́ ò torí wípé ó ti gba òmìnira rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ọgbà fásitì ọ̀hún bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní nínú àtẹ̀jáde òun náà ni ẹni tí ṣe ààrẹ àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún Temidayo Adeboye àtẹni tí ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà Joshua Sontan òun náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn náà ti rí gbọ́ ò wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí àtàwọn yòókù tí wọ́n jí gbé òun náà ni wọ́n ti dóòlà wọn tí wọ́n sì ti gba òmìnira wọn èyí ò ní lóòórọ̀ kùtù àná látara wípé àwọn rí ọ̀rọ̀ náà fi ìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ eléyìí tí ọ̀rọ̀ náà kàn àtàwọn tí wọ́n jẹ́ aṣojú àjọ eléyìí tí wọ́n bá rin ìrìn àjò tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún fi wáyé wọ́n ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú ọgbà yunifásitì ti ìbàdàn náà ni wọ́n wá fi àtẹ̀jáde síta wípé inú àwọn dùn láti sọ fún àwọn aráàlú wípé akẹ́kọ̀ọ́ àwọn arábìnrin Fúnmiláyọ̀ tó wà ní ìpele kẹta ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ òfin léyìí tó wà lára àwọn tí wọ́n jí kó náà ni wọ́n ti gba òmìnira wọn gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí nígbàtí ẹgbẹ́ ọ̀hún yóò tún wá sọ̀rọ̀ síwájú ó ní wípé àwọn tí wọ́n jọ̀wọ́ ọ̀hún náà ni wọ́n sì wà ní abẹ́ ìtura eléyìí tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ gba ìtura wọn padà láti fi kúrò nínú ìpòrúru ọkàn eléyìí tó ti bá wọn látara ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún eléyìí tí ó wáyé òun náà ni wọ́n sì tún sọ wípé wọ́n rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ náà kọ́ náà ni wọ́n padà sínú ọgbà ilé ẹ̀kọ́ náà pẹ̀lú àlàáfíà ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn ọ̀hún.
2: Ìṣẹ̀dá òjò ó ṣeéṣe yóò sì rọrùn lágbára lọ́wọ́ Ọlọ́run. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ní wọ́n ti kéde ẹ̀ báyìí wípé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí ikọ̀ adigunjalè fọ́lé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní àkàtà bùbábí tí wọ́n máa ń fi ara pamọ́ sí nílùú Àdó-Èkìtì tí í ṣe olúìlú fún ìpínlẹ̀ ti Èkìtì gangan. Iléeṣẹ́ ọlọ́pàá àwọn láti pàṣẹ ẹni tó jẹ́ alūkkóró fún wọn Sunday Abutu ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé ọwọ́ tẹ̀ wọ́n pẹ̀lú ìgbìyànjú bí wọ́n ti ń ya lu àkàtà bíi tí àwọn ikọ̀ adigunjalè yìí tí wọ́n fi ń ṣe ìfarapamọ́ sí ní Omisanjana area nílùú Àdó-Èkìtì kódà lọ́jọ́ ìsinmi Sunday gangan. Àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi sóde nílùú Àdó-Èkìtì lánàá òde yìí tí ó jẹ́ àjọ Jay Monday Abutu sọ ọ́ wípé oríṣiríṣi àwọn nǹkan lóníranran ni àwọn rí gbà kúrò lákàtà àwọn ikọ̀ adigunjalè yìí pẹ̀lú bí wọ́n ti fọ́lé onílé tí wọ́n sì fi kó ẹrù ẹlẹ́rù bẹ́ẹ̀ ni àwọn nǹkan míì tí wọ́n tún máa fi ń fẹ́ wọlé lórí o. Ó ṣe àlàyé pé láwọn àsìkò ìgbà náà àwọn èèyàn tí ọwọ́ tẹ̀ yìí wọ́n ní orúkọ kódà wọ́n ní ọjọ́ orí. Ó ṣàlàyé wípé ní àkọ́kọ́ la rí i pé ó jẹ́ Abdulrozak Sulaiman ẹni ọdún 39 John Okori ẹni ọdún 37 Francis Okori ẹni ọdún 32 ó jọ ń pọ́nmọ ìyá ni wọ́n Kẹ́hìndé Alábí ẹni 30 ò tí gbogbo wọn jẹ́ olùgbé lágbègbè Omisanjana nílùú Àdó-Èkìtì nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ láti ṣe àyẹ̀wò sí àwọn agbègbè àyíká àti àyídà ibi tí wọ́n ti padà mú àwọn afurasí yìí wọ́n lóríṣiríṣi àwọn nǹkan òun náà ni wọ́n padà rí o. Wọ́n ní àwọn tí wọ́n ti fọ́ ìsọ̀ oníṣọ̀ ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù tí wọ́n ti jí nǹkan be na la ri pe fumu amara ta sansan ose we ijajo ati awon ti oniranran onje ah kilo de food items and body care products aso bagi ilewe silinda dana won ri sledgehammer ti a fin wu ala bi ti won fi ja shop n shop ati awon kan mi ti won ma lo iwadi yi si tun te siwaju lori re wi pe orisirisi awon igbeju na na to sa ti a fin fo ile onile o gege bi won ti pada ri wi pe awon iso lori ranran ni Ekute quarters Ado Ekiti ni agbegbe waterworks construction site atawa yika be ni bi tan ti han won le mo lapa be won ri wi pe awon eyan won yi gan na ni won pada se ise labi lagbegbe na agbenuso fun le ise olopa wa salaye o wi pe igbiyanju nlo lowo bayi lati topase awon eyan ti won pada ja lole yi ti won fo shop won lati le je ki won ma wi pe owo tite awon afurasi yi be si ni dukia won ti won jiko ki won le toka si be si ni ki won le se idama re lati da awon kan to je ti eleru pada si akata won sugba o logba ti iwadi ba si ti pari lori awon afurasi o na ni won pada gbe won janto o di wi ni akata waju ile ejo o
1: to heje ka lo si ipinle delta won ni ile ejo giga ti ipinle delta eleyi to njoko ni agbegbe efurun leba wori na ni o ti gbe idajo re kale lori awon okunrin meji kan wi pe a ki won lo re gbemi lenu won tori wi pe won je bi esun ipamopo sohun buruko won tun je bi esun idikunjale to fi mo esun isekopani won ni awon mejeji na ni Akpobo Ehiano ati Timbra Cornelius ti won je olujejo keji ati keta ninu esun eleyi ti won fi kan won ohun eleyi to se je wi pe ijoba ipinle na lo gbe won lo se ile ejo won ni Edafe Adu ati Ogenewegba Keten ohun na nko won ni awon mejeji na won wo won lo se ile ejo lori esun onirunru to ni se pelu idigunjale ati isekupani kaakakiri awon apa abi kan ni ipinle ohun won ni olujejo kerin Ogenewegba Keten ohun na ni won se fi esun wi pe o wa ninu egbe okoko kan sugbon o ti won da sile wi pe ko ma lo laye ati ni alaafia leyin ti ile ejo to se iwadi re ti won si ri wi pe esun ti won fi kan ko na ni ko fi ese mule ile ejo ohun labi akoso onidajo NOB ohun na si ni eni ti se olujejo kini Edafe Adu ohun ko oni wi pe ohun ti gba lati yanju oro ti to ohun ni eto bi inube eleye ti won si ni wi pe ko ohun na nko o ko ma lo si ogba ewon won ni igbejo ohun ohun na si ni arabirin Fibian Onomapobe eni ti se igbakeji adari ni eka eleyi to nri si eto idajo ni ipinle delta na lo si so fun ile ejo wi pe ni ojo kini abi olujejo kini ikeji ati iketa ati awon yoku ti won se nwa ti won ti salo na ni won se oniruru ikolu ti won si je ki isele idigunjale kan ki o waye pelu ikolu alagbara na lo waye laarin inu osu keje ati osu kejo odun 2022 ni awon apa abi kan ni ipinle delta gege bi olufisun ohun se wi wipe ni ojo 26 osu keje odun 2022 ohun na ni awon olujejo ohun pelu ohun ija oloro lowo won na ni won lo re gba oko lowo enikan to je wipe owo oko tita ohun na lo nse ti won poruko re ni trust dick ni agbegbe kan ti won pe ni oku okoko ni ijoba ibile ope ni ipinle delta won ni nibe nko won si gbe oko toyota camry ati lexus jeep na ni won jigbe ni akata okunrin na won ni bakan na ni ile ejo lo tun ka si won leti wipe ni ojo ketala osu kejo odun 2022 won ni gbogbo won ko won lo re digunjale ni iso mi eleyi ti won tun tin ta oko lodo eni ti se demia owuchigbo won ni ibi to won tin ta oko na lo wa ni opopona old airport efurun won ni koda oko ti won gbe lodo titi e na Hyundai SUV ati awon ero ibare ni soro to ti fun mi awon dukia mi eleyi ti won si gba loju ibon won ni eni ti se olufisun ohun na lo wa tun fidi e mule wipe ni ojo kewa osu kejo odun 2022 yi kan na ṣe rí àwọn olùjẹ́jọ́ yìí náà ni wọ́n sì yìnbọn fún àwọn vigilante méjì kan eléyìí tí wọ́n ń ṣe ìpàráàrò ní agbègbè ọ̀wàsè wọ́n ní àwọn eléyìí àti ìwà ọ̀daràn míì òun náà ni wọ́n sì tún kà sí wọn lẹ́sẹ̀ o nígbà tó wá ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ NOB náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú gbogbo àwọn ìwádìí tí wọ́n ṣe o àti àwọn ẹ̀rí ìjẹ́mi ìṣó tí wọ́n kó wá sí iwájú ilé ẹjọ́ wọ́n ní kò sí àní-àní torí wípé olùjẹ́jọ́ kejì àti ìkẹta pẹ̀lú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n òun náà ni wọ́n sì jẹ̀bi rẹ̀ fún ìdí èyí kí wọ́n lọ rèé yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn torí wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn ìwà ìdígunjalè àti ìṣekúpani tó fi mọ́ ìpamọ̀pọ̀ ṣe ohun burúkú ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
2: Wá já báwọn dé ìpínlẹ̀ Plateau ká tún mú ìròyìn míì ń bẹ̀ wá. Kò dín ní àwọn èèyàn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ti rán lọ sájùlé ọ̀run báyìí. Látàrí bí wọ́n ti ní èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ míì wọ́n tó fara pa nínú ìkọlù alágbára tó wáyé láwọn àyè bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ǹlẹ́ ìtọ́pọ̀ ń ta lásìkò inú kọ́lọ́run wọ́n sàánú bíi kàtá bíi nǹkan nǹkan. Láti pàṣẹ àwọn ikọ̀ agbésùnmọ̀mí kan tí wọ́n jẹ́ ẹ̀yà Fúlàní tí wọ́n ṣẹ́bùrú àwọn èèyàn láwọn agbègbè agbègbè bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní agbègbè ti Bákínládí kódà ní ìjọba ìbílẹ̀ ti Ríyọ́m nípínlẹ̀ Plateau gangan. Ẹ̀yin agbẹ́dìjọpọ̀ ẹgbẹ́ tá a mọ̀ sí BYM Biron Youth Molders Association eléyìí tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní òun nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde lọ́jọ́ ajé Monday kódà ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ wọn Rewang Tengwang òun náà buwọ́lù wọ́n ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ Sátidé ní Tahoos ìyẹn Ríyọ́m àti Sábọ́nláyí Bárkínládí tí wọ́n kọlu àwọn èèyàn níbẹ̀ kódà lágbègbè Kúí díẹ̀ agbègbè kan ni tí ń bẹ tuntun bẹ nínú Ríyọ́m náà bákan náà ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìsinmi Sunday ó ń ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó burúkú jù jáì tí ò sì yẹ kírú rẹ̀ kó mọ ṣẹlẹ̀ mọ́ wọn láwọn èèyàn míì fi ara pa púpọ̀ púpọ̀ láti pàṣẹ àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ ti ẹ̀yà ọmọlẹ́yìn Kristi tó wáyé ńbẹ̀ pàápàá jùlọ lágbègbè ti Ríyọ́m àti Bárkínládí wọn ni wọ́n bu ẹnu àtẹ́ lu ó bí wọ́n ti wá ṣẹ́bùrú àwọn èèyàn ńbẹ̀ dọdẹ wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa kọlù wọ́n BYM ìdarí wọn ńbẹ̀ Biron Youth Molders Association lábẹ́ ìdarí ọ̀run tí í ṣe olórí wọn Daliop Solomon Nwantiri ó bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà pàápàá èyí tó tún jẹ́ tuntun tuntun àyánrá tó tún tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ yìí kọ́ba òkè kó máa ṣọ́wa kó sì máa ṣàánú lórí ìṣẹ̀lẹ̀ náà káàbò rẹ̀ kó sì máa dájú lórí wa.
1: Àṣẹ tó ní abala kásọ̀ láyọ̀ ìròyìn eléyìí òun náà ló gbé wa lọ sí ìpínlẹ̀ Kebbi o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti ń jẹ́ kó di mímọ̀ wípé òun ti dóòlà ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan eléyìí tí ò bá wáyé lórí ọkùnrin kan ní agbègbè Jẹ̀gá ìyunni tó bá kùnà láti san owó eléyìí tó tó 30 million naira gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi SP Bashir Usman gẹ́gẹ́ bó ṣe sọ sí inú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́ ajé ó ní wípé àwọn tí wọ́n fura sí ọ̀hún náà ni wọ́n sì ń fojú sun ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Aminu Garba tí ń gbé ìlú Jẹ̀gá wọ́n ní ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé lemọ́lemọ́ lórí nọ́mbà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tuntun tuntun kan eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà wọ́n ní bí wọ́n ṣe ń pè ó náà ni wọ́n sì ń dúmọ̀ hurumọ̀ tí wọ́n halẹ̀ mọ́ wípé bí ò bá san 30 million naira àwọn ò jígbe ni wọ́n ní Usman wá ṣàlàyé wípé látara ìwádìí àti ìfimífúlẹ̀ wọ́n wá rí dájú wípé ẹnìkan tó jẹ́ mọ̀lẹ́bí ọkùnrin yìí òun gangan ló fún àwọn afurasí yìí ní nọ́mbà ọkùnrin náà wọ́n ní wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní díbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ èdè Fúlàní tó jẹ́ ayédèrú lásìkò tí wọ́n bá ti pe ọkùnrin yìí láti fi mọ jẹ́ kí àyà rẹ̀ ó já wípé òótọ́ mọ̀ ni wọ́n ní ṣùgbọ́n látara ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tó fi ẹsẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá ọ̀hún kọ́ wọ́n ní wọ́n tọpinpin àwọn ẹni yìí nípasẹ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn tí wọ́n sì mú wọn orúkọ wọn náà ni Muhammad Shafiu Mansur Ibrahim Muhammad Sulaiman ti awon mete tanko won ni won ti wa ni akata ile ise olopa lowo lowo bayi o won ni agbenuso fun ile ise olopa wa ni iwadi se isele na lo lo si tin lo nlo lowo o be si ni gbogbo awon ti owo ba na ni won o fi oju won ba ile ejo o tu soro si waju oni ni kete ti iwadi ba ti pari na ni won si wowo lo se ile ejo o o tun gba edun edi ti se alakoso fun le se olopa ipinle kebi umar adeja na lopa lo gba enu re soro wi pe on kesi gbogbo awon olugbe ni ipinle na pe kon tubo ma se atileyin fun le se olopa nipa pipese awon ifitoni leti eleyi ti o se iranlowo fun won lakotan alakoso fun le se olopa ipinle kebi wa ro gbogbo olugbe ipinle na pe ki won tesi waju lati ma fowo sowo po pelu le se olopa na nipa mimo fi awon iwa odaran ti won ba fura si ni ayika awon to ile ise olopa na leti iroyin kasalayo ohun lele
2: a wa ja ma loli kadide bayi bo ti je wi pe michael olatunbosun mo fe bere wi pe ki lo sele to fi je wi pe o ti fe ma pe di lo san bayi ni isin a wa ta ti ni sire lati office lataro awa
1: eh
2: gogo awon ti ma da le fun wa ninu office ati miss re kan
1: tan oluwadi
2: ati mo te ma chele yo di da gogo rugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurugurug lanfani lati ba pade lori eto talking point be to ba di ni ago merin e pade awon ololufe yin Kenneth Gweji ati Charity Jerome Chacha ti won to jo ma fa papo ni irole oni be lagu meje asale olarewaju adeusi opelero ni e pade lori eto lasale oni titi oworo la ti akotan ti fun tedo yo tun ma de siti gboyin o kunle omo ani fowo se na loruko ti mi ojiluwa ni ikai presenter yin na ni anu olohun ati ifokanbale ti o legbe to fi ma abo e to nipa jeurin lo iseda to laye to lorun yo dabo wa leni ati lojo gbogbo e ba ndugbe lo temi lade o o fe ri ba ra oka ti gbegiri losan yi olohun fe fi se surprise package fun mi but e check wa ma dowo ru
1: eniyan tan re
2: ma dowo ru
1: temi lade aloko le mi je ara le odigba kuno
2: scout camp ko si dojo.

0: growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹẹ̀lélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀. Jinlẹ̀ fúnra.
3: If happiness gets sound for Naija, na so e go sound. For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. E don't dey, we still dey gidigba.
4: You fit kiss your bride now.
3: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.

0: Mbobo ti gbowo lori bayi. ₦500 ₦500. Ko kan kankan lati ra mo.
1: Baba lo so be fun e ore wa.
2: Emi ma ti tokka.
1: Pẹ̀lú ₦500, ₦500. Njẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wípé àná ni.

0: ṣe káṣe ẹ̀.
1: Káṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń tayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026, pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trinchadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: The Splash Super Drive is live.

0: pẹ̀gbọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Flash FM 105.5.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibani soro lato le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.
5: Bíbí tágbò méjì bá ti ń fi wóluwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán túláyà ń pè sí ọdẹ gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú adérò

0: Níbi táwọn olùyànnà náà ti jọmọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aráalé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀ gbádùn abala gbéná wojú ẹ̀. Kíni máa fà á já? Olórí sport máa já wa lọ jọ.
1: Ade, kí ló dé sí láyọ̀ ní Dómìṣẹ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Tí ìdùnnú bá ní ìró ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún. Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀sìjọ wà. Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
5: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
6: And this time, it's not just watching, it's watch and win.
5: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
7: StarTime's, enjoy digital life.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni.

0: ireki onibudo n tẹsiwaju e ku kale. Díẹ̀ nínú àtẹ̀yìnwá.
1: Kò pẹ́ púpọ̀ náà tí ara rẹ̀ fi ń yà, tí àwọn ará ilé rẹ̀ fi wí fún mi kí n wá ṣe ìgbéyàwó, kí n mú ìyàwó mi. Ọkàn mi kò fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà náà, nítorí ó rù díẹ̀. N kò sì fẹ́ kí wàhálà ìgbéyàwó tún lọ dàpọ̀ mọ́. Ṣùgbọ́n nígbà tí ọba pàápàá pè mí, tí ó tẹnu mọ́ ọ̀rọ̀ náà, mo gbà, a sì gbéyàwó.

0: àwọn ọmọkùnrin ìpínlẹ̀ ọ̀sùn. Àlẹ́ gbogbo àwọn kẹlẹ́
1: ìgbò. Ẹlẹ́ kò rí.
2: Olómi jọwọ́ ò jẹ́ ká jọ máa gbádùn. Àyà tó mọ yá.
3: Àlàáfíà wo ló wà ní ilé ẹni tí ebi ń pa? Nítorí náà, nǹkan tí mo fẹ́ kí o bá mi ṣe nìyí, ẹ̀rẹ̀kẹ́ oníbùdó. N kò sì ṣe iyèméjì rárá wípé o kò ní jẹ́ kí ojú tì mí àti pé o máa ṣe nǹkan wọ̀nyí fún mi.
4: Ìtàn tẹ̀síwájú.
3: Nígbà tí mo wí báyìí, àwọn oníṣègùn gbà tọkàntọkàn wípé ó yẹ kí a lọ. Wọ́n pinnu pé kí ẹni mẹ́ta lọ. Àwọn sì yàn mí gẹ́gẹ́ bí aṣáájú ní ìrìn àjò náà. Àwọn méjì tí wọ́n tún yàn ni ọkùnrin kan tí a ń pè ní èrò ọkàn àti ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ kùmọ́fẹ̀yìntì. Èrò ọkàn kìí ṣe ọmọ ìlú Àlùpàyídà. Ó wá ṣiṣẹ́ níbẹ̀ ni. Ó sì ti fi ìdímúlẹ̀ níbẹ̀ dáadáa. Etí ìlú mi ni ìlú rẹ̀. Ó lóye lórí ènìyàn ni. Ṣùgbọ́n kò mọ́ fẹ̀yìntì ni ẹni tí oríkì rẹ̀ ń jẹ́ alágídí ọkùnrin. Nítorí ènìyàn líle gbáà ni. Ọmọ ìlú Àlùpàyídà ni. Ọmọ ènìyàn pàtàkì sì ni pẹ̀lú. Ṣùgbọ́n ìpáǹlé ọmọ ni, ó yan garawa. Nígbà tí a ti parí ìpàdé yìí, ni mo ti sọ fún ọba. Ìgbà náà, ni mo sì ti bẹ̀rẹ̀ sí í múra. Onírúurú

ṣe ẹbọ ní ẹ̀yìnkùlé. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin gbẹrẹ ní ń bẹ ní àtàrí mi. Mo pa ewúrẹ́ mẹ́sàn-án. Mo pa àgùntàn mẹ́sàn-án. Mo pa kọ́kọ́yẹ mẹ́sàn-án. Kí ọ̀hún bá sàn fún mi. Mo sì ṣe sàárà pàtàkì. Mo pe ogun lọ́gàn ọmọdé kí wọ́n wá jẹun ní ilé mi. Mo ṣe ètùtù fún oṣó. Mo ṣe fún àjẹ́. Mo sì bẹ àwọn àjọ̀ ní gbogbo.

mi mú ìdà tí ìyá mi fún mi lọ́wọ́. Mo fi sí inú àkọ́ rẹ̀, mo gbé ikọ́ apá. Èrò ọkàn mú ọ̀bẹ olójú méjì sí inú àpò rẹ̀. Kùmọ́ fẹ̀yìn tí gbé kùmọ̀ lọ́wọ́. Àwọn nǹkan tí a fi ṣe ọkùnrin sí ọwọ́ kò ju ìwọ̀nyí náà lọ. Ọ̀nà tí a ó rìn kò tóbi, ọ̀nà kékeré ni. Òun ni a ó sì rìn títí dé ilé ìtàn foríti fún odidi oṣù kan. Inú aginjù ni a ó máa bá lọ. Àwọn ẹranko burúkú àti àwọn abàmì ẹ̀dá sì wà lójú ọ̀nà níwájú wa. Gbogbo ìwọ̀nyí náà láti mọ̀ kí a tó múra. A kó oúnjẹ díẹ̀ sí inú àpò tí a ó máa jẹ lọ́nà. Ṣùgbọ́n òjò kan rọ̀ lọ́jọ́ tí a kúrò ní ilé tí ó pa wá gan-an ni. Etí wa fẹ́rẹ̀ di. Gbogbo ewéko tutù níní. Àgbàrá òjò dágún sí ojú ọ̀nà lọ. Àbàtà bà wá lẹ́sẹ̀ gbogbo. Aṣọ ara wa rẹ. Òtútù ńlá bẹ̀rẹ̀ sí í múni. À ń pa eyín keke. Oh,

bí atẹ́gùn sì ti ń fẹ́ ni omi ń bọ̀ léni lórí ìgbà tí a sì tún tilẹ̀ rìn díẹ̀ ni a bá igi ńlá kan tí ó wó di ojú ọ̀nà a tún ní láti wọ igbó kí a jẹ́ ojú ọ̀nà níwájú bẹ́ẹ̀ ni ibi tí a tún wọ̀ kún fún igi ẹlẹ́gùn gbogbo ẹ̀gún sì gúnni lára yẹ́lẹyẹ́lẹ́ ẹ̀gún yìí kò máa yọ. O ṣeun o ṣeun nǹkan tí a lè pè ní ìyọnu lọ́jọ́ tí a kúrò ní ilé náà kò ju èyí lọ kò sì sí nǹkan kan tí ó tún dà wá láàmú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn náà ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ keje adé òkè ńlá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ kílà kílò.

òkè náà burú gidigidi. Ẹ̀gbẹ́ rẹ̀ ń dán bí ìgbà tí gbẹ́nàgbẹ́nà bá fa igi. Òkè pàápàá kò sì dúró sí ojú kan. Ó ń rìn sí wá sẹ́yìn. Ó ń ti ènìyàn sí ìhín sọ́hún bí olúwa rẹ̀ bá ti ń gùn lọ. Mo fẹ́rẹ̀ẹ́ tàkìtì ọ̀bọ níbi tí mo ti ń gun òkè hílà yìí lò lọ. Yeah!

ìgbà tí ó ṣe àrí òkè náà ó gbiná ní ìsàlẹ̀. Ó sì ń jóbọ̀ lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ni òkè nìyí a kò lè yára gùn a sì fi ara wa sílẹ̀ fún ikú. Nígbà tí ó ṣe èrò ọkàn wí fún wa pé àǹjọ̀nú ibẹ̀ ló fẹ́ yọ wá lẹ́nu. Mo sì wo ojú ọ̀run mo ké sí Ọlọ́run ọba mo ní kí ó yọ wá nínú ìyọnu náà. A kò ṣe ẹnikẹ́ni ní ibi a kò sì ní ìbàjẹ́ kan lọ́kàn níbi tí à ń lọ. Mo ní ìwọ Ọlọ́run ọ̀run tí ó dá igi tí ó dá ewéko tí ó dá kòkòrò tí ó dá àwọn ẹranko tí ó sì fi àwa ènìyàn sí ìtọ́jú wọn ìwọ náà ló dá òkè yìí. Jọ̀wọ́ pa iná ìjàmbá odò ẹsẹ̀ wa tí ilẹ̀kùn ìbànújẹ́ tí ó fẹ́ yọjú sí wa dojú ìjà kan Bílísì nítorí wa. Pa iná tí ń bọ̀ ní ìsàlẹ̀ yìí Olódùmarè pa iná náà ẹlẹ́dàá pa iná náà ẹni ìyanu pa iná náà a lè wílé ṣe má ṣe ìpá fún wa má ṣe jẹ́ kí a kú sí orí òkè yìí má jẹ́ kí òkè hílà kí ló panirẹ́ nínú ayé má ṣe jẹ́ kí a dé.

ti ṣe a rí pé iná náà bẹ̀rẹ̀ sí kú a sì ń gun òkè náà lọ nígbà tí ó pẹ́ a gùn ún dé orí ṣùgbọ́n dípò kí ó rẹ̀ wá nígbà tí a gùn ún tán ṣe ni ara wa túbọ̀ le koko bí a rí òkè méjì bẹ́ẹ̀ sí kí a máa gùn ún ni a tún kọjú sí ọ̀nà wa à ń lọ.

tí ó sì di ọjọ́ kẹfà lẹ́yìn èyí a dé ìlú kan ìlú náà yàtọ̀ sí gbogbo ìlú tí mo tí ì dé rí ìdí ìyàtọ̀ rẹ̀ sí ni pé kò sí wọ́rọ̀ obìnrin kan níbẹ̀ gbogbo àwọn tí a bá pàdé ọkùnrin ni wọ́n ọba ibẹ̀ ni ẹni tí ń jẹ́ gbáyé gbọ́run nítorí ojoojúmọ́ ni máa lọ sí òdi ọ̀run ìlú náà wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ẹlẹ́dàáṣe láti fi hàn bí ayé ọmọ ènìyàn bá ti rí bí kò bá sí obìnrin bí ènìyàn bá ń fẹ́ ọmọ ní ìlú náà a lọ sí ọ̀dọ̀ gbáyé gbọ́run a sọ fún un a sì fi àwòrán ara rẹ̀ fún un pẹ̀lú gbáyé gbọ́run a mú àwòrán náà lọ sí òdi ọ̀run a sì mú ọmọ kan bọ̀ tí wọ́n ṣe láti ọ̀run tí ó jọ ẹni náà ṣùgbọ́n mo ṣe àkíyèsí wípé ìfẹ́ tí ó wà láàrin àwọn òbí sí ọmọ níbẹ̀ kò ju kékeré lọ àwọn ọmọ kò sí ń gbọ́ràn sí òbí wọn lẹ́nu nítorí àwọn tí ó ní wọn kò ṣe á kan kí ó tó rí wọn wọn kò mọ iyì ọmọ nítorí wọn kò ní ọwọ́ nínú bíbí wọn ìgbéga ńlá gbáà ni fún àwọn ọmọ ènìyàn nígbà tí olódùmarè fún wọn ní agbára àti máa bímọ fún ara wọn èyí ni pé olódùmarè fún wọn ní ààyè àti ní ọwọ́ sí dídá ènìyàn sí òde ayé ṣùgbọ́n kinní kan tí mo tún ṣe àkíyèsí ní ìlú àwọn ọkùnrin yìí ni pé wọ́n ya ara oko nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń sàn ìbàǹtẹ́ kiri láàrin ìlú ìhòòhò sì ni ogunlọ́gọ̀ wà nínú ilé wọn ó sì tún yà mí lẹ́nu láti rí i pé owó kò pọ̀ ní ìlú náà tó nítorí wọn kò rí ààyè ṣiṣẹ́ wọ́n ní láti wá oúnjẹ ara wọn kí wọ́n tọ́jú ilé kí wọ́n pọn omi kí wọ́n sì ṣe onírúurú iṣẹ́ tí obìnrin ń ṣe ṣùgbọ́n ìrẹ́pọ̀ wà ní ìlú náà ju bí mo ti ní èrò lọ wọn kò ń fi agbára dá sí nǹkan oní nǹkan wọ́n ní ìtẹ́lọ́rùn sí nǹkan ara wọn bí méjìlá sì ń gbé pọ̀ a kò ń gbọ́ ìjà wọn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìjà a máa dé sí àárín wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ìjà bá sì ti dé kò ń pẹ́ di wípé kí wọ́n máa lu ara wọn kí ara wọn bó fẹ́lẹ́fẹ́lẹ́ òmíràn a sì tilẹ̀ kú pátápátá ni ariwo pọ̀ ní ìlú náà lójú tèmi nítorí bí wọ́n bá ń sọ̀rọ̀ ohun wọn a máa le koko bí wọ́n bá sì ń rẹ́rìn ẹ̀rín wọn a máa tani létí ṣaṣa.

ó tọ́, ṣùgbọ́n kò sí irú ìfẹ́ ìjìnlẹ̀ tí ó máa ń wà láàrin ọkùnrin àti obìnrin méjì nígbà tí wọ́n bá ń fi ara wọn. Ìfẹ́ tí máa ń rubò wọ́n bí ọtí, tí máa ń pa wọ́n bí ẹmu, tí ó sì máa ń mú kí tọkùnrin tóbìnrin di afọ́jú, tí wọn kò ń lè rí nǹkan tí ó dára mọ́ èyí ni kò sí ní ìlú náà. Ṣùgbọ́n ìlú náà mọ́ tónítóní, wọ́n ro gbogbo ojú ọ̀nà àárín ìlú, wọ́n sì ṣe títì sí ìlú náà kiri. Bí ilẹ̀ bá sì ti mọ́ ni olúkúlùkù ń mú ohun ìgbálẹ̀ rẹ̀ tí ó ń gbá ìta, ṣùgbọ́n wọn kò ń ṣe ètò ilé wọn dáadáa. Gbogbo rẹ̀ á rí gbúrúgbúrú, wọ́n á gbé àga sí ibi tí wọ́n rí, wọ́n á fi fìlà kọ́ ibi tí ó wù wọ́n, wọn kò sì mọ ibi tí wọ́n bá fi nǹkan sí. Ojoojúmọ́ ni wọ́n ń wá nǹkan wọn kiri. Oúnjẹ wọn dára ní ìlú náà, ṣùgbọ́n ọbẹ̀ wọn kò dùn jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí mo wo gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní ìlú náà, mo wá rí i pé bí kò bá sí obìnrin láyé, ayé kì bá ti dùn jù bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan ìbálẹ̀ kókó, kò bá sì ti sí nǹkan tí ó lè ṣe ètùtù sí nǹkan líle.

kúrò ní ìlú náà lọ́jọ́ kẹta. A sì ra oúnjẹ díẹ̀ lọ́wọ́ fún ìrìn àjò wa. Kò pẹ́ púpọ̀ tí a kúrò yìí, tí a dé ibi tí orúkọ rẹ̀ ń jẹ́ Aginjù Ìrẹ̀wẹ̀sì.

0: wọ́n sì ja ìjà náà tó bẹ́ẹ̀.
1: Ọ̀rànjọ́bọ̀.
0: Tí mo lè wí fún ọ pé n kò rí irú rẹ̀ rí.
1: Ọ̀rànjọ́bọ̀.
0: Kò mọ́ fẹ̀yìntì jẹ́ alágbára ọkùnrin.
1: Ọ̀rànjọ́bọ̀.
0: Ìwìn náà sì le.
1: Ọ̀rànjọ́bọ̀.
0: Nígbà tí ó mú kò mọ́ fẹ̀yìntì.
1: Ọ̀rànjọ́bọ̀.
0: Ó bẹ̀rẹ̀ sí tí lọ sí ibi òkúta kí ó bá fi orí rẹ̀ ná òkúta. Ṣùgbọ́n kò mọ́ fẹ̀yìntì gba ara rẹ̀. Ó gbé ẹbọra náà ní ẹsẹ̀ ọ̀tún. Onítọ̀hún tiro. Ìgbà tí ó ṣe, ó kámọ́ kùmọ́ fẹ̀yìntì lọ́rùn, ó sì fún un ní ọrùn.

ṣùgbọ́n bí ó ti ṣubú báyìí a kò tún rí i mọ́. Ibi tí a rí mọ́ sì ni èyí, ó ṣubú lójú wa, ṣùgbọ́n

0: Ẹ̀tọ́ o ti sọ pé bóun ò bá ti sí nílé.
1: Ẹnìkankan má dàmọ́ràn lẹ́yìn
0: ọ̀hún. Ẹnikẹ́ni ó má ṣe dámọ̀ràn kankan.
1: Ntagbara owó ọba ti ẹ̀ka ẹnu ọ̀sọ̀rọ̀ ni ó wà tójú ọmọ apámọ́lẹ̀.
0: Owó ni máa jẹ́ kí gbogbo nǹkan máa lọ létò létò létò létò. Tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ ká padà sọ́dọ̀ Bọ̀sún Aláyẹ̀dé Ọlọ́wọ́ ọdẹ Magic Finger Mana Coach Apalaroba Abracadabra. Ẹ jẹ́ ká tẹ̀síwájú.

0: Ah,
1: a dupe.
0: Èyí tá a mú wá níbẹ̀rẹ̀ ètò ti alẹ́ yìí.
1: Aṣígun ọlọ́mọ alẹ́ ni.
0: Ọmọ kà sí ara.
1: Ọkẹsẹ̀ kan ó kèbi ijó àti ro.
0: Ọfà láńtà lọ́wọ́.
1: Ó tó ru gáàsì lérí.
0: Ẹ jọ̀ọ́ ṣe ẹ ti wà nínú ilé àti kìlọ̀ fún wa pé ká máa tètè wọlé.
1: Ó ṣe pàtàkì
0: o. Nírú àsìkò tá a wà yìí.
1: Bẹ́ẹ̀ni o, ó ṣe pàtàkì.
0: Ẹ má bìmí pé kí ló dé, èyí náà mọ bó ṣe ń ṣẹlẹ̀.
1: Àmọ̀ràn bí eré ọ̀yọ́ náà.
0: Àdúrà tàdé máa ń ṣe bí ìta tìpàkọ́ lórí rédíò ni wípé àní bọ́ sọ́wọ́
1: lọ. Àmì o, àní sí ń gbèkún o.
0: Ìkọ̀ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí wa. Ọlọ́run ọba ò ní jẹ́ kàn bọ́ sọ́wọ́ Ọlọ́run.
1: Àmì o, àmì gidi.
0: Nínú ìfọ̀kànbalẹ̀ ni gbogbo ayé ó ti máa ṣayé wa
1: o.
0: Ẹ ṣàmì kẹgbẹ́tọ̀ àmì mi. Nítorí náà, irú àsìkò tá a wà yìí kò dáa kéèyàn máa pẹ́ ń ta kó tó wọlé.
1: Ibi
0: kọ́lọ́ náà kí ó sì máa ṣàánú àwa pèdèpèdè láwùjọ pèdèpèdè. lóru bí
1: ọ̀rọ̀ ọlọ́run ni kò ń sọ wa
0: àlá ìgò ni. Àlọ́run ẹ rí bàbá àbàdàn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiyín.
1: Kò sí ewu lẹ́nu ọ̀nà lọ.
0: Kí ni wọ́n ń pè ní ẹ̀fún bẹ́ẹ̀dì? Kí lẹ̀fún? Kí ni èdì?
1: Àtẹ̀fún àti èdì ọmọ ìyá kan náà ni.
0: Ẹ jẹ́ ká fọ wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Ẹ̀fún.
0: Kí ni jẹ́ ẹ̀fún?
1: Ẹ̀fún lọ́nà tó gbà yé mi pé bí ìgbà tí a bá pé nǹkan ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ẹ́ tọpọ léèyàn láwọn nǹkan aburú tó yẹ pé ẹni tí ń ṣe ohun ó ti ń lépa pé kò ẹgbẹ̀ṣẹ̀ títí ẹ̀ ń gbé kì í ṣẹ̀ṣẹ̀ ibi tí ó ń lọ síbi tó dára rárá.
0: Ó dà gẹ́gẹ́ bíi pé kéèyàn máa tọ ipasẹ̀ nǹkan tó lè fa wàhálà síyàn
1: lórí. Tó lè ran lóko parun.
0: Wá lè dì wọn ní ṣéèdì ń dì ọ ni.
1: Ẹ nígbà yóò yá ń gbà tí ẹ̀fún bá sarajọ tán tó ti wá parapọ̀. O ti di tan yanyan nu.
0: Ẹ̀dúná gẹ́gẹ́ bí ayé ìgbà ni tá a sọ lẹ́ẹ̀kan. Ṣé wọ́n máa ń dìyàn ni? Tí Yorùbá bá sọ pé wọ́n ń dìyàn, kí ló túmọ̀ sí?
1: Bọ́yá ó ní tọ̀hún ó ti sì wà òbí kan àbí ó ti taṣọ àgbàmọ́lẹ̀.
0: A jẹ́ pé tó bá ń di ẹnìkan, a jẹ́ pé ìlú ṣìṣe ni wọ́n ń lò fún onítọ̀hún. Ọlọ́run màṣàánú
1: wa gbọ́wọ́ ojú rẹ̀ gẹ́gẹ́.
0: Ọlọ́run màṣàánú wa. Ẹ̀fún bẹ́ẹ̀dì kí wàá lájọṣepọ̀ ti ń bẹ láàrin ẹ̀fún àti èdì.
1: Ẹni tó ti gbé ìgbésẹ̀ pé à ń lulù ṣèṣe fún ó ṣeé ṣe kọ́rọ̀ rẹ̀ ò gbọ́ tí ọba tí ìjò sí.
0: Nǹkan
1: tó náà bá ti gbọ́wọ́ ojú gẹ́gẹ́ ẹ̀fún ó ti papọ̀ méèdì iná kọ́ máa bá yí ajá tó gbé ta pólì.
0: A jẹ́ pé tí ọ̀rọ̀ bá ti dà báyìí
1: pérégede
0: a lò fún porogodo jó.
1: Àti porogodo ó ti wà láàrin wọn. Bí ṣe ń jó kan pérégede ni ó máa fara ti porogodo.
0: Ọlọ́run má jẹ́ bọ́ sọ́wọ́ ọ̀tá o.
1: Àmì o má jẹ́ kú.
0: Ọlọ́run má jẹ́ kí èṣù àṣìtánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé kó ráàyè lọ́dọ̀ kálukú wa
1: o.
0: Ẹ gbọ́ bí Yorùbá ti sọ ni bàbá
1: Àbàdàn
0: Abiola. Wọ́n ní ṣìṣe iná ní mú ewúrẹ́
1: tí fi sọkọ yẹ
0: tí fi báyà rẹ̀ sùn. Ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀.
1: Èyí
0: tá a fẹ́ yẹ̀wò lákọ̀ọ́kọ́ lénìí ó jẹ́ nǹkan tó máa fún wa ní ẹ̀kọ́ lóríṣìíríṣìí.
1: Àti ìgbọ́dọ̀ máa múra wá sí
0: ọ̀rọ̀ tí. Ká pè ní ẹ̀fún bẹ́ẹ̀dì àgbẹ̀dọ̀.
1: Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀.
0: Ohun tá a fẹ́ sọ ní alẹ́ tòní àṣé ìyàtọ̀ ń bẹ lórí wípé kí ìyàwó ilé tó jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ̀ṣìn yẹn lé ní.
1: Ẹ̀kọ́kọ́ náà.
0: Ìyàwó ilé òun náà ni ó jẹ́ ẹni tí ó bí àwọn ọmọ inú mọ̀lẹ́bí. Ó bímọ kínní, ó bímọ kejì, ó bímọ kẹta, ó bímọ kẹrin, ó bímọ karùn-ún, ó bímọ ẹlẹ́ẹ̀kẹfà kó tó di pé wá ń fètò sí i. Ṣé nǹkan kan burú ń bẹ̀ báyìí? Kò sí ohun tó burú.
1: Ilẹ̀ ti kùn.
0: Ohun tá a wá mú wá lálẹ́ tòní ó bá yẹn lẹ́rù. Àṣé kí baálé ilé kí ó pàyàwó ẹ̀tì kó wá jẹ́ pé ìta nìkan ló ń wò. Bó ṣe ń súnmọ́ dúdú ló ń súnmọ́ pupa ló ń súnmọ́ kàlánkìní.
1: Ń súnmọ́ yìnrìn.
0: Èyí tó tiẹ̀ wá burú jù ni pé ẹ rí baálé ilé nígbà míì tó jẹ́ wípé ó ní àwọn ọ̀rẹ́bìnrin ìkọ̀kọ̀ rẹ́kẹrẹ́kẹ lóríṣìíríṣìí síbẹ̀ náà ìyàwó ilé ẹlòmíì yóò tún máa bá a ní ìbálòpọ̀ kí lè rí síyàn bàbá àbàdàn.
1: Ó fi yan sí ilé.
0: Ó tún máa ń dọ̀kà láàmú
1: gbòòrò.
0: Ó ṣe ní láti rí bẹ́ẹ̀.
1: Nǹkan burúkú nù o.
0: Àṣé àwọn ègún kí ni wọ́n ń pè légùn.
1: Gbígbà fihàn rínú. Ẹni tí a bá ti fi rí ègún ti sọlẹ̀ lórí ẹ̀ nù.
0: Kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ègún àti ògo.
1: Ègún ká pé ìdàkejì ègún bí ogun. Ogun sì
0: ọ̀tọ̀ ni ogun ọ̀tọ̀ ni ègún
1: ọ̀tọ̀ ni ogo.
0: Bó la ṣe tú mẹ́tẹ̀ẹ̀ta tí obìnrin
1: ṣe. Tí a bá ti fi gégún ogun ti ń jà. Kò sí lè sọmọ bí ogo.
0: Ẹjẹ́ kọ́kọ́ mo báyìí ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú ohun tá a fẹ́ sọ gan bọ̀ sọ.
1: Ọ̀rọ̀ ń jàbọ́ lálẹ́ yìí
0: máa gbọ́
1: mo sọ mọ wà ní àwọn èèyàn kẹ́kọ̀ọ́.
0: Tí bá lé ilé tó bá ń yàlè ṣé ọ̀nà wo ló fẹ́ fi fa jọ̀gọ̀dì.
1: Lẹ́sẹ̀.
0: Sórí ara rẹ̀ àbí sórí ìyàwó ẹ̀ àbí sórí àwọn ọmọ ẹ̀ àbí sórí àwọn ọmọ ọmọ àti àrọ́mọdọ́mọ tó tún ń bọ̀. Ẹ wo ẹyà lọ sí ẹka
1: àbò ìjọ ìjísà
0: tàbádé àtúnṣe sálẹ
1: kòkó
0: agbọ ìfẹ
1: fẹsíà
0: ẹṣẹ tí ẹ ń gbọ wá splash la wà nìbàdàn.
1: Wọ́n sá mú yà ti bá ẹrù.
2: Splash FM 105.5.
3: Brotherly, na today o, 3-3 Connect Bar Tour. No let us hear no sit story o.
4: It's the 3-3 Connect Bar Tour. Come into select bars near you this weekend and in the coming weeks. Gather your crew, come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export, taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
5: A dream conceived, a vision realized, and a legacy unveiled. The Department of Accountancy, 1987 set of the Polytechnic Ibadan, proudly invites you to the official commissioning of its multi-million naira ultra-modern library. Join us in celebrating our remarkable contribution to learning, research, and academic excellence. Date, Friday, 10th July, 2026. Venue, South Campus, the Polytechnic Ibadan. Chief Host, Dr. Taiwo Abidin Lasisi, Rector, the Polytechnic of Ibadan. Royal Father of the Day, His Imperial Majesty, Oba Rashidi Adewolu Ladoja, Aru Shakini, Olubadan of Ibadanland. Time is 11 a.m. Be part of history as the 1987 set gives back to his alma mater with a world-class library designed to inspire generations to come. Don't miss this landmark occasion. Department of Accountancy, 1987 set, building knowledge, preserving legacies, inspiring the future.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony Kí Ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbérù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Driver, wait oh! Tunde, do fast now.
3: Boss, no fit leave us,
2: Joe. Eh. Make we bet.
4: Time no dey wait for person oh. Now why for Betano, everything are sharp sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.

0: Aeration yẹn ìran tó ń bọ̀.
1: Àti ìrandí ìrànà ó ti ń fi ìka burúkú lọ́lẹ̀.
0: Kí wọ́n tó dé. Ọlọ́run kó ṣàánú
2: wa. Àwọn kan ṣe máa ń sọ yí pé tí ọkùnrin kan bá gorí èèyàn tó gorí obìnrin kan, àwọn ogun mẹ́wàá ló wà lára ọkùnrin. So tó bá ti gorí obìnrin bẹ́ẹ̀ yẹn, táyín ṣe yí ọkùnrin tó bá ti gorí obìnrin lé yí ogun tó máa wà lórí obìnrin.
1: Níbo ni àárù lọ?
0: Ẹ̀jọ̀bọ̀ ṣe ẹ̀yin náà ẹ ṣèwádìí lọ síbẹ̀ yẹn ni àbí kò yí wa.
2: Torí ẹ̀ náà ṣe máa ń sọ pé kí obìnrin kó ṣe kíni kó ṣọ́ra. Then wọ́n sì máa ń sọ pé agbèrè agbèrè la pé nǹkan tó ń ṣe yẹn. So ó máa ma gba èrè lọ́wọ́ ọkùnrin.
0: Ìtumọ̀ agbèrè gan ló sọ yẹn. Òun ti ń gba èrè kúrò lọ́wọ́ ẹni. Tí èrè bá kúrò náà gbèsè ayé èèyàn kí ló kù.
2: Kò sí nǹkan kan mọ́.
0: Kò sí nǹkan kan mọ́. Kò ṣàánú wa.
1: Kò ṣàánú wa. Wọ́n jà fún àkàrà lẹ́gẹ́ ni.
0: Bọ̀sọ̀ aláyẹ̀dẹ́. Ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka polówó ọjà. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa wọ̀ yín náà tẹ ti sanwó sílẹ̀. Ẹ ṣe fún ìfẹ́ tẹ ẹ ní sí Splash 105.5 FM. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa.
1: Ojú ọjà yá.
3: Splash FM 105.5.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you're built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you are built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.
7: Olùfẹ́ ìrìnàjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
8: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: 105.5 FM. The best and the best.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run. Ajínrere tí ń gbóló àti fẹ́ òjò. Olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
2: Ẹja gbàdúrà ọba àrùn àyàn ológo fún àǹfààní àti orí ọ̀fẹ́ tí ẹ tún fún wa lónìí yìí wípé ká tó jẹ́ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà. Agbàdúrà fún ìṣeniyè. Agbàdúrà pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀, kí ẹ̀mí mímọ́ kó tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sí wa lọ́kàn lọ́tun. Àti èmi olùsọ àti àwọn akẹ́kọ̀ọ́ kí a di aláyọ̀ ká di alábùkún fún lórúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Ihin rere Jesu Kristi náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀. Ó ní èmi kò tijú ìrere Kristi torí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú, torí pé nínú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́. Ìwé Rómù orí kínní ẹsẹ̀ 4:15 àti ẹsẹ̀ 5:17 nìyẹn. A ti ń ṣàgbéyẹ̀wò rẹ̀ nú ẹ̀kọ́ yìí, ohun tí ìrìn Jésù Olúwa dálé lórí. Òpó kínní náà la sì ń wò, kí sì ni òpó yìí? Bí Kristi ti kú fún ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Bí Kristi ti kú fún ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí kíni mọ̀mọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. A wá ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé irú ẹ̀ṣẹ̀ wo gan ni Ádámù ṣe, àti pé irú ikú wo ló kú. Nánà mo sọ fún wa, mo ní nígbà Bíbélì sọ fún wa pé Ọlọ́run o sọ fún Ádámù pé ìjọ tó bá ti jẹ́nu èso igi yìí kíkú ni ìwó òkú. Mo sọ fún wa, mo láwọn onímọ̀ ìjìnlẹ̀ Bíbélì wọ́n sọ fún wa pé èdè yẹn tá a bá ṣàtúpalẹ̀ rẹ̀ nú èdè Héberù, ohun tí Ọlọ́run sọ tí Mósè ń gbìyànjú láti sọ fún wa ni pé nínú ikú ni ìwó òkú. Ìyẹn ni pé ikú tí Ádámù kú kì í ṣe ikú kan ṣoṣo. Irúfẹ́ ikú mẹ́ta ló wà, wọ́n sì ṣàlàyé rẹ̀ fún wa dáadáa nú ẹ̀kọ́ yìí. Ikú tí Ádámù kú sí ẹ̀mọ̀ pé kò fò sánlẹ̀. Bíbélì sọ fún wa ó mọ̀ dín díẹ̀ lẹ́gbẹ̀rún kan ọdún tí ni Ádámù mọ̀ lò láyè lẹ́yìn ìgbà tí Ọlọ́run sọ fún pé kíkú ni ìwó òkú, lẹ́yìn ìgbà tó ti sẹ̀. Mo sì gbàgbé pé mo sọ fún wa, mo ní èso igi tí wọ́n jẹ kì í ṣe èso mángòrò, kì í ṣe èso igi ọsàn, kì í ṣe igi ẹlòmíì tilẹ̀ rò bí àgbálùmọ̀ ni, kì í ṣe àgbálùmọ̀. Mo sọ fún wa pé àkànlò èdè ni Mósè lò ń bẹ̀ yẹn, jíjẹ nínú igi tàbí jíjẹ nínú èso igi tó ṣe é fojú rí kò lè sọ èèyàn di ẹlẹ́sẹ̀, kò sì lè mú ikú wọnú ayé. So kì igi ìmọ̀ ni Bíbélì pé ẹjẹ́ mọ̀ pé Bíbélì Jésù Olúwa gan ó tilẹ̀ lo àpèjúwe yẹn, ó lo àkànlò èdè igi, ó fi ṣàpèjúwe ẹsẹ̀ inú ìwé Mátíù orí keje yẹn. Ẹjẹ́ ti ẹ̀ka fún wa kó lè yé wa, kí n tí à ń sọ gan lè yé wa. Ìwé Mátíù orí keje yẹn tàbá bẹ̀rẹ̀ sí ni wò ó, Bíbélì tiẹ̀ sọ fún wa àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì làwọn Farisi àti àwọn Sadusi yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ni bá wọn wípé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀yìn Jésù yẹn sì pera yín lọ́wọ́ ọmọ ẹ̀yìn Jésù Kristì, kí ló ṣẹlẹ̀ dẹ́yìn wá rú òfin Mósè náà. Ẹjẹ́ lo ìwé Máàkù yẹn, Máàkù orí keje mo fi á lò, torí Jésù pe èdè kan bẹ̀ yẹn. Máàkù orí keje ni ó ti yé wa dáadáa. Máàkù orí keje láti ẹsẹ̀ ìkíní, ẹjẹ́ àwò láti ẹsẹ̀ ìkíní. Ó ní àwọn Farisi sì péjọ sọ́dọ̀ rẹ̀ àti àwọn kan nínú àwọn akọ̀wé tí wọ́n ti Jerusalemu wá. Nígbà tí wọ́n rí òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń fi ọwọ́ àìmọ́ jẹun, èyí ni àìwẹ ọwọ́ wọn bá wọn wíjọ. So kí ni ìtumọ̀ ọwọ́ àìmọ́? Yẹ mọ̀ pé nínú òfin àwọn Júù àti àṣà wọn, ọgbọ́dọ̀ wẹ ọwọ́ rẹ, kó wẹ ẹsẹ̀ rẹ láti fi hàn pé o ti mọ́. So àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì wọ́n sì rí oúnjẹ tí wọ́n rí oúnjẹ tí wọ́n jẹ, wọ́n rí èso, wọ́n fọwọ́ mu, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń jẹ. Àwọn yẹn wá ní fọwọ́ yín bá wà, àwa Júù sì máa ń fọwọ́ yín, wọ́n bá bẹ̀rẹ̀ sí ń bá wọn wíjọ́. Bíbélì sì sọ fún wa, Jésù Olúwa dá wọn lóhùn ní ẹsẹ̀ ìkẹfà. Ó ní òtítọ́ ni Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yin àgàbàgebè, bí a ti kọ́ pé àwọn ènìyàn yìí wọ́n fi ète wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. So enu ati okan niyan e ma ba ise yen e sa ma e ma ba lord mosin ka yen ni ese kedogun Jesu Oluwa wa pe ede kan ni ese 15 yen oni ko si ohunkohun lati ode eniyan tabi lati itani o oni ko si ohunkohun lati ode eniyan ti o wo enu re lo ti o le so di alaimo sugban ohunkan won ni ti o ti inu re jade awon won ni so eniyan di alaimo se tiri mama oni kin si nkan kan teyan ba je sinu lo le so di alaimo so ko si nkan kan teyan le je sinu e to le so di elese oni n to tinu eniyan jade gangan lo ma so di elese se tiri mama o wa so fun a oni eni ese ike tadimi ogun ya won ma eyin re be lowo jesu pe in ten so yi baba e salaye re fun wa e jo ye wa dada e sa wo nigba to di ese kejidini ogun bele ni o si wi fun wa pe eyin pelu wale aimoye to be bi eyin ko kuku kiyesi pe ohunkohun ti o wo inu eniyan lati ode lo ko le so ni di alaimo nitori ko lo sinu okan re aha ki se nu okan e lo lo na inu ikuni iti jesu so niyan o nitori ko lo sinu okan re sugban sinu ara asi ya jade asi gba gbogbo asi gba gbogbo nje danu yen ni bo ma o ma ya jade bi igbe ni na so ko si bi ohun teyan je sinu agu ara re bo se le so eniyan di alaimo bo se le so eniyan di elese ni waju olorun ire ti mo fi wa si bi na ni pe ko le ye wa wi pe ese ti adamu se ki se ko je eso agbalumo iro iro ese yen atinu okan re wa ni mose ti le lo akan lo ede ni eje ati le kai se yen si waju ma ko ri keje lawa ngba to di ese ese ogun yen jesu ni o si wi pe eyi ti o tinu eyan jade eyi ni ni so eyan di alaimo n to tinu okan eniyan jade jesu lo wa so fun wa nitori pe lati inu okan eniyan ni ero buburu ti jade wa pansaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu isoro odi igberaga oni lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade oni won si so eniyan di alaimo se tirin to so adamu di alaimo beyen se tirin to so adamu di elese yen ki se ko je eso igi to se fojuri so akan lo ede ti jesu oluwa tabi ti mose lo ninu we jeresi ori keta yen wi pe won je ninu eso igi tabi olorun pa lase fun pe won gbodo je ninu eso igi mo yen ohun ti olorun so fun won ni wi pe ema koja ala se mo pe ni joni mo so fun pe olorun fun won ni yonda olorun fun won ni ominira lati si ohunkohun ti won ba fe nu aye sugbon olorun so fun won wi pe ijo to ba ti gbianju tabi to pinu ninu okan re lati wa imo koja ohun ti mo so fun won lati wa imo rere tabi buburu koja oro mi ti mo ti fi le olowo ojo na to ba gbe igbese yen lati nu okan re wa igbesi aigbagbo ninu oro mi ojo na loku so ti olorun so fun won niyan so a wa ri mo wi pe ese ti adamu se yen I atinu okan re lo ti wa e je mo pe bele so fa wi pe ejo yen ki lo se o ba e fa soro e fa na si ba adamu soro as adamu wa ro ero yen lokan re o wa pinu ni okan re lati pe ko le se kini o ko le tele imare tabi buburu to ti odo satani ma to ti odo satani wa so ipinu lati nu okan yen lati tele ero to lodi si nti olorun lati tele oro to lodi si ti olorun yen ipinu atokan wa yen gangan ni ese ti won se ese yen lo si mo iko wonu aye oni beli se so fa wi pe Jesu Oluwa lati ku oni bi Christ ti ku fun ese wa gege bi iwe mati wi so ese ti Adamu se na ni Paul apostle wa salaye re fun anuwe Rome ori kanu yen wi pe nipa aigboran Rome ori keje lo ti Rome ori karun na ni Rome ori karun ta ba wo lati ese keta dini ogun 17 yen oni nje nipa ese okunrin kan iku joba nipasẹ enikan na ese yen na ede kan tun wa ti beli lo fun ese yen o pe ni aigboran aigboran ede eredi ti Jesu Oluwa to mo si fu wa saye niyan lati ku fun ese wa to ba di lola a to test wa di inu eko yi mo pe o ni alabuku fun
1: fun alaye idan si ibere tabi lati se oniwowo eto yi e ko si wa lori number yi 081 633 09793 le ko si 081-633-09793. Ẹ tún lè download ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo.

0: The music of the video Adeleke Agboife
1: Fresha
0: Ope Pataki Lowa Mulaga to me duro loke no Amo yipe en tele wa papa jilo en te wa lori kani bani dore agbaye Facebook ati en te wa ni TikTok boni eko ati leyin ni gbogbo gba gbogbo nkan ti e ti so gege bi ro kan yin comment na lati ri ni kokan ejeje e je ka gbo die nbe
2: lara won ti an ti kan si wa ti si ba wa da si Habib Olarinwaju
0: Habib Olarinwaju e se eku ife gbogbo gba
2: Oloye Segun Olusegun Ayankola ati rowo ti won na
0: Oloye Olusegun Ayankola Ola Ola koni tan le yin o
2: Alagba Adebayo ti mi leyan na kan si wa na
0: dani gasi Adebayo ti mi leyin Oluwa yo ma ti yin leyin o
2: be na se ri owo Ola Miki Omo Abile
0: Ola ni Miki Omo Abile ni apata ganga ni Ibadan ti opolopo awon eyan ti won ti comment ti won ti fi ro kan won sowo to adupe lowo alagba Kim Opasola so 5x10 loja agba gitutun new ife road Mbadan ni alagba Kim Opasola wa won ta be sheet ti afin bo asiri form ibi ti kalukunsun ati pilo ati awon ohun elo isele loso lorisirisi ka ma gbagbe pe won ta curtain oju ferese tenu ona ati awon kan bi rechargeable light rechargeable lantern ati torch light orisirisi awon kan elo igbalode ti o mu ile dun wo ohun elo sele loso o wa lowo alagba Kim Opasola so 5x10 ni oja agbagi tutun new ife road Mbadan Kim Opasola e mata abetaya and motor part to wa ni ogangan Lakunle bus stop ti abangba express to wa ni orita challenge ti abangba bo ta fe ja si apata Mbadan ibi kan wa ti won pe ni Lakunle bus stop ibe ni abetaya and motor part wa o ni opopona marose Adebayo Alao Akala katode apata ni Ibadan ibi ta n so yo jina si logodo te ba saati gbagbe bus stop Olakunle bus stop ibe ni abetaya motor party wa ni apata gaga Mbadan to ba ku die ka debi ti traffic light to ti man passi moto passi okada passi orisirisi awon ohun elo ti o n lo ni oju titi won ta orisirisi party moto party maruwa ati party okada ti dori awon party ati taya tuntun tokunbo ti oko nlo ti maruwa nlo tokada nlo bakan na orisirisi ati taya titun ati tokunbo eleyi to ba ti wo kaluku lo lera tori pe iye owo ti won ta won o fani mora pupo abetaya motor paso Lakunle bus stop katode logodo nibi ti traffic light n pass moto e se awon gana n pe ni alaanu mekunu alagba bi odun oladokun oga ni won ninu ka ma se foga won ti tun tin ko awon odo ni bo se n se won se n di tire lai je pe won sese wa tu tire ni ese moto technology igbalode laarin iseju meji won ti se ohun ton fe se alaanu mekunu ni won on ta battery won ta jack ati gbogbo re se pupo abetaya motor part so Lakunle bus stop alawa kala express to wa ni ogangan bi ti traffic light in pass moto ni apata e se gan o oju ni ti ni te o bakan na mi gbedo gbagbe awon baba wa ninu oluwa alagba woli ruben aikore celestial church of christ ni oke rapada parish tawon yen tun ma npe ni sele gospel ohun na lo nje celestial church of christ ti gbogbo eyan mo si sele gospel number 49 adeosun zone 2 apete ibadan awon yen ni united states of apete ibadan e se baba wa na oluwa o Woli alagba Ruben Aikore Celestial Church of Christ adupe eko atileyin ni gbogbo gba ojo ni ti ni te o e ma bagba mu ise ranse te gba yo ma gbele bi o wara ojo kaakiri orilede agbaye o le ru ben ai kore adupe lowo yin so eyin eyan wa a fe si phone le bayi sugbon gege bi asunki alaye kokan eti an so lati e kan fanfa ni awon to sese ngbo wa nile lori radio nka koko ta so na ni pe ta ba ri iyawo le to lade ori to segbe yawo tolorun de tun fi awon omo lako labo
2: to fi ke dile
0: tolorun fi ke iru iyawo le be iru iyawo le be ko tun gbodo ma ronu pe on o tun gba ibalopo pelu okunrin miran mo egun ni o eko sile o e fi sowa alaafia egun ni o
2: ti won ba ni da si na
0: se mo pe ajosepo nbe laarin egun ati ogun te ba wa ri yawo le to ti lade ori ko gbodo ma fira re we oko re o pe kokoko wu mi lati ma fun okunrin mi laaye lati ni ibalopo pelu awon se bi oko won na lo sun ohun debe rara o ise ti olohun gbe ran eyin iyawo ile yato si toko o eyin omo nu le yi omo kekeke ati gongo bi agba to ba ti di pe iyawo ile o nsoju meji orisirisi idoju ko ire koja ila koja ipenija ina ni ogun ti o ma ba won omo yen ja olohun sanu wa eje ka tun be wa ba kan na wi pe ti e ba ri ba ile ile ti o so to to a je pe bo se nfe kukuru lobirin lo nfe gigun bo se nfe slay mama bena lo nfe single mother baby mama ewu wa loko longe longe funra re na ewu ni o fe kayin te ngbo wa mo pe isotito tele bo npe ni faithfulness o yato si aile kuraro
2: aile kuraro be ni
0: aile kuraro yen ni won pe ni weakness awon obirin kan wa to je pe won le mi kura eni ni janu ah ile to wa ba ileru ni wi pe ti obirin ba ti nse aserege bayi to ni nitori pe oko won na nse alaafia ti benu molebi o ma sa lo jina ni o te ba ri obirin iyawo ile to ba bere si ni se iranu pelu okunrin mi o ti ko aye ara re sinu wahala e so pode ni o ti ko aye oko re sinu wahala
2: o di meji omo na nko
0: o ti ko aye kokan awon omo to bi sinu wahala tori pe eje kan na eje oko ati yawo ina lo pese awon omo ta nso yi eyin omo te ngbo wa na ti olohun bi yin sinu dile alayo ambe yin na wi pe eje ka sora he oko ati yawo e ma ko egun ba ikokan awon omo yin ewo nla lo wa nbe eyin obirin iyawo ile te ti lade ori e ma ma pin egun epe le awon omo yin lori ati oko yin na ati omo omo te dori aro omo domo olohun sanu wa o
2: eru aru orun
0: orun po nu we kobo
2: afeke
0: pe wole number te le pe wole si ni 0706 0706 949 949 3000 0706 0706 949 949 3000 tabi 0701 0701 447 447 57 57 70 70 etun gbole kan si ka to bere si ni ma gbe 0701 0701 447 447 57 57 70 e ka le o
2: ta lo wa nbe
0: e ka bo sori eto agbo fe special
2: yawo le na ko si
0: hello e ka le o 0701 447 5770 0701 447 5770 e ka le o mama wa o
3: hello
0: e ka le daddy
3: apeto
0: awani eni bo le tin ba wa soro ki loruko yin
3: láti di arẹrẹ Samuel kọ mi.
0: Alàgbà Samuel gbogbo ilé ń kọ o.
3: Léwà dada
2: sọ. Kílẹ̀ bá ní orí sọ sí.
0: Àwọn gan-an a mọ̀ pé ẹ láfikún lórí nǹkan tá à ń sọ látẹ̀kan.
3: Ìbéèrè tí mi fẹ́ béèrè mi bẹ́ẹ̀ ni pé obìnrin tó bá ti ọkọ rẹ̀ bá ti fòkà láìsí ń kọ́. Ṣé o lè gbà fún ọkùnrin mi?
2: Ẹyin ó tó ń lájọ sọ.
0: Ṣe rí obìnrin tí ọkọ rẹ̀ tó bá ti ṣe aláìsí. Ẹ bàbá wa ṣe mọ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ kó tó di pé ọkọ rẹ̀ ṣaláìsí ó láde orí. Ṣe rí tó bá wá ń rí ọkùnrin míì ní ìdákọ́ńkọ́ ẹṣẹ̀ iná ló ń ṣe o. Aya fitiru ẹni bẹ́ẹ̀ tó bá lè súnmọ́ àwọn àgbààgbà mọ̀lẹ́bí wípé àdágbé àdásọ̀ yìí ó sún òun
2: o. Wọ́n
0: á mọ bí wọ́n ṣe bá wọn tó má tọ̀sẹ̀ ló lọ̀yẹ́ yìí bàbá wa
2: oníbodè
0: ló láàfin. Ó ti yé yín ju mo ṣe sọ lọ dáde.
3: Ẹ
0: ṣe mo dúpẹ́ ẹ̀kọ́ àtìlẹyìn wa inú mi dùn pé ẹ̀ ń gbọ́ wa. Ẹ ṣe gan sa dáde. Ẹ ṣe 0706 949 9 3000. Ekale sa. Ekale o. 0706 949 9 3000.
2: Ta wa nbe.
0: Ekale sa.
3: E ma kale.
0: E ma le dadi ni bo le wa te tin pe wa o adugbo wa wo ati ilu wo.
3: Ẹgbẹ́ agbọ́dọ̀ ìlú kọ̀ mi láti Apẹ̀tẹ̀.
0: United States of Apẹ̀tẹ̀. Ẹ ṣe
3: dídì.
0: Ẹ ma kó ètò. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ̀lé wa dádì.
3: Ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ dá sílẹ̀ yẹn? Ó tó ń bẹ́ẹ̀ ni because for a whole week.
0: Àbí?
2: Ẹ jẹ́ agé pété. Káwọn náà
0: orí ẹ̀ kọ̀ọ̀kan. Odúndó ni bá ń sọ.
3: Ṣé rí repercussion pé sí méjì.
0: Yẹ àtúbọ̀tán lẹ́ ń sọ yẹn o repercussion.
3: Bẹ́ẹ̀ni.
2: Irú eré ìdí ìwà bẹ́ẹ̀.
0: À ń gbọ́ yín sà.
3: It could be spiritual.
2: Ìjẹ́.
3: It could be physical. Bẹ́ẹ̀ni ọtí wù kó lóun wó tó. Tó bá jẹ́ mi tí máa rédè yálà ọkùnrin tàbí obìnrin nínú medical line.
0: Nílànà ti ṣègùn òyìnbó.
3: Bẹ́ẹ̀ iye àìsàn tí ẹ̀ ní kó tí ọ bá ń ti bìtàn gbá síbì kan tó ju nǹkan bíi 300 cases lọ.
2: Ọ̀ọ́dúnrún.
0: Oríṣiríṣi bí ọ̀ọ́dúnrún níye.
2: Tọ́já ìsàn.
3: Bẹ́ẹ̀.
0: Ewu tó wà nbẹ̀ pọ̀ tó yẹn dádì.
2: Nínú ara kanyìn náà.
3: Nínú 300 àwọn kan wà tó lè pààyàn straight. Ẹ bi àwọn doctors o.
2: Ẹ̀kọ́ là ń kọ́.
0: Àkàn
2: wà pa díẹ̀ díẹ̀.
3: So ẹni tó yẹ ò bá yé yóò rò pé òun ga yé ni.
0: Àṣó ń para rẹ̀ díẹ̀ díẹ̀ ni bàbá.
3: Bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
0: Àwọn èèyàn wọ́n fi lè ṣe ìkọ́gbọ́n.
3: Second line
0: òun
3: ni arógbogbogbo jẹ.
2: Kọ́ ló ń la wà ń bẹ́.
3: Àwọn kan wà tẹ́lẹ̀ gbọdọ̀ gun idá ìyá wọn.
0: Èyí ti jẹ́ àṣeparí iṣẹ́ tó ti wà ńlẹ̀.
3: Ògbó sọ ni. Èèyàn lè má sórí ìmọ̀ láyé.
2: Ó di pa fínu.
0: Bàbá ọ̀rọ̀ yín yé mi dáadáa. Abájọ tẹ fi ń tẹnumọ́ pé odi kejì ìlànà ti ẹ̀mí ewu ńlá ni o.
3: Bẹ́ẹ̀ni nígbà tẹ́mi wà ní secondary school.
0: Yes sir.
3: Sílẹ̀ ọ̀wà kan.
0: Tẹ̀fọ́kọ̀ bò láṣìírí.
3: Bẹ́ẹ̀ni ó jáde ní body mouth. Ó lọ sí patí ní ìrùgbò mi. àṣẹ wọn ti lọ nǹkan lẹ fún arábìnrin kan torí pé àárí òun àtọkọ rẹ ògún òun kàn lọ rọlù
2: ìgbàdún ìṣẹ́jú márùn-ún
0: ló bá rọlù kú
2: wọ́n bá dí ìgbàdún
3: òun nígbà tó wá rọlù àwa ń lọ sí skul ni ó ti dé à ń lọ sí skul ní Monday ẹlẹ́ndì mọ́nì. Skul wa ó dẹ̀ jìnà sí hotel. A mọ ìrìn bíi ṣẹ́gà ni ó kàn ṣe bí ẹni fẹsẹ̀ kan bí ẹni
2: àfi yẹgẹ́
3: bí agbára burúkú ẹlífẹ̀ agbára burúkú tó tó kẹ́lẹ̀ lọ sókè bí ìgbà tẹ́lẹ̀ ṣe acrobatics ó kàn forí sọlẹ̀ àwa gbé àfìjẹ́ ìjókòó à ń fàtẹ́gùn sí àṣẹ àti ń tò tẹ́lẹ̀ ẹni agbára ó tún gbé lẹ́ẹ̀kejì ó tún lọ sókè ó tún forí sọlẹ̀
2: ẹ̀kẹta báyìí.
3: Bàbá kan ó wá bí ha ó ní ìgbà rẹ ni tó mọ̀ rí ni wa a ní irú wa ògiri wa gbogbo wa àmọ́ra wa rí olóòwò nìṣe nǹkan sí bí ó ṣàṣe ta kẹta nìyẹn àǹdáṣẹ
0: nìyẹn. Má ta kẹta ó mà ṣe o.
3: Ó ta mẹ́ta ọ̀rọ̀ tí mò ń sọ ẹni sẹ́lẹ̀ ó ṣẹlẹ̀ ní 1968
0: mi ò ní sọ. Ó ti pẹ́ ẹ má wulẹ̀ dárúkọ.
2: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun
3: ẹ ṣeun. Mo fẹ́ kàwé lẹ́kọ́ kọ̀ díẹ̀ mbẹ́ mi.
0: Ó ṣe pàtàkì
3: láti. Ewu tó wà ní rẹ̀ ó pọ̀ ju ẹ̀jẹ̀ ilé ìtìmọ́ tó dàrọ́ sa.
0: Bàbá ẹ mọ̀ pé ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ìrìn àjò tá a mọ̀ dí tá a mọ̀ bí tó lè já sí ni
2: o.
3: Ẹ̀rọ onímọ̀-tíwọ̀ pé tá a bá ní ká sọ̀rọ̀ ẹ̀ á lè parí ẹ̀ lọ́sẹ̀ kan mo kàn ní sọ́mà ìdìbò kò sọ ó tún pọ̀. Ó dàrọ̀
0: sà inú mi á dùn tá a bá lè gbọ́ obìnrin káwọn náà dá sí kó tó di pé a máa tẹ̀síwájú lórí ètò agbófinfẹ́ special náà ni ẹ̀ ń gbọ́ láti kàn ní ọmọlúàbí your integrity station /105.5 FM ilé funfun bala fẹ́lẹ́lẹ̀ ìbàdàn 0706-949-3000 0706-949-3000 ẹ kalẹ̀ o a fẹ́ kí màmá bá wa dá sí ẹ̀yin obìnrin inú yín láti jáde o ẹ kalẹ̀ o inú mi dùn kí lorúkọ yín bo lẹwà tẹ́tí ń pè wá ìlú wo lẹwà bákan náà.
3: Ìbàdàn
0: ni bí olúyọ̀lé Ìbàdàn tí ò ní bàjẹ́ láéláé lábẹ́ kábíyèsí ọba Rashidi Adéwọ̀ ló ń dọjà kí bàbá máa jẹ́ bàbá kábíyèsí o. Ẹ ṣe mà.
3: Àìwò ńlá ẹ̀ẹ́dẹ́yọ̀ bàjẹ́ kí ọ̀rọ̀ lè ṣe bọ́mọ̀ bàjẹ́ kí ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àkùnbá lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́gẹ́ ṣe sọ fún àwọn ọmọ náà wọ́n máa dọ́wọ́ gángan. Bí ọba Stella owó ìdí ó yí lọ́pọ̀ ìfọ́ òde wà síbẹ̀ àti òde wà lọ́pọ̀ wà.
0: Àfikọ́ wọn ṣe wà nínú màmá wa nítorí wọn wà pé ibi tẹ́ wà yẹn ó jìnà díẹ̀ sí wa. Ẹ ṣe gan ọlọ́wà wà pẹ̀lú yín o àgbà òní tán lórílẹ̀ o ẹ ṣe ẹkú làákàyè àdúpẹ́ lọ́wọ́ yín mọ́ mi wà o àgbà ajé yín dà ó dàrọ̀ ẹ ṣe. Ẹ ṣe gan ẹ bá kí gbogbo ilé o dá ẹ jẹ́ àgbà kan sí torí a tún lọ sí abala kejì 0701-0701-447-577-70 ẹjẹ́ àfarabalẹ̀ pé dáadáa 0701-447-577-70 ẹ kalẹ̀ o.
3: Ẹ
0: kalẹ̀ o. Obìnrin náà tọ́ ni.
3: Obìnrin.
2: Tiuntiun.
0: Kí lorúkọ yín àdúgbò lẹwà ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ mà.
3: Ọ̀yọ́ ni
0: ìyá àtọ̀yọ́ Adélátọ̀yọ́. Ọ̀yọ́ máa fi òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ máa dé ọmọ tàtìbà. ki ma ba ko ma je baba ki mama ko ma je mama ojo dale gberegbere an gbo yin ma an gbo yin ma
3: e wo ma sele o kini yan sele se gun re wa kan ni ma yan ti so lekun so bere yan ti ku ore oko o wa toko eja ni won wa sa lo siko so won sa pari enikan ti won fe so won wa bi mo so omo to wa gbe ku lo yo omo yan o gbadun won wa gbe wa le pada so oko ti le wa wo pe boya won to le ran sisi na yo o se nkan si won lara o wa ko mo yan le so hospital asa ma ati doctor na nfe won doctor lo lu mo go yan
2: doctor ba yin
3: pon o se lai
0: don't climb magun
2: igbadun seju kan
0: ewo oro yin ojaju ona gan aso pe lose ti bo a fe soro nipa don't climb magun
3: okay
0: e se ma e ba ki mo le o o da ro e se gan se ka gbe yokan sika o da pe e yokan ni shoki ka to ma lo si ipele ta fi kade eto hello 0706 eni kan ti wa nle abi e ka le o
3: Ekalisa.
0: E ti wa ni radio baba wa o. Lati bole tin soro ilu wo le wa.
3: Lati Ibadan.
0: Ah, ino mi dun.
3: Romi.
0: E fe daruko yin. Eh, o ti ye mi be. E tesiwaju a fe keko lara yin ni sa.
3: Emi lo se ni si.
0: Ah.
2: E ma da ko yin, e ma se si da.
3: Eh, yi mi.
0: Awon gan mo be. O mo be. A fe keko na ni.
3: Tori mi mo pe nipa ìmọ̀ kan mi ni mo ṣe gbogbo nǹkan dàrú iléeṣẹ́ lọ mọ́tò lọ nígbà tí nǹkan wá le tán bàbá chọ́ọ̀chì wa ló ń fún mi lówó ìjẹ́wọ́ fún wọn ìgbà tí wọ́n rí pé nǹkan ti dàrú wọ́n á sọ fún ìyàwó mi nǹkan báyìí báyìí ni mo ṣe o lè ṣe mi ó wá sunkún ó wá pèdè kan lálẹ́ ọjọ́ yẹn bí ara ń wà lóru ni ó sọ ó ní sàtánì ìwọ kọ́ ló ní ọ̀rọ̀ yìí máa o èmi ni mo ní ọ̀rọ̀ yìí èmi àtọlọ́run dẹ̀ ni ọkọ mi ti jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀
0: Mama kú làákàyè.
3: Ó wá sọ̀rọ̀ kan, ó ní tí òun ò bá dáríjì mi, ó lóun ò dáríjì lé mi. Mo wá rí bàbá chọ́ọ̀chì wa, àwọn orúkọ bàbá yẹn náà láti rí.
0: Ó dàpọ̀.
3: Bàbá yẹn wá fún mi ní prayer point. Bàbá yẹn wá pèdè kan, ó ní iná tá a lè fi ṣe ń dó mi, ṣá a lè fi ṣe ẹwà.
2: Kò jọra
3: wọn. Ó ní òní dúró nínú chọ́ọ̀chì mi o.
0: Wàá
3: gba orí òkè lọ.
0: Ọlọ́wájú orí ọlọ́run.
3: Àwọn tí mo gbà rí láyé mi. Wọ́n ní kí n máa bíréèkì láago mẹ́sàn-án. Àkókò mi, mo gbà á di ọjọ́ mẹ́sàn-án. Kí n tó sọ̀kalẹ̀ lórí òkè yẹn, ó gbọ́dọ̀ tí mo ní ní sáìtì tí mi ò tà ó di oṣù mẹ́jọ. Wọ́n ra gbogbo ẹ̀ tán. Ó jẹ́ kó yé mi pé ẹni tó bá ń ṣe àgbèrè ó sẹ̀só ti ka lára rẹ̀ gidi bẹ́ẹ̀ lè ṣe sọ. Àìgbẹ́ ní kọ́mọdé náà bẹ̀tẹ̀.
2: Wọ́n bá ti lè
0: dáadáa.
3: Ìfẹ́ wo tó ń ṣe gan tí nǹkan lọ déédé fún wọn ìrọ́ máa ń pa. Èyí tó bá ń lọ déédé ó máa padà wálẹ̀. Orí nǹkan náà ń kórìíra ni. Orí tó bá ti láyà ńlé tó bá ti lọ́kọ nílé tó bá tún wà láyà tó ń gbọ́kọ lọ́kọ irú ẹni ìyá máa kọ ni.
0: Ìfàsẹ́yìn àwọn
3: ọkọ̀ ọlọ́wọ́ náà.
2: Àdúpẹ́
0: ẹ̀ṣẹ̀ dáadé wa.
3: Nígbà tí mo jẹ́wọ́ tán ni nǹkan padà sípò. Èmi gangan mo jẹ́ àríkọ́gbọ́n ara mi kò sọ tó wà sùn fún mi.
0: Ẹ̀ṣẹ̀ bàbá
3: aláìníyàwó.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní padà sẹ́yìn mọ́ láyé wájú lẹ́ máa lọ. Ẹ̀ṣẹ̀ tó ẹ̀jẹ̀ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Lẹ́yìn eléyìí a máa lọ sí ìpele tó gbẹ̀yìn lórí ètò wa fún ti àlẹ́ yìí. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa. Splash 105.5 FM ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀. Nibadan mido mido ati kore baba badan
2: Bembi.
0: Ati siliki lady
2: kole wadana ni oju oja ya
4: Flash FM 105.5.
5: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
6: Oh boy, you don't talk. How bad? You know the tire.
5: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
6: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
7: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
8: Guy, why you dey smile like this? Wetin happen?
9: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: ọmọge lọlàyé ẹ ọjọ́ má ṣe ra rẹ léṣe
1: ọmọ orí ẹ díẹ
0: ìṣẹ́jú ìṣẹ́jú lòun wo mírọ̀ pé ọmọ fáìn síbẹ̀
1: ọba dídí dọ́gba
0: èmi
1: mọ̀dá tó báyìí
0: ó ń dán òkú pa ó bẹ yòwẹ́ òbí mo ṣe lélẹ̀
1: oréńté ni mí
0: ó jẹ́ rọra
1: ọ̀nà sùúrù sí
0: ó jẹ́ rọra
1: ìyàwó pálọ̀tì kéré gbàjí ẹ̀ẹ́dẹ̀ mìíràn ọ̀ kò sí ti rẹ̀
0: má jẹ́ káwọn kan ló ẹ̀ nílòkulò rántí kó wọn náà máa bímọ tí ó tọ́jú
1: gbèsè
0: ayé rẹ àtọkọ rẹ kò jù bá ń lọ ẹ yẹ ká lọ sí ìpele tá a fi gbẹ̀yìn ètò agbófẹ́ special splash 105.5 FM ilé funfun báláwo fún ti alẹ́ òní fẹ́lẹ́lẹ̀ la wà ní ìbàdàn kóòtù olóòka ni agba arílẹ́ta kan gbà òun lórí fẹ́rẹ̀gẹ́dẹ́ fẹ́rẹ́gẹ́dẹ́ yìí bọ̀sùn aláyẹ̀dẹ́ mana coach apalaroba abracadabra

kiri sórí ẹni tó ń gbà mí lọ́wọ́ ìjì ìjì gbogbo bó ti wulẹ̀ kíjì ò le tó a ní alágbàwí kan tí ń dúó tí mọ̀ ń gbà ní lọ́wọ́ ìjì gbogbo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bó o ṣe yíká ọ̀tún yíká ó sì pé bàbá mo dúpẹ́ pé jì ò ní borí mi mo dúpẹ́ pé mo ní ọ gẹ́gẹ́ bí alágbẹ̀kẹ̀lé mo dúpẹ́ pé ìwọ ni bàbá mi mo dúpẹ́ pé ìwọ ni alátìlẹyìn mi títí láí ni màmá gbé ọga ọlọ́run òbí wọn ṣe ń kí ọ pé o ṣe àwo máa yìn ọ ni o títí ọjọ́ ayé wa láwọn máa gbé ọga ọlọ́run gba ọpẹ́ wa àdúpẹ́ àdúpẹ́ pé òkun ògo ni fún ọ jésù jésù olúwa wa òní ni ọjọ́ keje oṣù keje mo fẹ́ kẹ́ kí alleluia ńlá méje ògo méje ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi tó o bá wà somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah shout seven ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fún mẹsàáyà tẹwọ mo di ọlọrun 77 sí ọ ọlọrun ìsinmi ọlọrun àṣepé gbogbo ẹyin tó jẹ pé o ti jagun jagun gbogbo ẹyin tó ti dààmú dààmú kí ẹmí mímọ kó fún ọ nísinmi lọwọ ogun jíjà ẹnìkan ní wàá nígbà tó di ọjọ keje bíbélì ni olúwa sì sinmi gbogbo ẹyin tẹ ń gbọ mi lónìí 77 wàárí sinmi láyé ìpinnu ọlọrun fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ gbàsínmi gbàsínmi gbàsínmi gbàsínmi gbàsínmi gbàsínmi gbàsínmi in the name of Jesus ètò wá dáa jù gbogbo nǹkan rẹ tí ò pé gbogbo tí ò pé nínú ayé rẹ ara àwọn ìlérí tó ṣe nìyẹn yóò di pípé lónìí 77 ìjọ jẹ́ mọ̀ pé tó o bá ti lè gbọ́ròyìn ayọ̀ eléyìí inú ẹ̀ náà máa ti mọ gbàdúrà ìròyìn ayọ̀ tiẹ̀ náà jáde tó bá wá di ọ̀la jàǹbọ̀ ní wẹ́mà níbi tí màá ti mọ gbé ọwọ́ lé gbogbo àwọn èèyàn lóní pòjìpò èmi àti gbogbo àwọn pásítọ̀ tó ti múra lẹ̀ ẹ mọ̀ra àwọn external pásítọ̀ náà tájọ mọ gbàdúrà fún àwọn èèyàn ní ọ̀la ẹnìkan ní fún kíni fún ìtúsílẹ̀ ìwòsàn ìdánimọ̀

0: fún yín o. Ó ní mọ̀ ń sọ fọ́mọdé àtàgbẹ̀ ẹgbẹ́ ilé yìí o. Mọ́mì, ṣe ẹ rí mi. Èmi lèmi gbọ́ wọlé.
1: Àbá nìkan kan.
0: Ọtán. Má wà mí wá mọ́. Jésù lọ sọ fún mi pé ibí ni. Ilẹ̀ rẹ̀ ni bí. Ó ní nígbà tí ìwọ bá kú, èmi ó sì tún wà mí.
2: Láìsí kó tó di pé màmá ń sọ̀rọ̀ bọ̀. Olùfẹ́ wọn Jésù ti ń dúró dè ọ́. Bàbá mi ti fi kòkó síbẹ̀. Kìí ṣe wòlíì ló ń wá lọ, èmi kan wọ́n wá wà. Ó ti sọ pa tèmi ó kò. Jésù ló ni gbogbo ipa rẹ̀. Ó ló fi jẹ́ pé gba Jésù yìí. Odidi lecturer lọ sáà ń gbọ́hùn. Ojú ọgbọ̀n lọ́gbọ̀n ìròyìn sì ti ń sọ. Àìmọye àwọn tí wọ́n sì dá mọ̀. Tọ́ba tó ṣe pé ṣe ń gé ètò nìyẹn lójú ẹ jókòó nú àìsàn rẹ. Jókòó nú ebi tí mọ̀ pa ọ́. Jókòó kọ́ mọ́ sunkún. Bíbélì ní làálà àwọn aṣiwèrè. Ó da olúkúlùkù wọn láàmú. Ó nítorí pé wọn ọmọ bí ènìyàn ṣe máa ń jáde lọ sínú ìlú. Tọ́ba ti rẹ́ni tó dákẹ́ ní ti ń ṣe ọba dákẹ́. Ti ẹni pé kò débẹ̀ kọ́ gbọ́n tí n bá ń wàásù. Gbogbo táwọn bàbá yẹn bá sọ àdúrà tí wọ́n bá gbà. Ó tán. Kò nílò ọkàn ìpogun rẹ wábì kan wọ sí ni. O ní 7-7 ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni. Nínú ìtàn ìjọ comfort life gbogbo 7-7 àti gbogbo 7-9 ìmọ̀ jẹ́ ọjọ́ agbára. Ètò special tó bá wá di ọ̀la tí à ń bọ̀ ní Wema. Níbi tí màá ti máa gbé ọwọ́ lé gbogbo àwọn èèyàn lónípojìpò. Èmi àti gbogbo àwọn pásítọ̀ tó ti múra lẹ̀. Ẹ mọ̀ra àwọn external pastor náà tájọ máa gbàdúrà fún àwọn èèyàn ní ọ̀la. Ẹnìkan ní fún kíni fún ìtúsílẹ̀ ìwòsàn ìdáǹde and ní kété tá a bá ti ń parí tá a bá ti mínísítà tán níbi ọwọ́ aago 12 a kò sí yẹn ìyẹn láṣẹ títí tí ó fi di aago 3 kò sí ni 7-7 eléyìí ti pè ọ̀nà bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní Thursday tó bá wá di ọjọ́ Friday àwọn mọ̀mọ́ tí ń lọ sí outing àwọn ò múra tó bá di ọjọ́ Saturday gbogbo àwọn oldies gbogbo àwọn mọ̀mọ́ láti 65 lọ sókè tó bá wá di Sunday wẹ̀jẹ̀ wẹ̀mú generally gbogbo owó pè síbá síbá ìsìn ẹyọ kan péré gbogbo ibi tá a bá lè dúró sí ní Wema Bank ní church wa gbagi. Lónìí tọ́jẹ́ ọjọ́ àkànṣe ẹ̀mí olúwa sọ fún mi pé àwọn ènìyàn 77 kí wọ́n rú ẹ̀bọ 7,000 àwọn èèyàn 77 lónìí ẹnikẹ́ni mo ti sọ rẹ májẹ̀mú mi kò ṣe nǹkan kan ìwọ tó o bá fẹ́ sọ rẹ májẹ̀mú tó o bá lè rú ẹ̀bọ 7,000 ọmọ dagan. Today is 7 ọjọ́ keje ni and ètò wá dájú ó ní kó àwọn àyàn fẹ́ mi jọjẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú ìwọ tó o bá fẹ́ sàn dá mẹ́wàá mo gbóhùn olúwa ó ní agbára yóò rìn jẹ́ àfúwò rẹ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ àfipò olówó ńbọ̀ bá dé Jesus ti wọ́n mọ̀ pé èmi gan gbọ́dọ̀ fẹ́lẹ́ ìdásí inú rẹ ó sì dùn bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe pè fún mi ìní pè kọjá tí mo gbọ́ yẹn account number church ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank bíyàn ọba wa wọlé lo eléyìí 1966 36 38 73 Comfort Life Mission International nìyẹn ló gbé jáde Access Bank wà nìyẹn. Engineer jí ń gbọ́rọ̀ bàbá ìtàn inú mi sì dádùn.
3: Nípa ọ̀rọ̀ owó hospital yìí ní ọ̀sẹ̀ tí mo fẹ́ lọ sí hospital ẹni kí a sọ̀rọ̀ màá rí ká ṣe ọrẹ màá rówó lọ́sẹ̀ yìí.
0: Ẹni mo ní kẹ́ ẹ ṣe ọrẹ ẹ rówó ná.
3: Ṣé lórí rédíò láti gbọ́ Èkìtì láti gbọ́ Adó láti gbọ́ so níjọ́ yẹn mo ṣáà san ọrẹ 1,000 naira to God be the glory ìgbà tí mo dé hospital wọ́n ní kí n lọ ṣe test ibi test yẹn ni mo wà nígbà tí wọ́n ti send bill 2.2 million sí mi pé òun á fi ṣe first operation.
0: À ń send yẹ. Ẹ̀gbọ́n yín lọ send 2.2 million.
3: San gbogbo owó yẹn ló sì kò jẹ́
4: ká. Gbogbo owó tá a fi ṣe test everything òun ló san gbogbo
0: ẹ̀. Wọ́n lé mi ní kí wọ́n rúgbó èmi ò rówó ná sọ́lọ́run wa ń jalè ni. Ṣé ẹ tí wà ń jẹun ni?
4: Kò tẹ́ wọ́n
3: ti wá délé
4: tó yà mí lẹ́nu. Wọ́n ní mo ṣe délé wọ́n ní wọ́n rí àwọn
3: fáwọn. Bí mo ṣe délé nígbà tí a ṣe kìíní ẹ̀ tán mo sùn ní ọjọ́ àkọ́kọ́ mo wá rí ọwọ́ kan ó wá sí ó wá ń yọ àwọn parts lára mi ó ń replace ẹ̀. Kọ́kọ́ bà mí mo ní kó má tiẹ̀ lọ ṣe ọwọ́ ayé but mo sọ pé tó bá jẹ́ ọwọ́ ọlọ́run ló ń ṣe mo ní kó tẹ̀síwájú for good 5 days ni ọwọ́ yẹn fi wá ń yọ àwọn ẹ̀yà ara mi tó ń replace ẹ̀.